0: ṣe fún àwọn olórí ọrọ̀run àti àwọn olórí ogun. Ó sì wí fún wọn pé ẹ mú jáde láti inú ilé àárín ẹgbẹ́ ogun. Ẹni tí ó bá sì tọ́ lẹ́yìn ni kí ẹ fi idà pa. Nítorí tí àlùfáà náà ti wí pé kí a má ṣe pa nínú ilé Olúwa. Wọ́n sì gbé ọwọ́ lé, òun sì gba ọ̀nà tí àwọn ẹṣin ń gbà wọ ilé ọba. Níbẹ̀ ni a sì pa á. Jehoiada sì dá májẹ̀mú láàrin Olúwa àti ọba àti àwọn ènìyàn pé kí wọn kí ó máa ṣe ènìyàn Olúwa àti láàrin ọba pẹ̀lú àwọn ènìyàn. Gbogbo ènìyàn ilẹ̀ náà sì lọ sínú ilé Baálè, wọ́n sì wó olulẹ̀. Àwọn pẹpẹ rẹ̀ àti àwọn èrè rẹ̀ ni wọ́n fọ́ túútú pátápátá. Wọ́n sì pa Mátánì àlùfáà Baálè níwájú pẹpẹ náà. Àlùfáà náà sì yan àwọn olórí sí ilé Olúwa. Òun sì mú àwọn olórí ọrọ̀run àti àwọn olórí ogun àti àwọn ẹ̀ṣọ́ àti gbogbo ènìyàn ilẹ̀ náà. Wọ́n sì mú ọba sọ̀kalẹ̀ láti ilé Olúwa wá. Wọ́n sì gba ojú ẹnu ọ̀nà ẹ̀ṣọ́ wọ ilé ọba. Ó sì jókòó lórí ìtẹ́ àwọn ọba. Gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà sì yọ̀, ìlú náà sì tòrò. Wọ́n sì fi dàpa àtàláyà lé etí ilé ọba. Ẹni ọdún méje ni Jehoaṣi nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba.
1: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́, a dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà, ti rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí a ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù, wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí, à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín, à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀, ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí, a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú, ó wà lé òun nìkan, ṣùgbọ́n bí ó bá kú, a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run, ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wa ní iyì, àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́, gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù, kí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀, ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bọ́ sínú ilẹ̀ tí ó sì kó yóò wà lí òun nìkan. Ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí bí ó bá bọ́ sílẹ̀ tí ó bá sì kó yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa, nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà, bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so, a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébò wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébò, tí wọ́n ń yẹrí fún àgbélébò ìṣòro, tàbí àgbélébò àṣìgbọ́, tàbí àgbélébò inúnibíni àti ti ìnira, wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébò àti iṣẹ́ ìsìn wa, wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébò sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà, bí o bá rọ ara lóye, bí ara kò bá di, bí o bá di òkú, nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa, èyí tí a ti kà, jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé. Ó ní, ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù. Èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara, ẹni tí ó ń tọ́jú ara, kò fẹ́ ìṣòro, kò fẹ́ inúnibíni, kò fẹ́ wàhálà, kò fẹ́ àṣinigbọ́. Ó ní, ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa wípé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyì àìnípẹ̀kan. Nínú ẹsẹ̀ 24, ó ní, bí ẹnikẹ́ni bá ń sìn mí kí ó máa tọ̀ mí lẹ́yìn. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti sin Olúwa, kí ó máa tọ Olúwa lẹ́yìn. Kí ni à ń pè ní títọ Olúwa lẹ́yìn? Nítorí pé títọ lẹ́yìn àti sísìn wọn lọ ní ojú ọ̀nà kan náà. Ní Lúkù orí kẹsàn-án ẹsẹ̀ 23, ó sì wí fún gbogbo wọn pé, bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébò rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí jẹ́ kí ó yé wa wípé láì sí àgbélébò kò sí wípé à ń tọ̀ lẹ́yìn. Bí a ò bá sì tọ̀ lẹ́yìn, a ò lè ṣe iṣẹ́ fún Olúwa. Bí a ò bá sì ṣe iṣẹ́ fún Olúwa, a kì yóò lè dádé lọ́jọ́ ìkẹyìn. Ó wá yé wa nígbà náà wípé láì sí àgbélébò kò sí adé. Ìrora, ìyà, ìpọ́njú, tí a bá farada nínú iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run àti sí ènìyàn, ni yóò mú kí iṣẹ́ ìsìn wa kí ó lérè. Ìfaraẹniróbọ nínú iṣẹ́ ìsìn Ọlọ́run ó níye lórí púpọ̀ níwájú Ọlọ́run. Bí a ó ṣe máa wo ipa mẹ́ta nínú ìwàásù òní, ẹ jẹ́ kí a máa fi ọkàn bá a lọ. Ìkíní, ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ṣíṣe iṣẹ́ ìsìn pẹ̀lú ìgbọ́ràn àti gbígbé àgbélébò. Ìkejì, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run pẹ̀lú ìfaraẹniróbọ. Ìkẹta, ṣíṣapọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Ṣíṣapọn láti gba àwọn tí ó nùlà lọ́nà kọ́nà. Bí a ṣe ń wo àwọn ipa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lórí wípé ohun tí a ń pè ní àgbélébò ó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan nínú wọn, a n so nipa igboran a n so nipa gbigbe agbelebo a n so nipa ifara eni rubo a si n so nipa sise apon ke wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma n ba ise isin wa je aigboran o ma n je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma n je ki ise isin wa ki o ma je itewogba ni waju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara tesalonika ni an ka ori kini ese ikesan episteli kini si awon ara tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe a ko orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni ile wa ni idile wa bi ki ba se pe a ko won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin de logun luko ori kerin de logun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji ayasebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni iposi eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori ikerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esi ma sin le ododo ati le otito ki esi mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypt ki esi ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni an tenu mo ninu majemu titun wi pe bi a ba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile a sin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a ti ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyipada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisiyi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko niyi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun a wi pe ati lati ma sin oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe a nsin olorun tabi a nse ise si olorun oni la koko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti wi pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki ekiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun a wi pe ki a ma sin oni la koko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun a wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin Oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona Oluwa sise igboran si oro Olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju Olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati howa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wi pe eni ti o ba je omo Olorun eni ti o ba ti ni igbala tooto ki se ti ara re mo o je ti Olorun ninu Korinti kini ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni tempili emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo Olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye Olorun bi a ba ni emi Olorun ti o njeri pelu emi wa wi pe ati di omo Olorun o nso fun a wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin Olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti Olorun o ye ki a mo ede enu eni ti o je oni.

lè wà bá kí ó má sì mú ibi bá wa kí ó má sì fi ojú edà pa ìlú run. Níhìn ni a ń rí Dáfídì bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìṣòro, ó ní wàhálà, bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ bíbí inú rẹ̀ ló dìde sí i. Àwọn ènìyàn wọ̀nyí tí a pè ní ìránṣẹ́ Dáfídì, síbẹ̀ wọ́n mọ̀ wípé àwọn jẹ́ ìránṣẹ́ àti wípé Dáfídì òun jẹ́ ọba lórí wọn. Wọn ò ka wàhálà tí Dáfídì ní, àìlera àléébù tí Dáfídì ní, wọ́n gbà wípé ó sì jẹ́ ọba lórí wọn. Wo èdè ẹnu wọn kí ó lè yọ wípé àwa tí a gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa. Irú èdè yìí ló yẹ kó wà lẹ́nu wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún. Àwọn ìránṣẹ́ ọba sì wè fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́ wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra tán. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ń bá olúwa sọ̀rọ̀, kí a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà wa, ó jẹ́ ọba fún wa. Bí àwọn tí ó wà nínú ayé bí wọn ò tilẹ̀ gbà á gbọ́, àwa gba Jésù gbọ́, kí a sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó yẹ kí a sọ fún ọ wípé gẹ́gẹ́ bí gbogbo èyí tí olúwa wa ọba ń fẹ́, nítorí òun lé ọba àwọn ọba olúwa àwọn olúwa, kí a sì sọ fún ọ wípé ìránṣẹ́ rẹ ti múra tán. Àti nínú ìjọ pẹ̀lú, bí a bá ní adarí lórí wa tàbí olùṣọ́ àgùntàn lórí wa, ó yẹ kí a lè mọ̀ wípé bí olùṣọ́ àgùntàn bí ó bá ti ń lànà sílẹ̀ wípé iṣẹ́ ìsìn tí a ó ṣe nìyí, kì í ṣe wípé kí a máa jiyàn, kí a máa sọ wípé rárá, ọ̀nà mìíràn wà tó yẹ ká gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ gbà. Ó ní kí a máa dáhùn bí àwọn ìránṣẹ́ Dáfídì bí wọ́n ti dáhùn, kí a sọ wípé ohun gbogbo tí olúwa tàbí tí adarí wa bá ń fẹ́, àwa ìránṣẹ́ rẹ a múra tán. Nínú àwọn ọba kìíní orí ogún, àwọn ọba kìíní orí ogún ẹsẹ̀ ìkẹrin, ọba Israẹli sì dáhùn ó sì wí pé olúwa mi ọba, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti rẹ lé mi àti ohun gbogbo tí mo ní, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ọ̀rọ̀ yìí ni ó yẹ kí ó wà lẹ́nu wa wípé Ọlọ́run wa, olúwa wa, ọba lórí wa, ọba lórí ìjọ, wípé tìrẹ lé àwa àti ohun gbogbo tí a ní. Nígbàtí èyí bá yé wa yékéyéké, a ó fi gbogbo ọkàn wa tẹríba fún gbogbo òfin àti ìlànà rẹ̀, nítorí pé àwọn ọmọ ayé ò káràmáìsì kí irú ìjọ̀wọ́ ara ẹni àti irú ìgbọràn àti irú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ó dájú wípé wọn ó takọ̀ wá, wọn ó ṣe inúnibíni sí wa, wọn ó gbo ewúro sí wa lójú, wọn ó sì gbìyànjú láti dí wa lọ́nà ní gbogbo ọ̀nà. Àwọn wàhálà àti inúnibíni wọ̀nyí ni a ń pè ní àgbélébò. A sì ní láti gbé àwọn àgbélébò wọ̀nyí kí a máa tẹ̀lé Jésù, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Nísinsìnyí, ipa kejì nínú ìwàásù wa, sísin Ọlọ́run àti ìjọ Ọlọ́run pẹ̀lú ìfara ẹni rúbọ. Sísin Ọlọ́run pẹ̀lú ìjọ Ọlọ́run, jẹ́ kí ó yé ọ wípé bí a bá ń sọ wípé sísin Ọlọ́run, a ń sọ nípa sísin ìjọ Ọlọ́run. Nítorí wípé a ò lè pààlà sáàrin àwọn méjèèjì, bí o bá ń sin Ọlọ́run, o ní láti sin ìjọ Ọlọ́run. Nínú Chronicle 2 orí 15, Chronicle 2:15, ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún àwọn ọmọ Lefi tí ń kọ́ gbogbo Israẹli tí í ṣe mímọ́ sí Olúwa. Ó ń sọ níhìn-ín àwọn ìránṣẹ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìsìn ní ilẹ̀ Israẹli. Ó pè wọ́n ní àwọn ọmọ Lefi. Àwọn wọ̀nyí ni a ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìsìn Olúwa. Ó ń sọ fún wọn wípé ẹgbẹ́ àpótí ẹ̀rí mímọ́,

owó ni a wọ̀ bí aṣọ bá gbọ́mọ wa lára kí ni a ó fi pààrọ̀ rẹ̀ kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà. Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀, ó ní gbogbo nǹkan wọ̀nyí lè ó sì fi kún fún yín. Nínú Matthew orí 11 láti ẹsẹ̀ 28, Matthew orí 11 ẹsẹ̀ 28, ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inúnibíni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́ kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galili, ìbáṣe ní Jerusalemu, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Filipi orí 4 ẹsẹ̀ 6, ẹ má ṣe àníyàn ohunkóhun, ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun, iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín, yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn-ín wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn. Ó ti Olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà, ó máa ń lọ síwájú.

ju awon agutan lati wa bi ti ki o ni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won o le so agutan ati koko lo saaju won o le so agutan je eni ti ma lo saaju wa ki a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ki a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ki a to lo si bi ise kan a ma lo saaju wa ki a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nso kankan fo nihin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigba ti oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli a si gbadura a si ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku ti je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti amu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apa won ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re nihin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi didake roro ninu orin dafidi yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa oluso agutan oun lo ma tu okan wa lara oro re ma tu ni lara ibukun re ma tu ni lara iwenumo eje re o ma tu ni lara idani loju idariji o ma tu ni lara ati iye ni pekun ti a ni o ma je itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun wa ni ododo ati iwa mimo nipa ore ofe re ni a fi le gbe igbesi aye asegun nitooto idanwo lati odo isu yo wa nitooto ohun ti o dabi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile
ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati we pe ninu ese ikerin oni ni toto bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe ni bo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponi foji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti an pe ni ke a ma rin ni aponi foji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pepe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponi foji ojiji ku fun dapidi o ni jesu kristi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re o ni sugbon ni gbogbo igba yi jesu kristi tabi oluwa oliso agutan we pe o to fun ohun awa paapa o ye ki a mo we pe bi atile nla lati o bani lero bi atile ri irisi ti o bani lero bi awon ota bi won tile hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun o ni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa ni gba gbogbo nibi kibi ti a ba wa bi abaje olooto bi abaje omo olorun bi a ba wa ninu ododo jesu kristi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu jesu kristi ti o je oluwa oluso agutan wa sugbon dapidi n so fun wa wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe oluwa te tabili o n je sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wi pe e se ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi o ni wi pe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa
ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni pé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá, bí ó bá tilẹ̀ bá péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣòmì kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ire Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, mi ìbá ti sọ fún yín, èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ́ Ọlọ́run, ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún Ọlọ́run wípé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí, láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ. Àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò, àti òdodo, àti ìwà mímọ́, àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, ore àti àánú ńkọ́, àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa. Kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ. Kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì ń fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run, yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run, yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run, yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàrọ̀ sọ.
0: Ẹ káàrọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé àti iṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sí àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yóò dé máa fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials ta máa ń ra yẹn a máa ń fowó lé torí pé tó bá dé pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mú ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wa bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí à ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Ó ní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀ràn ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ṣe ń fún wa ní wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí à ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
2: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ bá lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣáà ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀.
0: Bínà bá jóni jẹ́ ọmọ ẹni tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà. Òun pàápàá tí ń wàásù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà, ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà. Àwọn tó ń ṣe ọtí náà ń kọ́, a ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi kí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà. Nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan, olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ń kọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fúnra rẹ̀ kí ó ronú pọ̀ọ̀dà. Bí ó bá sì ronú pọ̀ọ̀dà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún, ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronú pọ̀ọ̀dà. Arábìnrin ṣó ti yé yín.
2: Ó yé mi,
0: ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀.
3: Ìbéèrè mi sà ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀ nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábrahàmù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́ kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúrú ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wù á sọ nsìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tàbí ọ̀run àpáàdì tí ẹnì kọ̀ọ̀kan wà? Ohunkóhun tí ó wù kí a sọ nísinsìnyí, ṣé ó yí ipò wọn padà lọ́hùn? Arákùnrin.
3: Rárá sà.
0: Nítorí bẹ́ẹ̀ kí a máa béèrè ìbéèrè tí ò wúlò. Èyí tó kàn wá ni wípé àwa tí a ń gbé ìgbésí ayé wa nísinsìnyí, kí ni ohun tí ó yẹ kí a ṣe? Kí Ọlọ́run fún ara rẹ̀ kó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a ju ti Lọ́ọ̀tì àti àwọn ọmọ ẹ̀ tí wọ́n ti kọjá lọ sí ayérayé. Nítorí pé ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò rà sí, ibi tí wọ́n wà nísinsìnyí kò sí àtúnṣe fún wọn. Àwa tí a ní àtúnṣe ló yẹ ká bẹ Ọlọ́run wípé a ti rí ara wa gẹ́gẹ́ bí a ti rí, a sì ń bẹ Ọlọ́run fún àánú rẹ̀ àti fún oore ọ̀fẹ́ rẹ̀. Kí a ju ti àwọn tí ó ti kọjá, kí a jù ú sílẹ̀, kí a kára máìsì kí ìgbàlà ti wa. Arákùnrin ṣó yé yín.
3: Ó yé mi.
0: Ẹ jẹ́ àdìdè dúró láti gbàdúrà. Ǹjẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tí a ti gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run lónìí, níbo la ó ti lo ayérayé? Kí a fi àwọn tó ti kọjá sílẹ̀, kí a fi Lọ́ọ̀tì àwọn ọmọ rẹ̀ tàbí Noah tàbí àwọn ẹlòmíràn tàbí Dáfídì tàbí Ábrahàmù, kí a fi wọ́n sílẹ̀, kí a ronú ọ̀rọ̀ tara wa. Ǹjẹ́ a ti ní ìgbàlà? Ǹjẹ́ a ti ké pe Olúwa? nje aje ti olorun nje ati ronuko wada nje mi olorun sakoso igbesi aye wa

lẹ́wà ó ni mo wà ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́ ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fọ́ ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run mo sì fi wọ́n sílẹ̀ láti wá sínú ayé láti kú fún ọ láti ṣe iṣẹ́ ìràpadà iṣẹ́ ìgbàlà rẹ ó ní nísinsìnyí Simoni ọmọ Jona ǹjẹ́ ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí ọlọ́run bí ọ ní ìbéèrè kan náà wípé àwọn nǹkan tó yí ọká ìbáṣe òwò rẹ ìbáṣe ẹbí rẹ ìbáṣe àwọn ọ̀rẹ́ rẹ ìbáṣe àwọn aṣọ ìbáṣe àwọn dúkìá ìbáṣe àwọn nǹkan tó gbé lé ọkàn wípé mo fẹ́ ṣe tibí mo fẹ́ ṣe tọ̀hún mo fẹ́ di báyìí mo fẹ́ di nǹkan míì ǹjẹ́ o fẹ́ Jésù ǹjẹ́ o fẹ́ Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ ni Pétérò dáhùn ó sì wé fún ọ pé bẹ́ẹ̀ ni Olúwa ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi ohun tó ń sọ fún ni wípé bí o bá fẹ́ mi ní tòótọ́ ó yẹ kí o lè ṣiṣẹ́ fún mi bí o bá fẹ́ mi ní tòótọ́ ó yẹ kí o máa bọ́ àwọn àgùntàn mi bí o bá fẹ́ mi ó yẹ kí ojúṣe kan wà ní ètò ìgbàlà ní ètò ìwàásù rere tí o ní láti kópa nínú rẹ̀ ìwọ náà bí o bá sọ wípé o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o màdúrà àgbà o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá sílé ìsìn déédé o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá àsùn yìí rere o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í bọ́ àwọn àgùntàn Jésù o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o fi hàn nínú ìwà rẹ nínú ìṣe rẹ wípé ìfẹ́ tí ó ń sọ yìí kì í ṣe ìfẹ́ orí ahọ́n ó jẹ́ ìfẹ́ tí a fi sí ojúṣe ó ń sọ fún wa pé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a fẹ́ Jésù ó yẹ kí a fẹ́ ju àkókò wa kí a fẹ́ ju ohun ìní lọ kí a fẹ́ ju àwọn ọ̀rẹ́ lọ kí a fẹ́ ju ẹbí lọ kí a fẹ́ ju ohunkóhun nínú ayé lọ nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10 ni Jésù Kristì ló tún ti rán wa létí ohun tí ó yọrí sí bí ó bá jẹ́ pé ní tòótọ́ wípé ìfẹ́ wa ó fara jọ ti Kristì nínú Jòhánù orí 15 ẹsẹ̀ 9 gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi bẹ́ẹ̀ lè èmi fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ mo sì dúró nínú ìfẹ́ rẹ̀ ó ń sọ fún wa wípé ìbáṣe ìgbà òjò ìbáṣe ìgbà ẹ̀rùn òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe ìgbà tí a rí jẹ ìgbà tí a ò rí jẹ òun dúró nínú ìfẹ́ bàbá ó ní ìbáṣe pé a wà lórí agbámi àti ìjísìn ìjínjà ó ní èmi dúró nínú ìfẹ́ bàbá ó ní bí èmi ti dúró nínú ìfẹ́ bàbá tí n kò yí ẹsẹ̀ tí mo dúró láì ṣiyèméjì nínú ìfẹ́ bàbá bí ẹ̀yin bá fẹ́ mi ní tòótọ́ ó ní kí àwa náà ní ìgbà ìpọ́njú ní ìgbà wàhálà ní ìgbà ìdùnnú ní ìgbà ìpọ́njú ní ìgbà àríjẹ ni o ní ìgbà òríjẹ ní ìgbà iṣẹ́ wà nígbà tí kò sí iṣẹ́ kí a dúró nínú ìfẹ́ bàbá kí a sì máa gbọ́ràn sí yí ni à ń pè ní wípé a fẹ́ràn Ọlọ́run ní tòótọ́ àti wípé a ń ṣe ìgbọ́ràn sí ohun tí ó pa láṣẹ fún wa nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 15 ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ ó pa òfin mi mọ́ bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹni tí a bá fẹ́ràn a ó kà á sí ẹni tí a bá fẹ́ràn a ó kà ọ̀rọ̀ rẹ̀ sí ẹni tí a bá fẹ́ràn a ó pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́ ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá ń fẹ́ ni àwa náà yóò fẹ́ ó ní bí o bá fẹ́ fi hàn wípé ní tòótọ́ ló fẹ́ràn òun ó ní kí o pa òfin òun mọ́ Epístélì kínní ti Jòhánù orí 5 ẹsẹ 2 sí ẹsẹ 3 Epístélì kínní ti Jòhánù orí 5 ẹsẹ 2 ẹsẹ 3 nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́ kì í ṣe wípé torí pé a ń kígbe hallelujah tàbí wípé a ń kọ orin nígbà gbogbo tàbí wípé a máa ń wá sí ilé ìsìn nìkan ni a fi mọ̀ wípé a fẹ́ràn Ọlọ́run ó ní bí a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́ a ó pa òfin rẹ̀ mọ́ gbogbo ohun tó pa láṣẹ fún wa ni a ní láti káràmáìsì kí ẹ̀ nínú ẹsẹ̀ 3 nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira bí ó bá jẹ́ pé ní tòótọ́ la fẹ́ràn rẹ̀ òfin rẹ̀ kò ní nira fún wa kò ní gbà wá ní ọjọ́ pípẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ kan ó ṣeéṣe nípa ìwọṣọ nígbà
gbagbo o se se nipa atunse o se se nipa loko laya gege bi oro olorun ki a ma gbo ki a ma gbo ki a ma gbo ki a ma le se ki a ma so pe o soro ni mo fe se emi nfe o soro fun ara ni ko ri e ko ri be o ni bi a ba feran olorun ofin re ko ni nira fun wa eni ti a ba feran ohun ti o ba fe a o fe nkan won yi pelu o nso fun abi ani lati bi a se ni lati fi olorun ninu Matthew ori ikeji le logbon Matthew ori keji le logun ese gafara fun mi ori keji le logun ni ese iketa din logoji ori keji le logun Matthew ese iketa din logoji 37 Jesus si we fun o pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe oluwa olorun re ki oye wa wipe nigbati a ba fe olorun a o pa ofin re mo nje kini eyi tumo si o nso fun a wipe bi a ba feran olorun pelu gbogbo aya wa a o pa ofin olorun mo pelu gbogbo aya wa bi a ma feran olorun pelu gbogbo okan wa a o pa ofin olorun mo pelu gbogbo okan wa bi o ba si se pelu gbogbo inu wa agbara wa ni a fi fe olorun ani lati pa ofin re mo pelu gbogbo inu gbogbo agbara gbogbo oye gbogbo imo ti o wa ninu wa ife tooto ni ife ti gboran bi a ba fe ni toto a o ka oro re si a o si gboran si lenu ju gbogbo eniyan lo ife atokan wa si olorun lo nwi pe awon ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo bi o ba ri awon kan ti won lo ede yi ni akoko ti awon ebi ti won koju si won ni akoko ti awon aladugbo ti won doju ija kan won ni akoko ti awon ti won jo nse ise kan na ni bi so won ti won so fun wi pe o ti o rara o oni lati so nta fe ni ti o ri iru eni be ti o so wi pe awa ko gbodo sai gboran si olorun ju eniyan lo o ye ki o mo wi pe ife Christi ninu iru eni be lo nsoro bi ati ri ninu awon apostoli ise awon apostoli ori karun nigbati akin won nilo wi pe won ko gbodo daruko Jesu won ko gbodo fi oruko re koni mo nigbati a so fun won wi pe won ni lati peyinda si Jesu ki won ko ise ti Jesu ti o gbele won lowo ki won ki o ko sile a ri awon wonyi ti won so fun awon anini lara awon tin se nu ni bi ni si won wi pe ninu ese ikokandinlogbon sugbon peteru ati awon apostoli dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ife olorun lo soro ninu won ki se awon ife olorun ife Christi ti won mo wi pe Jesu o ti se nkan won yi fun won lati fun won ni igbala eyi ni awon paapa pelu ife olorun ninu okan won ni won fi so wi pe igboran won won ti fi fun olorun nitori be awon oje sai gboran si oro olorun olorun si je ki o ye wa wi pe awa na bi a ba le gbe iru igbese be bi a ba ni iru ife be ohun yo pa wa mo ibi a ba feran olorun ni toto gege bi awon eniyan ti ma nso a o di eni ti olorun fun ara re to n bojuto a o si di agbado inu igo e je wi pe owo ota oni le ka wa owo oso ni le ka wa nitori pe so mo pe bi agbado bi o ba wa ninu igo bi adiye bi o ba nri agbado yi o kan ri lasan ni ko so nti adiye le se e ni a fi so wi pe bi o ba feran olorun ti olorun si feran re ti o n gbe inu re ti o n si gbe inu re o je bi agbado inu igo aye koni ri ofisi koni le se nkankan fun o ese tabi esu tabi aje tabi oso won ni le fo okan nitori wipe eyi je ogun awon ti won feran olorun ki a to gbadura eje ki a wo ipese olorun eje ki a wo awon nkan ti olorun pese sile fun awon ti o fe ni korinti kini ori keji korinti kini ori keji ese ikesan sugbon gege bi ati ko pe ohun ti oju ko ti ri ati ti eti ko ti gbo ati ti ko ti wo kan eniyan lo awon ohun won ni ti olorun pese sile fun awon ti o se kini mo ni awon ti o se kini awon ti o fe bi o ba je eni ti o ti ni igbala bi o ba je eni ti o fe eni ti o fe olorun mo ki oku orire nitori wipe awon nkan ti olorun pese sile fun o ko si ohun to le gba lowo re ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo ohun ti o ti wo okan eniyan lo ni awon nkan ti olorun pese sile fun o nitori be bi o ba ti ni igbala bi o ba ti gba ife olorun ife Christi fun o ye ki o gba ife Christi losan yi bi o ba si je ni ti o ti gba ife Christi sugbon ti o tun wo ita
ti on ro wi pe nkan kan wa lode lohun to fe lo mu lohun ko si nkan kan be gbogbo nkan to nfe o wa ninu ijoba olorun e to ni nisinsin bo ti le ti ni ibukun so fun wi pe ibukun to to bi ju be lo nitori ife to jinle nitori ife to ga olorun ti pese awon nkan wonyi sile ibukun ayeraye ati ibukun ti isinsin yi on ti oju ko ti ri ti eti ko ti gbo ati ti ko ti wo kan eniyan lo awon wonyi ni nkan ti olorun pese sile fun awon ti o fe njo feran olorun tokan pelu okan re pelu agbara re pelu inu re pelu ohun ini re pelu gbogbo aye re njo fe olorun njo si nfe lati pinu fun olorun wi pe ojo e ba ma ro ina iba ma jo iba je osan gangan iba je oru oganjo iba je nigba kigba iba je idaji awon ota iba ma yimika awon ebi iba ma ko won ba ma ko ti mi mo ni lati fe olorun mo fi gbogbo aye mi gbogbo emi mi gbogbo okan mi gbogbo ara mi gbogbo nkan iwaju mo fun olorun patapata mo fe fe olorun mo fe olorun ju be lo pelu gbogbo okan pelu gbogbo ero pelu gbogbo aye pelu gbogbo ipa mi mo fe olorun gbadura ki o so fun olorun bi o ba si je ni ti o chi ni igbala o ye ki o ke pe olorun o ye ki o so fun olorun wi pe o ti gbo nipa ife re nitori olorun fi araye to be ge ni ti o fi omo bibi re kan soso fun ni pe eni keni ti o ba gba gbo ki o le ni iye aini pekun so fun olorun wi pe losan yi o gba Jesu Christi gbo je wo ese re ki o kan won sile ki o fi aye re ki o fi gbogbo re fun olorun patapata wi pe o je ti olorun o je ti olorun o ni pada sinu ese o ni pada sinu aye Christi yo ma gbe nu re ife Christi yo wa ninu re agbara Christi yo mu oduro o le je omo olorun ni toto bi o ba ti di omo olorun bi o ba ti di eni ti o ni igbala so fun olorun wi pe pelu gbogbo okan pelu gbogbo aye pelu gbogbo ife re o fe olorun ju ohun ni lo o fi olorun ju aye lo o fi olorun ju ebi lo o fi olorun ju enikeni ju ohunkohun lo oni bi o ba ri be o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu Christi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

yóò fi orí rẹ̀ lé ìyá aṣọ jẹ́, ìyá gbogbo nǹkan ló jẹ Jésù. Àti wípé nígbà tí a fi hàn, nígbà tí a mú, nígbà tí a kàn mọ́ àgbélébó, ó ní ó ṣeéṣe fún òun láti pe àwọn legion angeli kí wọn kí ó lè jẹ ìrànwọ́ fún òun bí òun bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù kò fẹ́ kọ ìyà kí ó ba lè ṣe ìránṣẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. O máa ń gbọ́ tí àwọn èèyàn máa ń sọ wípé àwọn ń kọ̀yà, onígbàgbọ́ kì í ṣe bẹ́ẹ̀. Èyí ni a fi ń gbọ́ wípé ẹlòmíràn sọ wípé òun ọ̀rẹ́ kọ̀yà, tàbí ogun kọ̀yà, tàbí olú kọ̀yà, tàbí adé kọ̀yà. Ṣùgbọ́n a sọ fún wa pé bí ó ṣe ti Jésù ni òun ò kọ̀yà, ó gba ìyà jẹ. Orúkọ Jésù ni ọ̀rẹ́ jìyà, kì í ṣe ọ̀rẹ́ kọ̀yà. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn. Nítorí ìgbàlà wa ni Jésù ṣe irú nǹkan wọ̀nyí. Àwa náà kò yẹ kí a jẹ́ ọmọkọ̀yà, ọmọjìyà ló yẹ kí a máa jẹ́. Nítorí ìgbàlà àwọn ẹlòmíràn, nítorí ìdáǹdè àwọn ẹlòmíràn, nítorí wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè kúrò nínú ipò òṣì tí wọ́n wà, kí wọn kí ó lè lọ sí ọ̀run rere, kí wọn kí ó lè wá sí apá àti olúwa, ó yẹ kí a ṣetán, kí a lè ṣaápọn, kí a lè ṣe ohunkóhun tí ó gbà wá, tí ó ná wa lọ́nàkọ́nà láti gba àwọn tí ó nù láti gbà wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ gbera nípa ti ẹ̀mí, tí wọ́n ń ṣe àwáwí wípé a ò ríṣẹ́ ṣe fọ́lọ́run ni. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí o bá káwọ́ gbera, ọwọ́ tó dilẹ̀ ni èṣù máa ń rí lò. Jésù sì ń sọ fún wa, ó ní èṣe tí o fi dúró láti òní mòní láì ríṣe nínú Matthew orí ogún láti ẹsẹ̀ ìkẹfà ló ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́. Ó ní àwọn orí àwọn aláìríṣe mìíràn tí ó ń dúró, ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní mòní láìríṣe. Wọ́n sì wí fún un pé nítorí kò sí ẹni tí ó fún wa lí àgbàṣe. Èyí jẹ́ wípé bí ìwọ náà bí o bá ń ṣerú àwáwí báyìí, ò tí ì la ojú rẹ láti rí oko tí ó pọ́n fún ìkórè, ò sì tí ì ṣe etí rẹ láti gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run ń sọ. Èyí ni ó fi ń sọ fún wọn ní ẹsẹ̀ ìkeje yìí. Ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà, èyí tí ó bá tọ́ lì èmi ni ẹ̀yin yóò sì rí gbà. Ọ̀kẹ́ àìmoye àwọn ẹlẹ́ṣẹ̀ ní àyíká wa ni ó ń dúró fún ọ̀rọ̀ ìgbàlà. Wọ́n fẹ́ gbọ́ bí a ó ṣe gbà wọ́n là, wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìhìnrere. Jésù wá ń sọ fún wa wípé kí a lọ láti wàásù fún wọn nínú Matthew orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n ẹ kúkú tọ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin sì ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ó ní bí a ó ti túká níhìn-ín, bí a ó ti máa lọ sí ilé wa, bí a ó ti kúrò ní ìpàgọ́, kí a máa lọ, kí a máa wàásù ìrere, kí a máa sọ fún ọ wípé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ ìkẹjọ ẹ máa ṣe dídá ara àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ó wá sọ fún wa wípé kì í ṣe tolówó, kì í ṣe wípé bí a bá ti ń ṣe tán kí a máa tọrọ owó lọ́wọ́ àwọn tí a ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún. Ọ̀fẹ́ lè ẹ̀yìn gbà á, ọ̀fẹ́ lè kí ẹ fi fún ni. Ṣó ṣe ṣe bẹ́ẹ̀? Mo ní ṣó ṣe ṣe bẹ́ẹ̀. Nínú Lúkù orí kẹwàá ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó sì wí fún wọn pé ìkórè pọ̀, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹni tí ó ti di ẹni ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ìkórè pọ̀, àwọn tí wọ́n ń dúró láti gbọ́ ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ tí yóò gbà wọ́n là, ọ̀rọ̀ ìrònúpọ̀ àdá, ọ̀rọ̀ ìgbàgbọ́, ìkórè pọ̀, àwọn tí

Wọ́n lọ sí ilé ìsìn, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìrere, ẹ̀kọ́ ìrere, bí wọ́n ṣe ní ìgbàlà, kò tí ì yé wọn. Wọ́n pọ̀, ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà, ẹbẹ Olúwa ìkórè, kí ó lè ran àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ìkan nínú wọn. Lára àwọn tí ó lọ wá, àwọn tí ó sọnù, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀, àwọn tó ń papọ̀ nínú ẹ̀ṣẹ̀, lára àwọn tí ó lọ wá wọn, tí ó mú wọn wá sílé sí ọ̀dọ̀ Jésù. Nínú Lúkù orí kẹẹ̀ẹ́dógún, láti ẹsẹ̀ ìkẹrin, ọkùnrin wo nínú yín tí ó ní 100 àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn, tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ nínú ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ, títí yóò fi rí i. Ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé kí a tọ àwọn tí ó nù lọ, kí a wá wọn, kí a wà sófin sí wọn, kí a gbàdúrà fún wọn, kí a ṣe ohun gbogbo ní ipa wa tí a lè ṣe, títí a ó fi rí wọn, títí a ó fi jèrè wọn sínú ìjọba Ọlọ́run. Nígbà tí ó sì ti rí i tán, ó gbé eléjìká rẹ̀, ó ń yọ̀. Ayọ̀ kan tí a ní ni wípé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n rí ìgbàlà. Bí ò bá sí irú ìgbàlà bẹ́ẹ̀ fún àwọn tí ń ṣègbé, kò sí ayọ̀ kan tí o lè ní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nígbà tí ó sì dé ilé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ. Ó ń wí fún wọn pé ẹ bá mi yọ̀, nítorí tí mo rí àgùntàn mi tí ó ti sọnù. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpò àdà ju lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònúpò àdà. Èyí ni iṣẹ́ tó jẹ wá lógún, iṣẹ́ ìjìrì ọkàn, iṣẹ́ tó ṣe pàtàkì jùlọ, iṣẹ́ tó súnmọ́ ọkàn Ọlọ́run jùlọ. Olúwa ń fẹ́ kí a gbàgbé ìrora wa. Olúwa ń fẹ́ kí a fi ìlépa ti ayé kí a fi sílẹ̀, kí a farada ìpọ́njú, kí a farada ẹ̀yà, kí a pinnu, kí a jẹ̀jẹ̀ wípé a ti ṣetán láti náwó, láti nọ́ra fún ìgbàlà àwọn ẹlòmíràn. Àbá àti ṣetán, Olúwa ń fẹ́ kí a tara ṣàṣà láti fi ọ̀nà ìgbàlà han àwọn ẹlẹ́ṣẹ̀ tí ń ṣègbé, gẹ́gẹ́ bí Paulu, gẹ́gẹ́ bí Esteri, bí wọ́n ti pa ìdíwọ́ gbogbo tì sápá kan, tí wọ́n sì bá Ọlọ́run dá májẹ̀mú wípé wọ́n ó jẹ́ ohun èlò ìgbàlà ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ wípé kí a pa gbogbo ìdíwọ́, kí a pa wọ́n tì sápá kan, kí a ba lè jẹ́ ohun èlò ìgbàlà fún ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run bè lọ́wọ́ rẹ wípé kí o dìde, wípé kí o ṣe, kí o ṣe kíá, kí o lọ sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀, kí a jẹ́ ilé ti ọmọ. Ọlọ́run jẹ́ kí a jẹ́ ilé ti ọmọ, kí a má jẹ́ agbọ́mágbà. Bí o bá jẹ́ ilé ti ọmọ, gbọ́ bí Olúwa ti ń bẹ̀bẹ̀, iṣẹ́ wà fún gbogbo wa. Gbọ́ bí ẹ̀mí ti ń wí pẹ̀lú wípé jẹ́ ìpè náà báyìí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, n ó lọ síbi tó o bá ran mi. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán fún iṣẹ́ Olúwa. Ohùn kan ń pè ọ́ nísinsìnyí, fetí sí ohùn náà. Ó ń sọ sí ọ létí jẹ́jẹ́, jẹ́ ìpè náà báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Ọkàn púpọ̀, wọ́n ń kú nínú ọ̀ṣẹ̀, yára láti ṣe ìrànwọ́ nítorí àkókò ń kọjá lọ. Dìde nísinsìnyí kí o sọ fún Jésù báyìí pé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Mo fẹ́ láti ṣe ìfẹ́ rẹ ní pípé, wọ́n lọ síbi tí o bá ran mi. Mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù, èmi dé, ran mi. Bọ́ọ̀nà tilẹ̀ ṣókùn, ẹ̀rù kò bà mí, mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ Jésù. Ẹ̀mí Ọlọ́run pè ọ́, ó ń sọ fún ọ wípé kí o dìde láti ṣiṣẹ́ fún Ọlọ́run. Nítorí ìkórè pọ̀, alágbàṣe ò tó nǹkan. Ó wá ń sọ fún ọ wípé kí o múra sílẹ̀, kí o ṣetán láti jìyà, kí o ṣetán láti farada ìpọ́njú, kí o ṣetán láti ná ohunkóhun tí ó gbà ọ́, tí ó ná ọ, kí o ṣetán láti náwó, láti nọ́ra.
lati gba awon elese awon ton ku ninu ese lati gba awon elese awon to wa ninu okokun lati gba awon elese awon ti won o mo nipa Jesu olugbala oluwa wa ki o setan ki o setan ki o mura sile lati se ohun ti o gba lati na ohun ti o na lati so fun awon elese wi pe igbalawa lese agbelebo pe won wa mu won wa je ki won ki o gbo oro igbala lati enu re oluwa ran oni se se o fe ko ise fun olorun oluwa ran oni se n pe o wi pe ki o jeje ki o so fun olorun wi pe mo setan lati sise fun Jesu mo de o ran mi

0: ìwé ìkejì àwọn ọba orí ìkejìlá ní ọdún keje jehu ni joashi bẹ̀rẹ̀ sí jọba ogójì ọdún ni ó sì jọba ní jerusalemu orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ sibia àti beersheba joashi sì ṣe èyí tí ó tọ́lé ojú olúwa fi ọjọ́ rẹ̀ gbogbo nínú èyí tí jehoada àlùfáà ń kọ kìkì ibi gíga wọn ni a kò mú kúrò àwọn ènìyàn ń rúbọ wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni joashi sì wí fún àwọn àlùfáà pé gbogbo owó tí a yà sí mímọ́ tí a sì mú wá sínú ilé olúwa àní olúkúlùkù owó tí ó kọjá àti owó ìdíyelé olúkúlùkù àti gbogbo owó tí ó ti inú ọkàn olúkúlùkù wá láti mú wá sínú ilé olúwa ẹ jẹ́ kí àwọn àlùfáà kí ó mú tọ ara wọn olúkúlùkù láti ọwọ́ ojúlùmọ̀ rẹ̀ ẹ sì jẹ́ kí wọn kí ó tún ẹ̀yà ilé náà ṣe níbikíbi tí a bá rí ẹ̀yà ó sì ṣe ní ọdún kẹtàlélógún joashi ọba àwọn àlùfáà kò tí tún ẹ̀yà ilé náà ṣe nígbà náà ni joashi ọba pe jehoada àlùfáà àti àwọn àlùfáà mìíràn ó sì wí fún wọn pé eṣe tí ẹ̀yin kò tún ẹ̀yà ilé náà ṣe ǹjẹ́ nísinsìnyí ẹ má ṣe gba owó mọ́ lọ́wọ́ àwọn ojúlùmọ̀ yín bí kò ṣe pé kí ẹ fi lélẹ̀ fún ẹ̀yà ilé náà àwọn àlùfáà sì ṣe ìlérí láti má gba owó lọ́wọ́ àwọn ènìyàn mọ́ tàbí láti má tún ẹ̀yà ilé náà ṣe ṣùgbọ́n jehoada àlùfáà mú àpótí kan ó sì dá ìdérí rẹ̀ lu ó sì fi sí ẹ̀bá pẹpẹ náà lé apá ọ̀tún bí ẹnìkan ti ń wọ inú ilé olúwa lọ àwọn àlùfáà tí ó sì ń tọ́jú ìloro náà fi gbogbo owó tí a mú wá inú ilé olúwa sínú rẹ̀ ó sì ṣe nígbà tí wọ́n rí i pé owó púpọ̀ ń bẹ nínú àpótí náà ni akọ̀wé ọba àti olórí àlùfáà gòkè wá wọ́n sì dé sínú àpò wọ́n sì ka iye owó tí a rí nínú ilé olúwa wọ́n sì fi owó náà tí a kà lé ọwọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ náà àwọn tí ó ń ṣe àbójútó ilé olúwa wọ́n sì ná fún àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn akọ́lé tí ń ṣiṣẹ́ ilé olúwa àti fún àwọn ọ̀mọ̀lé àti àwọn agbẹ́kuta àti láti ra ìtì igi àti òkúta gbígbẹ́ láti tún ẹ̀yà ilé olúwa ṣe àti fún gbogbo èyí tí a ná fún ilé náà láti tún ṣe ṣùgbọ́n nínú owó tí a mú wá sínú ilé olúwa a kò fi ṣe ọpọ́n fàdákà àlùmọ́gàjì fìtílà àwo kòtò ìpè ohun èlò wúrà tàbí ohun èlò fàdákà kan fún ilé olúwa ṣùgbọ́n wọ́n fi fún àwọn tí ń ṣiṣẹ́ náà wọ́n sì fi tún ilé olúwa ṣe wọn kò sì bá àwọn ọkùnrin náà ṣírò lé ọwọ́ ẹni tí wọ́n fi owó náà lé láti fi fún àwọn tí ń ṣiṣẹ́ nítorí tí wọ́n ṣe òtítọ́ owó ẹbọ ìrékọjá àti owó ẹbọ ẹ̀ṣẹ̀ ni a kò mú wá sínú ilé olúwa ti àwọn àlùfáà ni nígbà náà ni asaeli ọba síríà gòkè lọ ó sì bá gátìjà ó sì kó asaeli sì dojú rẹ̀ kọ àti gòkè lọ sí jerusalemu joashi ọba juda sì mú gbogbo ohun èlò mímọ́ tí jehoshaphati àti jehoramu àti asaya àwọn bàbá rẹ̀ àwọn ọba juda ti yà sí mímọ́ àti ohun mímọ́ tirẹ̀ àti gbogbo wúrà tí a rí níbi ìṣúra ilé olúwa àti ní ilé ọba ó sì ràn sí asaeli ọba síríà òun sì lọ kúrò ní jerusalemu àti ìyókù ìṣe joashi àti ohun gbogbo tí ó ṣe a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba juda àwọn ìránṣẹ́ rẹ̀ sì dìde wọ́n sì di rìkíṣí wọ́n sì pa joashi ní ilé milo tí ó sọ̀kalẹ̀ lọ sí sila nítorí josakari ọmọ simiati àti jehosabadi ọmọ shomeri àwọn ìránṣẹ́ rẹ̀ pa ó sì kú wọ́n sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú dafidi amasaya ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba orí ìkẹtàlá lé ọdún kẹtàlélógún joashi ọmọ asaya ọba juda joashi ọmọ jehu bẹ̀rẹ̀ sí jọba lórí israeli ní samaria òun sì ṣe èyí tí ó burú lé ojú olúwa ó sì tẹ̀lé ẹ̀ṣẹ́ jeroboamu ọmọ nebati ẹni tí ó mú israeli ṣẹ̀ òun kò sì lọ kúrò nínú rẹ̀ ìbínú olúwa sì rú sí israeli ó sì fi wọ́n lé ọwọ́ asaeli ọba syria àti lé ọwọ́ ben hadadi ọmọ asaeli ní ọjọ́ wọn gbogbo joashi sì bẹ olúwa ó sì gbọ́ tirẹ̀ nítorí tí ó rí ìnira israeli nítorí tí ọba syria ní wọn lára olúwa sì fún israeli ní olùgbàlà kan bẹ́ẹ̀ ni wọ́n sì bọ́ lọ́wọ́ àwọn ará syria àwọn ọmọ israeli sì jókòó nínú àgọ́ wọn bí ìgbà àtijọ́ ṣùgbọ́n wọn kò lọ kúrò nínú ẹ̀ṣẹ̀ ilé jeroboamu ẹni tí ó mú israeli ṣẹ̀ ṣùgbọ́n wọ́n rìn nínú rẹ̀ èrè òrìṣà sì wà ní samaria pẹ̀lú bẹ́ẹ̀ ni kò kù nínú àwọn ènìyàn fún joashi bí kò ṣe 50 ẹlẹ́ṣin àti kẹ̀kẹ́ mẹ́wàá àti 80 ẹlẹ́sẹ̀ nítorí tí ọba syria ti pa wọ́n run ó sì ti lọ̀ wọ́n mọ́lẹ̀ bí ekoro àti ìyókù ìṣe joashi àti gbogbo èyí tí ó ṣe àti agbára rẹ̀ akọ akọ won sinu iwe oro ojo awon oba Israeli Joasi si sun pelu awon baba re won si sin ni Samaria Joashi omo re si joba ni ipo re ni odun 37 Joashi oba Juda Joashi omo Joasi bere si joba lori Israeli ni Samaria o si joba ni odun 16 won si se yi ti o buru le oju Oluwa on ko lo kuro ninu gbogbo ese Jeroboamu omo Nebati eni ti o mu Israeli se sugbon o rin ninu won ati iyoku ise Joashi ati ohun gbogbo ti o se ati agbara re ti o fi ba Amasai oba Judaja ako ako won sinu iwe oro ojo awon oba Israeli Joashi si sun pelu awon baba re Jeroboamu si joko lori itere a si sin Joashi ni Samaria pelu awon oba Israeli Elisha si se aisan ninu eyi ti ko ni ye Joashi oba Israeli si sokale to wa o si sokun si ile oju o si wi pe baba mi keke Israeli ati awon elesin re Elisha si wi fun pe mu orun pelu ofa o si mu orun ati ofa o si wi fun oba Israeli pe fi owo re le orun na o si fi owo re le Elisha si fi owo ti re le owo oba o si wi pe si ferese ila orun o si se nigba na ni Elisha wi pe ta o si ta o si wi pe ofa igbala Oluwa ati ofa igbala lowo Syria nitori iwo kọlu awon ara Syria ni Afeki titi iwo fi run won o si wi pe ko awon ofa na o si ko won o si wi fun oba Israeli pe ta si ile o si ta lerin meta o si mu owo duro eniyan Olorun na si binu si o si wi pe iwo iba ta lerin marun tabi mefa nigba na ni iwo iba kọlu Syria titi iwo iba fi run sugbon ni sisin yi iwo kọlu Syria nigba meta Elisha si ku won si sin egbe awon ara Moab si gbe ogun wa ile na ni amodun o si se bi won tin sinku okunrin kan si kiyesi won ri egbe kan won si ju okunrin na sinu isa oku Elisha nigba ti a si so sile ti okunrin na fi ara kan egungun Elisha o si soji o si dide duro ni ese re sugbon Asaeli oba Syria ni Israeli lara ni gbogbo ojo Joasi Oluwa si se oju rere si won o si saanu fun won o si se akiyesi won nitori majemu re pelu Abrahamu Isaki ati Jakobu ko si fe run won be ni ko si ta won nu kuro ni waju re titi di sisin yi be ni Asaeli oba Syria ku Ben Hadadi omo re si joba ni ipo re Joashi omo Joasi si tun gba ilu won ni pada lowo Ben Hadadi omo Asaeli ti o ti fi ogun gba lowo Joasi baba re igba meta ni Joashi segun re o si gba awon ilu Israeli pada Iwe ekeji awon oba ori ikerinla ni odun keji Joashi omo Joasi oba Israeli ni Amasai omo Joashi joba lori Juda eni odun 25 ni ohun ise nigbati o bere si joba o si joba odun 29 ni Jerusalemu oruko iya re a si ma je Jehoadani ti Jerusalemu o si se yi ti o to ni oju Oluwa sugbon ki se bi Dafidi baba re o se gege bi ohun gbogbo ti Joashi baba re ti se kiki a ko mu ibi giga won ni kuro sibe awon eniyan se rubo won si sun turari ni mi giga won ni o si se bi ijoba na ti fi idi mule lowo re ni o pa awon iranse re ti o ti pa oba baba re sugbon awon omo awon apaniyan na ni ko pa gege bi eti ati ko ninu iwe ofin Mose ninu eyi ti Oluwa pase wi pe a ko gbodo pa baba fun omo be ni a ko gbodo pa omo fun baba sugbon olukuluku ni a o pa fun ese re o n pa igbarun ninu awon ara Edomu ni afonifoji iyo o si fi ogun ko Sela o si pe oruko re ni Joktieli titi di oni yi nigba na ni Amasai ran iko si Joashi omo Joasi omo Jehu oba Israeli wi pe wa je ki a wo ara wa le oju Joashi oba Israeli si ranse si Amasai oba Juda pe igi egun ti nbe ni Lebanoni ranse si igi Kedari ti nbe ni Lebanoni pe fi omobirin re fun omo okunrin mi ni aya eranko igbe kan ti nbe ni Lebanoni koja lo o si te igi egun na mole iwo ti segun Edomu ni tooto ọkàn rẹ sì gbé ọ sókè máa ṣògo kí o sì gbé ilé rẹ nítorí kíni ìwọ ṣe ń fìràn sí ìfarapa rẹ kí ìwọ kí o lè ṣubú ìwọ àti Juda pẹ̀lú rẹ ṣùgbọ́n Amasai kò fẹ́ gbọ́ nítorí náà Joashi ọba Israeli gòkè lọ òun àti Amasai ọba Juda sì wo ara wọn ní ojú ní Bethshemeshi tí í ṣe ti Juda a sì lé Juda níwájú Israeli wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀ Joashi ọba Israeli sì mú Amasai ọba Juda omo Joashi omo Asaya ni Bethshemeshi o si wa si Jerusalemu o si wo odi Jerusalemu pale lati enu bode Ephraimu titi de enu bode Egun irinwo igbonwo o si ko gbogbo wura ati fadaka ati gbogun elo ti ari ninu ile oluwa ati ninu isura ile oba
2: ati ogo
0: o si pada si samaria ati iyoku ise joashi ti o se ati agbara re ati bi o ti ba amasaya oba judaja akọ won sinu iwe oro ojo awon oba israeli joashi si sun pelu awon baba re a si sin ni samaria pelu awon oba israeli jeroboam omo re si joba ni ipo re amasaya omo joashi oba juda wa ni odun 15 lẹ́yìn ikú Jehoashi, ọmọ Jehoasi, ọba Israeli, àti ìyókù ìṣe Amasaya, akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda, wọ́n sì di rikiṣi sí i ní Jerusalemu, ó sì sá lọ sí Lakiṣi, ṣùgbọ́n wọ́n ránṣẹ́ tọ̀ ní Lakiṣi, wọ́n sì pa á níbẹ̀, wọ́n sì gbé wá lórí ẹ̀ṣin, a sì sin ní Jerusalemu pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì, gbogbo àwọn ènìyàn Juda sì mú Asaraya, ẹni ọdún 16, wọ́n sì fi jọba ní ipò Amasaya bàbá rẹ̀. Òun sì kọ Elati, ó sì mú padà fún Juda, lẹ́yìn tí ọba sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀. Ní ọdún 15 Amasaya, ọmọ Joashi ọba Juda, Jeroboam ọmọ Joashi ọba Israeli bẹ̀rẹ̀ sí jọba ní Samaria, ó sì jọba ní ọdún 31, ó sì ṣe búburú ní ojú Olúwa, kò yà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ́ Jeroboam ọmọ Nebati, ẹni tí ó mú Israeli ṣẹ̀, ó sì tún mú agbègbè ilẹ̀ Israeli padà láti àtiwọ Hamati títí dé òkun pẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa Ọlọ́run Israeli. Tí ó ti sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Jonah Wòlíì ọmọ Amittai ti Gath Heferi nítorí Olúwa rí ìpọ́njú Ísírẹ́lì pé ó korò gidigidi nítorí kò sí ọmọ ọ̀dọ̀ tàbí òmìnira tàbí olùrànlọ́wọ́ kan fún Ísírẹ́lì. Olúwa kò sì wí pé òun ó pa orúkọ Ísírẹ́lì rẹ̀ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ó gbà wọ́n nípa ọwọ́ Jeroboam ọmọ Joashi àti ìyókù ìṣe Jeroboam àti gbogbo èyí tí ó ṣe àti agbára rẹ̀ bí ó ti jagun sí àti bí ó ti gba Damasku àti Hamati tí ṣe ti Juda padà fún Ísírẹ́lì akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Ísírẹ́lì. Jeroboam sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ àní pẹ̀lú àwọn ọba Ísírẹ́lì. Sakaraya ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba orí 15 ní ọdún 17 Jeroboam ọba Ísírẹ́lì ni Asaraya Usaya ọmọ Amasaya ọba Juda bẹ̀rẹ̀ sí jọba. Ẹni ọdún 16 ni òun ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún 52 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ Jekolaya àti Jerusalemu. Ó sì ṣe èyí tí ó tọ́ lójú Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ Amasaya ti ṣe. Kìkì ibi gíga wọn ni a kò mú kúrò. Àwọn ènìyàn ń rúbọ, wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni. Olúwa sì kọlu ọba náà, bẹ́ẹ̀ ni ó di adẹ́tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀. Ó sì ń gbé ilé àmọ́ Jotamu ọmọ ọba sì wà lórí ilé náà, ó sì ń ṣe ìdájọ́ àwọn ènìyàn ilẹ̀ náà. Àti ìyókù ìṣe Asaraya àti ohun gbogbo tí ó ṣe akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Asaraya sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sin pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì. Jotamu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ní ọdún 12 Asaraya ọba Juda ni Sakaraya ọmọ Jeroboam jọba lórí Ísírẹ́lì ní Samaria ní oṣù 6. Ó sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa bí àwọn bàbá rẹ̀ ti ṣe. Òun kò kúrò nínú ẹ̀ṣẹ́ Jeroboam ọmọ Nebati, ẹni tí ó mú Ísírẹ́lì ṣẹ̀. Ṣalumu ọmọ Jabeṣi sì di rikiṣi sí i, ó sì kọlù níwájú àwọn ènìyàn, ó sì pa á, ó sì jọba ní ipò rẹ̀. Àti ìyókù ìṣe Sakaraya akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Ísírẹ́lì. Èyí lè ọ̀rọ̀ Olúwa tí ó sọ fún Jehu wípé àwọn ọmọ rẹ ìran kẹrin yóò jókòó lórí ìtẹ́ Ísírẹ́lì, bẹ́ẹ̀ ni ó sì rí. Ṣalumu ọmọ Jabeṣi bẹ̀rẹ̀ sí jọba ní ọdún 39 Usaya ọba Juda, ó sì jọba oṣù kan gbáko ní Samaria. Nítorí tí Manahemu ọmọ Gadi gòkè láti Tasa lọ, ó sì wá sí Samaria, ó sì kọlu Ṣalumu ọmọ Jabeṣi ní Samaria, ó sì pa á, ó sì jọba ní ipò rẹ̀. Àti ìyókù ìṣe Ṣalumu àti rikiṣi rẹ̀ tí ó dì kíyèsí akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Ísírẹ́lì. Nígbà náà ni Manahemu kọlu Tifsa àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ àti ilẹ̀ agbègbè rẹ̀ wọn ni láti Tifsa lọ, nítorí tí wọn kò ṣí i sílẹ̀ fún un. Nítorí náà ni ó ṣe kọlù ú àti gbogbo àwọn obìnrin aboyún inú rẹ̀ ni ó là ní inú. Ní ọdún 39 Asaraya ọba Juda ni Manahemu ọmọ Gadi bẹ̀rẹ̀ sí jọba lórí Ísírẹ́lì. Ó sì jọba ọdún 10 ní Samaria, ó sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa. Òun kò sì lọ kúrò nínú ẹ̀ṣẹ́ Jeroboam ọmọ Nebati, ẹni tí ó mú Ísírẹ́lì ṣẹ̀ ní ọjọ́ rẹ̀ gbogbo. Fúlù ọba Asíríà sì gbé ogun ti ilẹ̀ náà. Menahemu sì fi 1,000 talenti fàdákà fún Fúlù ki owo re ki o le pelu ohun lati fi idi ijoba na mule lowo re. Menahemu si fi agbara gba owo na lowo Israeli ani lowo gbogbo awon oloro 50 shekeli fadaka lowo olukuluku eniyan lati fi fun oba Assyria. Pe ni oba Assyria yi pada ko si duro ni ile na ati yoku ise Menahemu ati gbogbo yi ti o se ako ako won sinu iwe oro ojo awon oba Israeli. Menahemu si sun pelu awon baba re pe Kaya omo re si joba ni ipo re ni 50 odun Asaraya oba Juda. Pe Kaya omo Menahemu bere si joba lori Israeli ni Samaria, o si joba odun meji, o si se yi ti o buli ojo Oluwa. Won ko si lo kuro ninu ese Jeroboamu omo Nebati eni ti o mu Israeli se. Sugbon Peka omo Remalaya olori ogun re di rikishi si, o si kolu ni Samaria li o di ile oba pelu Agobu ati Arie ati 50 eniyan ninu awon omo Gilead pelu re. O si pa, o si joba ni ipo re. Ati yoku ise Pekaya ati gbogbo eyi ti o se, kiyesi ako won sinu iwe oro ojo awon oba Israeli. Le odun 42 Asaraya oba Juda ni Peka omo Remalaya bere si joba lori Israeli ni Samaria, o si joba ni 20 odun, o si se eyi ti o buli ojo Oluwa. Oun ko lo kuro ninu ese Jeroboamu omo Nebati eni ti o mu Israeli se. Le ojo Peka oba Israeli ni Tiglath-Pileseri oba Assyria de, o si ko Ijoni ati Abel Beth Maaka ati Janua ati Kedeshi ati Asuri ati Gileadi ati Galili gbogbo ile Naftali, o si ko won ni igbekun lo si Assyria. O Shea omo Ela si di rikishi si Peka omo Remalaya, o si kolu, o si pa, o si joba ni ipo re li 20 odun Jotamu omo Usaya ati yoku ise Peka ati gbogbo eyi ti o se, kiyesi ako won sinu iwe oro ojo awon oba Israeli. Le odun keji Peka omo Remalaya oba Israeli ni Jotamu omo Usaya oba Juda bere si joba eni odun 25 ni nigba ti o bere si joba, o si joba odun 16 ni Jerusalemu. Oruko iya re ni Jerusha omobirin Sadoku, o si se eyi ti o to ni ojo Oluwa, o si se gege bi gbogbo eyi ti Usaya baba re ti se. Sugbon a ko mu ibi giga won ni kuro, awon eniyan rubo won si nsun turari nibe ni ibi giga won ni. Oun ko enu ona giga ile Oluwa ati yoku ise Jotamu ati gbogbo eyi ti o se, ako ako won sinu iwe oro ojo awon oba Juda. Bi ojo won ni Oluwa bere si ran Resini oba Assyria ati Peka omo Remalaya si Juda. Jotamu si sun pelu awon baba re, a si sin pelu awon baba re ni ilu Dafidi baba re. Ahasi omo re si joba ni ipo re.
2: E je ki a gbadura. Olorun alaanu olore ofe adupe pore ofe ti e fi han ni ore oke Calvary nigbati eran omo bibi yin kan soso lati ku fun ese wa. Awa ni elebi, awa ni elese, sugbon Jesu Christi omo bibi yin kan soso alailese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se ohunkohun ki o kuna ri o ku fun wa o ru ebi wa o ru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu. Adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin, adupe fun idariji ti e fun wa lofe, adupe fun oju rere ti e fi han wa, adupe fun iwenumo ninu eje Jesu Christi, adupe wipe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan soso ne fi pese nkan won yi sile fun wa egba ope ati yin wa loruko Jesu. Nje bi e ti mu wa sinu ijoba Olorun we pe ki a le ma so eso iwa mimo ati wi pe ki a le fi ife Christianity to to ki a le fi han an bebe we pe ohunkohun te n bere lowo wa ti e fe ki a fi han ni igbe aye titun ti a bo si yi eran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan won yi ni oruko Jesu. Bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri daradara ki a ba si le tele awon nkan won yi ni igbese aye wa. Adupe we pe ti gbo adura wa ni oruko Jesu Christi Oluwa wa. Loni an tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe olorun eni mimo ati olufe egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan wonyi egbe ife wo ti se amure iwa pipe e se je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki e si ma dupe awon ese merin ti akayi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si so fun awi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa we pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a ngbe irin ti a rin oro ti a nso lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o nfe ri apin awon eko yi apin si ipa meta ikini aso nipa iwa ikeji aso nipa ife iketa aso nipa ipe o ye ki a mo wi pe nigbati a wa sinu ijoba olorun Olorun ti pese ewa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni ewa Christiani ikeji Olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan soso ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse we pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yo je nipa ti ife eyi ni a pe ni ikeji ife Christiani ki se ife ti ara ki se ife ti eniyan lasan ti ko ni ore ofe olorun sugbon ife Christiani iketa o ye ki a mo we pe nigba ti a pe wa sinu ijoba olorun ipe ti olorun pe wa ipe alailegbe ni ipe ti a ko le fi diwon ohun miran ninu aye ni ipe po ninu aye o sese igba miran a ma nri ninu iwe iroyin we pe enikan ti o ma ngba bolu alafesegba ti o wa ni oke okun awon ilu wa nihin orilede wa nihin o sese ki won ki o kowe si ki won ki o fi ipepe wi pe akoko ti de lati wa fi imunadoko lati ma gba bolu yi lati wa fi han ninu ilu re nihin ipe ti a pe yi o je ipe ti iru eni yi o ka si popo nitori wi pe ilu re tabi orilede re da lola lati pe fun iru ipe be tabi igba miran o sese a le ri oluko kan ni ile eko giga university o sese ki o ti ma koni nipa ina ti owo tabi nipa nina ati rira oja lati oke okun bi o ti n ko won yi o sese ki ilu wa tabi orilede wa ki o ma wa eyi ti a n pe ni commissioner ki won ki o si fi iwe pe we pe ati ri wepo jafafa ninu eko owo nina ati oja rira paapa julo nina ati didu nina ati rira pelu awon oke okun nitori be a pe jade lati bi ti o tin ko awon eniyan ni eko ani ki o wa se commissioner fun orileede tabi fun ekun kan iru ipe be awon eniyan ma nfi towoto gba ipe be awa ti a je onigbagbo ipe ti olorun fi pe wa o je ipe ti o ga ju ipe ti awon wonyi ti won wa ninu aye ti won ni a ma menu ba e ti an so yi nigbo se sugbon ti a fe ki o ye wa ni wo pe o meta ni o farahan ninu eko ti an ko le oni ikini iwa kristiani ikeji ife kristiani iketa ipe wa gege bi kristiani gege bi onigbagbo ye ki a wo ikini kini awon iwa ti o ye ki o wa ninu igbese aye wa gege bi eni ti a ti ra pada gege bi eni ti a ti jidide pelu kristi gege bi eni ti o n saferi ohun to n be loke gege bi eni ti a ti da lola ni ti wipe a ti fi aso ododo a ti fi wo gege bi eni ti a ti koroko re ni iwe iye lorun gege bi awon eni ti angeli nwo ti won yo nitori wi pe a ti ronupo ada kuro ninu awon ese wa kini iwa ti o ye wa irin ti o ye wa kini awon ti o je ojuse wa gege bi kristiani tabi gege bi onigbagbo o ye ki a wo awon nkan wonyi dara dara nitori opolopo wa ni o je bi omo oba ti o rin bi omo mekunu igba miran bi abari omo oba tabi omo oloye ni adugbo wa be abari bi o tin woso be abari bi o tin rin be abari bi o tin soro to je wi pe omo kekere ti ko ti ipe to daye be aba ngbo oro agba lenu e a ma so pe o mo wi pe no afin lo ti jade oro ogbon oro agba ti o ngbo ninu afin ohun lo njade latenu e sugbon bi a ba ri iru omo be ti o je omo oba ti o jade lati aafin sugbon ti o je wi pe oro ti ko bakun gbe oro asiwere oro alai logbon ise awon mekunu ni a ri lowo e a so wi pe wo omo oba ti o nse bi omo mekunu ti ko mo iru eni ti o nje awa na gege bi omo oba oba awon oba olowo awon olowa gege bi eni ti a ti fi ipepe wa sinu ijoba olorun awa na o ye ki a mo iru eniyan ti a je o ye ki a mo wi pe awa ni eni ti a ti da lola eni ti a ti dari ese reji eni ti a ti se ni omo olorun eni ti awon angeli ti won yo nitori re eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti a nlo ohun lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye lorun ojo kan ko le mo ki o sule ki a ma ranti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lohun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti a n reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo n pese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ranti wa le orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa ye ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe ye ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni a npe ni ayan fe olorun awon iran abrahamu awon ni a npe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori wepe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni a npe ni ayan fe olorun ṣùgbọ́n nísinsìnyí ìwọ àti èmi èrò pẹ́lẹ́lẹ̀ ìwọ àti èmi kèfè rí lásán lásán ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí ó mú ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀ tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù tí ó fún ní oore ọ̀fẹ́ tí a wá di àyànfẹ́ níwájú ọlọ́run ó wá ń sọ fún wa ó ní ṣé a ò mọ ipò wa ni ó ní ṣé a ò mọ bí a ti jẹ́ níwájú ọlọ́run ni wípé a ti jẹ́ àyànfẹ́ ọlọ́run ó wá sọ wípé ẹni mímọ́ àti olùfẹ́ nítorí wípé ọlọ́run fẹ́ wa ó ti sọ wá di olùfẹ́ ó wá tún sọ wá di ẹni mímọ́ àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àti eléèrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí a jẹ́ ẹni mímọ́ àti olùfẹ́ ó wá sọ fún wa àwọn nǹkan kan tí ó yẹ kí a ní ní ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan èyí tí ó fi lè bá ìpè wa mú yẹ kí n rán ọ létí wípé ní àwọn ọ̀sẹ̀ tí ó kọjá díẹ̀ sẹ́yìn mo sọ fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé a dàbí ẹni tí ó gbé aṣọ wọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti wọ aṣọ ìrí ṣùgbọ́n bóyá a fẹ́ lọ sí òde tàbí bóyá a gbà wá sí ibi iṣẹ́ kan irú aṣọ tí a sì wọ̀ ni yóò fi wá hàn gẹ́gẹ́ bí ẹni tí a jẹ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé o mọ̀ gẹ́gẹ́ bí ológun bí a bá fẹ́ mọ ẹnìkan gẹ́gẹ́ bí jagunjagun ó ní irú aṣọ tó ń wọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá bí a bá ti rí ọlọ́pàá a mọ̀ gẹ́gẹ́ bí aṣọ tí ó wọ̀ bí o bá sọ fún wa wípé ẹnìkan fẹ́ ṣe ìgbéyàwó ẹni tí ó fẹ́ ṣe ìgbéyàwó yìí ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o wá sọ wípé yẹ kí n débẹ̀ torí wípé inú ilé ìsìn wa ni wọ́n ti fẹ́ ṣe ìgbéyàwó yìí mo sì ń fẹ́ láti bá àwọn tí ń yọ̀ mo fẹ́ bá wọn yọ̀ nítorí èyí ni bíbélì sọ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ nítorí bẹ́ẹ̀ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí bí gbogbo ènìyàn ti ń wọlé tí wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde àwọn akọrin ń wọlé oníwàásù ń wọlé àwọn ẹbí ìyàwó wọ́n ń wọlé ẹbí ọkọ wọ́n ń wọlé bí ọkùnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó àti obìnrin tí ó fẹ́ ṣe ìgbéyàwó bí wọ́n ti yọ ò sọ wípé ó ń láti jẹ́ omidan arábìnrin tí ó ń bọ̀ yìí ó ń láti jẹ́ òní wọ́n fẹ́ gbé níyàwó wọ́n ní báwo ló ṣe mọ̀ ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òní ó ti wo ojú ẹ̀ wo ìrìn sí ẹ̀ wo aṣọ tí ó wọ̀ wo bí ó ṣe ṣe dájúdájú aṣọ tí ó wọ̀ ó jẹ́ kí a mọ̀ yàtọ̀ wípé òní ó fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ náà ni o ìwọ ni a gbé níyàwó fún jésù kristi bí a ò ti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arábìnrin mèrí ó máa ti nígbàlá bí a ò ti ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé arákùnrin samuel ó máa ti nígbàlá ìrísí rẹ ìwọṣọ rẹ àti ohun tí o gbéwọ̀ gẹ́gẹ́ bí agbádá òdodo ó jẹ́ kí a mọ̀ wípé ìwọ ni ẹni tí a gbé níyàwó fún jésù kristi èyí ni mo fẹ́ kí o fi sọ́kàn wípé paul apostoli ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run gẹ́gẹ́ bí apostoli ó ń jẹ́ kí a mọ̀ wípé àwọn aṣọ ògbólógbò àwọn aṣọ àtijọ́ àwọn aṣọ ẹ̀gbin àwọn aṣọ tí a wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ a ní bọ́ wọn sọnù a ní mú wọn kúrò kí a wá wọ àwọn aṣọ tuntun mìíràn èyí tí ó fi wá hàn wípé àwa ni a gbé níyàwó fún jésù kristi wo ẹsẹ̀ ìkẹjọ orí kẹta ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀ ìbínú ìrunú àrankan ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín ẹ sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀ èyí ni a ń sọ fún wa wípé àwọn ògbólógbò ìṣe ti àtijọ́ àti bọ́ wọn sọnù gẹ́gẹ́ bí ẹ̀wù tí ó darúgbó gẹ́gẹ́ bí aṣọ tí kò tọ́ sí wa nísinsìnyí àti pa wọ́n tì ó wá sọ fún wa wípé a wá gbé ohun mìíràn wọ̀ èyí tí í ṣe tuntun ní ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin tuntun ni wọ̀ èyí tí a sọ di tuntun ní sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa o wa nso fun anisinsin yi ni ikokan ohun ti ani gbewo gege bi ewo titun agbada ododo je ke awo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo ini jesu papa ni o menoba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti ba fi ni iyonu ki on papa ki o si dariji elegbe re ko se be jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi ewa tutu isore si eni keji wa ye ki a wo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese ketalelogun titi de ese ikarun din ni ogoji sugbon nisinsin yi je ki a wo ese ikerin din logbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o dabi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti wi pe ki awa paapa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die eti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun paapa bi o ba sanu fun elegbe re je ki a wo je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eyi ni olorun reti lowo wa we pe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dariji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori wo pe lai lai a oni le dariji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori wo pe rara lai lai titi aye yo fi dopin oni le dariji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ki a so wi pe ko ni le ba wa gbenu ile ki a so wi pe a oni le dariji oni ki a ni iyonu ki a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ki a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o se se ki a se ara wa se a mo wi pe awa ti a je adari iba se oluso agutan agbani tabi adari ekun ko si angeli laarin wa nito to ni agba okan wa la nito to ni olorun ti dari eseje wa nito to ni aje ni olorun sugun o sese boya aboju fo nkan kan ni boya eni kan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni we pe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afẹ ri oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun akun ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o sese ki o je eni ti a fi si ori ekun ni o sese ki o se wa boya a nfe itoju boya nkan egun logun wa lese a si ro pe abe wa lowo re lati yo egun yi kuro ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeéṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ láṣẹ wọn ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínní ọgọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ibi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ̀ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalem ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejìlénígbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríjì yín ó tún sọ fún wa ó ń tẹ̀ mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnu sí ara wa bí a bá padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni ó ṣeéṣe bóyá kò lówó ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni kí ló dé ta ń sọ bẹ́ẹ̀ a máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ ó ṣeéṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn jù bẹ́ẹ̀ lọ o sese ki eran popo ki o ma si ninu obe sugbon ikunle ti iyawo yi ti o fi gbe onje fun iya oko re yo je ki inu iya oko ki o dun to be ti o je wo pe iya oko yo ma pon awo lani bi o ba ti pada de ni o ma so wo pe ah iyawo omo mi mi o riru e ri ni o ni iteriba popo o je eni ti o lowo popo o je eni ti ako ti o gbe ko nitori kini se nitori pe ako gbo eran inu koko fun iya ni rara nitori iteriba nitori irele nitori wi pe eni yi bi o tin soro be ni o nkunle bi o tin gbonje sile be ni o nkunle ni iya iya ma so wi pe o da be ni ki ma ba yin gbe wi pe mo feran re popo o da bi omo fun mi irele je ohun ti o se pataki ye ke awo peteru kini ori karun ese karun be pelu eyin ipe re e teriba fun awon agba be gege eyin ipe re eyin omode e teriba fun awon agba laye ode oni ni an ri wi pe awon omode ko bowo fun agba o se ni laanu laarin awa ti a pe ni onigbagbo ni a ri wi pe a o bowo fun awon agba o ri omokunrin kan boya o je omo ogun odun o ri elomiran ti o je omo ogota odun agbalagba ti o ti ewu lori ti o ti bi omo ti o ju arakunrin lo ti o je omo ogbon odun yi bi o ba fe pe ara wa ninu oluwa awon agba ninu ijo ti o je obi ogota odun ni o ma so pe brother ah ah omo ogbon odun ti o n pe eni ogota odun ni brother ki se baba wa ni bi ati e mo bibeli lati ibere de opin eni ti o hewu lori eni ti o je agba baba lo je fun wa igba miran a o ri o se se ki o je omo odun 25 ni o je olu eni to n dari idapo ju ile ki eni ti an dari re yi ki o je bi omo 70 odun e ti eni to n dari idapo ju ile ba fin ma bowo fun baba yi ni o ma so wi pe brother Samson eni to npe ni Samson yi ni eni ti o je 70 odun o eyin le o ka bibeli fun wa o ko boju mo be o ye ki awa ti a je omode o ye ki a ni ibowo iteriba ki a ni irele fun awon agba nitori be e je ki a mu awon kan won ibo sipo ni arin wa o sese boya andari eko ninu ojo ni igba ti a wa ni ojo isimi a wa inu iwe mimo a si n fe pe arabirin kan eni ti o je mama eni ti o to mama fun wa bi o ba so nipa ti ara a fe pe wo pe ki o ka akosori a kan yowo si ani iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa si bi ise o ye ki

yẹ kí n kún kún kàáfọ́ láti ẹsẹ̀ ìkíní nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹsẹ̀ ìkẹrin la ń lọ ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé, ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé. Ó máa ń ṣeni láàánú, ó sì máa ń bani lọ́kàn jẹ́ bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí, wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ. Bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀, ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni? Ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, ẹni tí kì í ṣe onígbàgbọ́, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní. Nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀, ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀. Ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ èyí tí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì, èyí tí ò bá fi ní ìtẹríba, èyí tí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, kí o ní ìwà ìrẹ̀lẹ̀. Ohun tí ó ṣe ni wípé ó mọ̀ wípé inú ọkọ ò dùn, ṣùgbọ́n ó mọ irú irun dídì tí ọkọ tí ó máa ń fẹ́. Èyí tí ò bá fi sọ lẹ́nu wípé ọkọ dáríjì mi ó lọ dirun, tàbí ó mọ irú aṣọ tí ọkọ fẹ́ràn ó lọ wọrú aṣọ yìí, ó rò wípé irun dídì, aṣọ wíwọ̀ àti èyí tó ṣe tó ti fi ṣe ọ̀ṣọ́ tí ọkọ ń fẹ́, ó rò wípé èyí ni yóò múnú ọkọ dùn. Nítòótọ́ ni ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó ní ìmọ́tótó, ọkọ fẹ́ kí o jẹ́ ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìyàwó dáradára, kí o wọ aṣọ tí yóò tẹ lọ́rùn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fẹ́ nǹkan mìíràn. Ó ń fẹ́ kí a ní ìrẹ̀lẹ̀ wípé yóò máa sọ nínú ọkàn rẹ̀ wípé o mọrùn dì lóòótọ́ ṣùgbọ́n ìwà ò dáa. Nítòótọ́ ni o máa aṣọ ọwọ̀ ṣùgbọ́n ìwà rẹ̀ ń kọ́ wọ ẹsẹ̀ kẹrin nísinsìnyí, ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó fara sinlé ọkàn. Nínú ọ̀ṣọ́ àìdibàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí títù, èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run, ó ń sọ fún wa wípé ohun kan wà tí ó ju irun dídì lọ, ohun kan wà tí ó ju aṣọ wíwọ̀ lọ, ohun kan wà tí ó ju ọ̀ṣọ́ nínú ayé lọ. Ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìwà tútù, èyí ni ó ṣe iyebíye níwájú Olúwa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ó ń fẹ́ kí a gbé nǹkan wọ̀nyí wọ̀, ó ń fẹ́ kí a hu àwọn nǹkan wọ̀nyí ní ìwà tó ń wò ní ìkọ̀ọ̀kan láti Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú títù, ìpamọ́ra, ó yẹ kí a máa fara dàá fún ara wa. Kí a ní ìpamọ́ra, ẹni tí ó bá ní ìpamọ́ra kì yóò máa ṣe wípé òun ò lè dúró nínú ilé, òun ò lè dúró nínú ìjọ, òun ò lè ṣe tibí, òun ò lè ṣe tọ̀hún, wọ́n ti ṣẹ̀mí púpọ̀, wọn ò lè dáríjì. Ó yẹ kí a ní ìpamọ́ra. Ìkẹfà, ó ń sọ wípé ó yẹ kí a máa fara dàá fún ara wa. Ìkeje, ó yẹ kí a máa dáríjì ara wa. Ohunkóhun tí ẹnikẹ́ni ìbá ṣe, ṣé a mọ̀ wípé àwa náà a ti ṣe àwọn ẹlòmíràn rí, wọ́n sì dáríjì wa? A ti ṣe Ọlọ́run, ó sì dáríjì wa. Ó yẹ kí a máa dáríjì ara wa. Èyí ni ó mú wa lọ sí ìkórí kejì, ìfẹ́ kìrìstíẹ́nì. Wo ẹsẹ̀ kẹrìnlá, a ti borí gbogbo nǹkan wọ̀nyí. Ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé, ẹgbẹ́ ìfẹ́wọ̀ tí í ṣe àmòrè ìwà pípé. Ó yẹ kí a ní ìfẹ́. Ìfẹ́ yìí ó ṣe pàtàkì. Ẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ kínní. Kọ́rìntì kínní

0: orí kẹjọ ẹsẹ ìkíní ṣùgbọ́n ní ti àwọn nǹkan tí a fi rúbọ sí òrìṣà a mọ̀ pé gbogbo wa lè ó ní ìmọ̀ ìmọ̀ a máa fẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ni gbéniró ó ń sọ fún wa wípé bí a bá ní ìfẹ́ ìfẹ́ yóò gbé wa ró ìbàjẹ́ nínú ìjọ ìbàjẹ́ nínú ilé ìbàjẹ́ ní ibi iṣẹ́ níbikíbi tí a bá wà ìfẹ́ wa tí a ń fi hàn yóò máa gbé àwọn ẹlòmíràn ró bí wọ́n tilẹ̀ ṣubú ìfẹ́ wa ni yóò gbé wọn dìde bí wọ́n tilẹ̀ dàbí ẹni pé wọ́n ní ìkọsẹ̀ ní ọ̀nà kan tàbí òmíràn ìfẹ́ wa ni yóò lè gbé wọn dìde ìfẹ́ a máa gbé ni ró yẹ kí a wo orí kẹrìnlá ẹsẹ ìkíní ẹ máa lépa ìfẹ́ kí ẹ sì máa fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí í ṣe ti ẹ̀mí ṣùgbọ́n kí ẹ kúnkún máa sọ tẹ́lẹ̀ ohun tí a fẹ́ fi hàn níhìn-ín nísinsìnyí ni ti ìfẹ́ ẹ máa lépa ìfẹ́ èyí ni pé pẹ̀lú ìyàwó wa kí a máa lépa ìfẹ́ pẹ̀lú ọkọ wa kí a máa lépa ìfẹ́ bí a bá fẹ́ ṣe ohun kan bí a bá fẹ́ sọ̀rọ̀ kan bí a bá fẹ́ bá ọkọ wa tàbí ìyàwó wa ṣe nǹkan kan kí a bèè lọ́wọ́ pé ǹjẹ́ èyí mú ìfẹ́ lọ́wọ́ bí kò bá sí ìfẹ́ nínú rẹ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó fa ìjà ni ohun tí ó mú kí ìfẹ́ wa kí ó dínkù sí ara wa ni kí a má ṣe ṣe kí a rí wípé a ń lépa ìfẹ́ ní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín ohun gbogbo tí a fẹ́ ṣe kí ó wà ní ti ìfẹ́ ṣé a ń ran ẹnìkan lọ́wọ́ ni kí a jẹ́ kí ó wà nípa ti ìfẹ́ ìgbà mìíràn a máa ń ṣe bẹ́ni pé a ran ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ẹlòmíràn tán máa ń lọ sí ilé ẹnì kejì wọn mo ní kí n wá ràn yín lọ́wọ́ ni o ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí wọ́n ń fún wa yìí ìgbà mìíràn ìrànlọ́wọ́ olófòfó ni wọ́n fẹ́ wo àwọn nǹkan tí a ní nínú ilé àwọn wàhálà tí a ní nínú ilé àwọn nǹkan mìíràn tí ó dàbí ẹni pé ó jẹ́ wàhálà fún wa bí wọ́n ti wá ràn wá lọ́wọ́ bóyá wọ́n bá a gbálẹ̀ ni wọ́n bá a fọṣọ wọ́n bá a ṣe ohunkóhun bí wọ́n ti ń jáde ni wọ́n sọ pé ọ̀dọ̀ lágbájá ni mo ti ń bọ̀ ara ilé ẹ̀ o mọ̀ wípé lágbájá nǹkan tó ń là kọjá ǹsìn kò ṣeé fẹnu sọ o mọ̀ iṣẹ́ má ti bọ́ lọ́wọ́ ẹ sọ kí n gbọ́ bẹ́ẹ̀ ni kí ló ṣe o mọ̀ lágbájá iṣẹ́ ò lè dúró lọ́wọ́ ẹ kò sí bó ṣe lè ṣe ó ń gbàdúrà ó ń ka bíbélì ó tiẹ̀ ń kọ́ni lẹ́kọ̀ọ́ bíbélì ṣùgbọ́n lágbájá kò lè ṣàǹfààní bá dẹ̀ ti lágbájá ẹ báwo ni nǹkan o mo ní kí wọ́n ràn yín lọ́wọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo bá yín gbálẹ̀ mo bá yín ṣe mo tún lè wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ olófòfó ni irú ẹni yìí gbogbo nǹkan tá a bá ń ṣe kí ó wà nípa ti ìfẹ́ bí a bá rí wípé ẹnikẹ́ni tí a lọ ràn lọ́wọ́ ẹnikẹ́ni bóyá ó jẹ́ adarí ìdàpọ̀ ojú ilé ni ó jẹ́ arábìnrin nínú olúwa arákùnrin nínú olúwa àmọ́ wàhálà tí ó ní gẹ́gẹ́ bí a ti sọ wípé kì í ṣe wípé kí a jẹ́ agbẹnusọ fún èṣù kí a bẹ̀rẹ̀ sí ní tan nǹkan tí àwọn ẹlòmíràn ń ṣe tàbí wàhálà wọn kí a bẹ̀rẹ̀ sí ní tàn án kálẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀rọ̀ tí kò bá mú ìfẹ́ lọ́wọ́ a kì í sọ wípé ẹ máa ṣe ẹ máa fi ìfẹ́ ṣe gbogbo nǹkan yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìfẹ́ kí ó wà nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa àti nínú ohun gbogbo tí a ní ìdàpọ̀ pẹ̀lú àwọn arákùnrin arábìnrin wa nínú Tesalonika kejì ṣe gáfà fún mi Tesalonika kejì orí kìíní ẹsẹ̀ kẹta iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo nítorí yín ara àní gẹ́gẹ́ bí ó ti yẹ nítorí pé ìgbàgbọ́ yín ń dàgbà gidigidi àti ìfẹ́ olúkúlùkù yín gbogbo sí ara yín ń di púpọ̀ ó yẹ kí ìfẹ́ wa kí ó máa di púpọ̀ sí ara wa bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ ati wipe ife wa yi o nkan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ke a ma ni ife si ara wa bi a ba nso nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ke a wo petero la koko ke a tu lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese kejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba ngbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wipe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o sese boye nikan se oro so si wa ki o so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti ani yo bo asise be yo bo mole o sese boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun a wepe oro kan wa ninu marko asimo wepe ko si ninu marko wepe inu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so wepe won gbon sori aga wa sun won kunkun mo oro so won kunkun le se nkan yi alufa wa oluso agotan wa ibagba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo ndoju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ranti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere Olorun saanu fun wa. Olorun se wa ni oloriire. Wo bi ijo se ri, wo eko oro Olorun. A wa ti boya si se wa ninu ijo yi, ijo dara dara ni. Sugbon o sese ki a se ara wa, ki o wa gbe oro wa ninu ile wa nihin, ki o wa gbe lo si CMS. Ki o wa so wepe ah, ninu ijo ti mo wa. Won se mi bawo lo se le so be. Tabi ki o ti le gbe lo si awon ti won ki ka Bibeli, ki o so wepe looto ni mo n lo si church. Looto ni a so pe a ni igbala looto la so pe a di atunbi sugbon a wa paapa ti a pe ara wa ni omo olorun ti a so pe a di atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o nso fun eni ti ko si ninu ijoba olorun o nso fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa wepe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini ori ketala lati ese ikerin o nso fun wa nipa ife a ma mu suru ife a ma mu suru boya ro wepe o ye ki o je adari sugbon won o ti so di adari mu suru bi o ba ni ife olorun ati ife ijo ife a ma mu suru boya o ti gbe yawo ni o si feran aye are sugbon mo o ti de iya nso fun awon ebi abi nso fun owe pe o ju obirin sile ko le bimo o ife a ma mu suru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o ti nreti olorun yo se a ma seun ife ki se ilara ife ki soro igberaga ki fe kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mu bínú, bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú, kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́, ó ṣe é ṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bóyá nǹkan kan ṣẹlẹ̀, o sì mọ kí ló ṣẹlẹ̀. Olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o, kí a tó dá ọ padà sí ààyè rẹ. Nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dá dúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó ṣe ti bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo ló kàn ẹ́ ń bẹ́ẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ sí ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ̀ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá alágbájá dúró kò dára bẹ́ẹ̀ ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún ó yẹ kí o gbàdúrà fún ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo a máa yọ̀ nínú òtítọ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa retí ohun gbogbo a máa fàyà rán ohun gbogbo nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì ìpè tí a fi pè wá ó yẹ kí a mọ̀ ó yẹ kí ó yé wa kí ni ìpè tí a fi pè wá wo kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹsìn máa dúpẹ́ kan méjì ló wà níhìn-ín ìkíní àlàáfíà ìkejì dídúpẹ́ ní apá kan a rí àlàáfíà ní apá kejì a rí ìdúpẹ́ ní àárín rẹ̀ ni a rí ìpè tí a fi pè wá ìpè tí a fi pè wá ni wípé kí a jẹ ẹni tí ó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a sì jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìgbésí ayé wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọ̀rọ̀ ẹnu wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìṣe wa àti ìbálò wa ẹnìkan sí ẹnì kejì rẹ̀ àti wípé kí a rí dájú wípé a ń dúpẹ́ nínú ohun gbogbo ohunkóhun wàhálà tí a lè ní àbí nǹkankan tí ó lè máa ṣẹlẹ̀ kí a rí wípé ní ìgbà gbogbo a ń dúpẹ́ lónìí ni ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo ó yẹ kí a sọ fún ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn a sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa ìkáàánú ni tàbí ìyọnú ìṣoore ìrẹ̀lẹ̀ ìwà tútù ìpamọ́ra ìfaradà kí a máa dáríji ara wa kí a ní ìfẹ́ ara wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn kí ó wà nínú ẹbí kí ó wà nínú ìjọ kí ó wà ní ìgbìmọ̀ wa kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé àfẹ́ jẹ́ ti ọlọ́run a sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì ìfẹ́ kìrìsìtẹ́nì ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa jẹ́ kí a gbàdúrà dáadáa léòní bí a bá ti ní ìgbàlà kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa bí a ò bá sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa jẹ́ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Olorun baba wa ti baba Jesu Kristi Oluwa wa adupe lowo re fun anfani ti o fun wa lati ye oro re wo oro ti mu ni ye oro ti o man le iku pada leyin eni oro ti o si nse awotan gbogbo arun patapata ati oro ti o nje ki a ni igbala ti o si nje ka ba ewo Olorun elada wa laja adupe fun anfani yi anbe o we pe ki anfani yi ki o ma se bo lowo wa
3: amen
2: bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa
3: amen
2: ki o si wa lori awon omo wa
3: amen
2: ati lori awon ara ile wa
3: amen
2: ki oro yi ki o si se to ki o si se ipase wa de odo re ni ikehin
3: amen
2: ni oruko Jesu Kristi Oluwa wa
3: amen
2: a o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wi pe bi a ba fara balẹ ti a se teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye enikankan wa o daju wi pe ibukun ti a nreti e ti a ti n fi okan daaniyan nipa re o daju wi pe yio je ti wa sugbon opolopo nitori wi pe ifoju ti o wa ninu enikankan ati eda kankan ni a ma n ro wipe Olorun n se bi eni pe a je oni igbese a si ma n sa fun Olorun bi Olorun ba kan enu ilekun wa ti o so pe oun bere wa a ma n ro wipe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma n sa fun Olorun a si ma n so fun awon ti o wa nitosi pataki awon ti o n waasu oro Olorun fun wa tabi awon ti won pe wa wi pe ki a ka lo lati gbo oro Olorun pe ki won so fun Olorun wi pe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese naa bi a ba si foju kan Olorun a ti ro wi pe idajo ni Olorun fe gbe ko wa loju nitori be a ma n sa fun Olorun a si ma n kaakiri a n fe ibukun sugbon o se ni laanu wipe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti Olorun ni fun won sugbon awa ti a ti so ara wa di isansa kuro lodo Olorun ti a n sa kaakiri ti a si n wa ibukun mo fi lo fun o loni wipe bi o ba n fe ibukun tooto owo Olorun ni iri re ati alaafia re ni o wa ibukun ti a si n fe owo Olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba Olorun dore ti a si n bere lowo re wipe ibukun wada o daju wipe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro Olorun loni wi pe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi aba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to ṣugbọn bi o ba je wi pe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wi pe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo be na ni ibukun Olorun o wa ni to si re bi a ba la o loju ṣugbọn o jina si o bi abadi o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti Olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun a wi pe ibukun ni fun okunrin na ti korin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si n pe o wi pe wa wole ṣugbọn o daju pe ki o to wo ile ibukun Olorun adena wa ni enu ona o nkan soso ti o si n wo kii se wi pe boya o je omode tabi agba awon ile apeje wa ti a ma n funi ni iwe bi o ba ti n fe wole a wo ibi ti o ti n bo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti n fe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ki a to le gba o lati wole tabi o seese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti n wo awon ti a fi iwe pe won a si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun Olorun ni ati fi adena si enu ona kini adena yi si n fe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma n fun ni ti a fi ma n da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma n se ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gbani wole si ibi ibukun Olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abinibi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan won yi kuro ona si ibukun koni si sile ini afi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun a wi pe aye buru wi pe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wi pe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to leti wi pe ona si ibukun wa bi abala o loju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun a wi pe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan won yi lo si ile lati mo loni we pe ona si ibukun wa o so fun wa ohun ti a dena yi ti o fe ri le owo wa ibukun li fu okunrin na ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n puro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta merin ko ti buruju fun won ninu ti iyawo won wa ninu awon elese o wa n so fun wa wipe bi o ba di igba ti a ju ese sile ise ko ni ju wa sile bi o ba di wipe a ju ese sile ni iru ati eya ese o n so fun wa wipe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gba awe a le sokun a le so wipe a ti gbo ipe olorun wipe ekan lekun a o si si ilekun fun yin e wa kiri e o si ri e beere a o si fi fun yin mo se bi gbogbo wa na ni ati ngbadura ati nbere ati nwa kiri asi tin kolekun kini se ti ilekun ibukun olorun ko si sile eredi re ni we pe sibe sibe a ma rin ninu imo eniyan buburu asi man duro li ona awon elese eyi ni ko je ki ilekun ibukun olorun ki o si sile fun wa o si so we pe eni ti ko joko ni ibo joko awon elegan awon wo ni a pe ni elegan awon ti o gbe ni igbaye noa won le je ki a mo apere awon ti a pe ni elegan kini iwa awon ti o gbe ni igbesi aye noa awon ti noa ti o wa asu si ti o nso fun wi pe idajo nbo iku omi nbo ti won so pe rara koni ri be nitori pe alaanu ni olorun pe bi ati le ndese ti a si nse tinu wa ti a si nse agidi ati agboran si oro olorun sibe sibe lojo kan ibukun yo de orire ti wa yo de awon won ni a pe ni elegan binu ati nkoko ni o so fun wi pe e mura sile idajo nbo won ni rara ko si idajo nitori pe alaanu ni olorun bi o ba je pe idajo wa asati ndese ti pe idajo o se de awon won yi ni a pe ni elegan olorun wa nkilo fun o wi pe ma joko ni tosi won ibugbe awon omuti ni ibugbe elegan nitori pe bi oti bi o ba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibo joko awon omuti ni ibo joko awon elegan ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegan ori keta le ni ogun ewe owe ori keta le ni ogun ese ikokan din ni ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lai midi tali oni iponju awon ti o duro pe nibi oti waini awon ti lo idan oti waini adaluwo iwo ma se wo oti waini pe o pon nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abuni so bi ejo asi bunije bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo dabi eni ti o dubule la le arin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lu mi ko dun mi won lu mi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omoti a ma ndi elegan bi ati le ri eni ti o nkilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma nso ni di alaigboran ni iwe orin David ori kini ti anka le on tin je ki o di mo fun wa wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko ri ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu ku ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru o le ma roki ninu okan re ki o si ma je oleri wepe abajo ti ibukun jina si mi nitori wepe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi wepe o je ohun ti o ma mo egun olorun bani lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ki a gbe ijoko sita ka ma jo se efe tele tele n ko mo wipe o buru emi ro wipe a ma n sin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yálà ó jẹ́ àwọn mọ̀tí ni wọ́n wà ń bẹ̀ àbí àwọn oníjà ni wọ́n wà ń bẹ̀ àbí àwọn ẹlẹ́gàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń kò mọ̀ pé ó burú ṣùgbọ́n ó ń sọ fún wa pé èyí ni ó mú kí ọ̀run kí ó ṣe láìrọ òjò sí ilé wa èyí ni ó mú kí ìtànṣán oòrùn ọlọ́run kí ó má ṣe ràn sí ilé wa èyí ni ó mú kí ìbùkún ọlọ́run kí ó má ṣe tú jáde sí agbolé wa àti sí orí wa ṣùgbọ́n bí a bá ronú pé ọ̀dà bí a bá sọ fún ọlọ́run wípé ó tó ìṣẹ́ àti òṣì àti ègún ìré kọjá ọ̀rọ̀ ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ẹ́ lónìí a ń fẹ́ yí padà sí olúwa a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀ mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò daríjì ọ́ yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ ó ṣeéṣe kí a ti máa wá ọmọ kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàhálà tó kù sí ìbùkún tí a wá káàkiri kò jẹ́ tiwa ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn mo fẹ́ kí o fiyèsí gidigidi o ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn o lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí igi tí a kò gbìn kò ní olúwa kò ní olùtọ́jú ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀ èso orí rẹ̀ kò ṣe pàtàkì èso orí rẹ̀ a máa rẹ̀ dànù bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀ bí ó bá débẹ̀ agé igi ni lulẹ̀ a sì wọ sínú iná ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀ olùṣọ́ a wà lórí oko náà àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára wọn a fún wọn ní owó wọn a sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn àwọn tí ó sì máa mú ìkórè oko wa ilé wọn a tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀ kí wọn kí ó lè mú wa ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé aládùúgbò rẹ tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ ni wọ́n jẹ́ igi tí a kò gbìn Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí ọlọ́run bàbá wa tí kò gbìn ọjọ́ kan ń bọ̀ a ó fà á tu àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere ní ayérayé àwọn ni a ó wọ́jú sí inú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n ó sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún ọlọ́run tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jí ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jẹun ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ ara èso ìgbéyàwó ni ọmọ bíbí ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́ ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ̀ kí ó dùn kí ayọ̀ rẹ̀ kí ó kún ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún ṣùgbọ́n ó sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ̀ wípé ó dàbí igi tí a gbìn ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́ kò ṣeéṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o ti da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wi pe olorun o se mi lanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronupo ada bo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won ti nkunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo a n gba ibukun won a n gba lowo won ohun ti o je ayo won o n lo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi n re niyen sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yi ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o n da pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronupo ada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti a ta sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o n da won pada awon eru ole ti o wa ni ile re be ni o n da won pada obinrin olobinrin iyawo oniyawo ti won tori e n sa si o o si gbadun obinrin na obinrin yo ko ye ja ninu ile bo bimo o se se ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obinrin yi obinrin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obinrin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si n so wipe o fe wole ni bo ti n so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wipe je ki n wo inu okan re je ki n wo inu ero re je ki n sin o dele je ki n wo inu eru re bi emi olorun ti rin wipe gbogbo ese patapata le o ti ko sile wipe o si ti gba Jesu Kristi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni n ba okan re jeri wipe omo olorun ni o lo n so pe ki o wole bi o ba si ti n wole ni olorun so wipe iwole eni naa ti a ti n reti iwo eni ibukun le n so pe bere a o si fi fun o pe kini o fe le o bere si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti iboko orisirisi ni o fi han pe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba tin bere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olohun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun ani ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won da bi iyangbo ti afefe nfe lo afefe afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won da bi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti agbin ijideja ojo le ro iku omi le de awon ti agbin lati owo olorun a ki si won ni ko pada bi iji ti le wun ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti agbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won adabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo bẹẹni awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni eje wo ese yin fun ara yin eyin so fun awe pe bi o ba ti se iyawo re yo ba dele eje wo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja e je wo ese yin fun ara yin e si ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju mose adura olododo on lo je ki mana ki o ma sokale ni ojojumo fun awon mo israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki eli

Obo, orí ìkọkànlá, ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Jobu, orí kọkànlá, láti ẹsẹ̀ ìkẹtàlá, bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́ kò láti ọ̀dọ̀ àwọn babaláwo, tàbí àwọn oníṣègùn, tàbí àwọn ẹlẹ́bọ, tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn, tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ, nígbà náà ni ìwọ gbójú rẹ sókè lẹ́ẹ̀ni àbàwọ́n. Àní ìwọ dúró ṣinṣin, ìwọ kì yóò fi bẹ̀rù, nítorí pé ìwọ ò gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣe ó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádi àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bò wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣe é ṣe nígbà tí ó ń ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́, kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyà rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀, ìwọ ó wà láìléwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láìléwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà, ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínù. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí o láti kárí sọ, kí o sì máa sọkún, tàbí kí o fẹ́ pokùnso, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀,

pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronúpọ̀àdà tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà, àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeé ṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpọ̀àdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeé ṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gba ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeé ṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́ jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́ jẹ́ ni, gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó, tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin kankan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátírì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi bí náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mi tó wá ṣe, bóyá o wá wòran ni Ọlọ́run o mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá o wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kí gbé Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònúpọ̀ àdáda ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ, gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́ o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ.
ìdáríjì súnmọ́ tòsí rẹ ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù nípa agbára Ọlọ́run ó súnmọ́ tòsí rẹ gbogbo ìbùkún pátápátá láti ọ̀run torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ṣe tán láti ṣí fèrè sí ọ̀run láti da ìbùkún lé wa lórí ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ tí ó fẹ́ kí o ní àǹfààní tí ó fẹ́ kí o ní ojú rere bó bá tún sìn ọ́ dé ibi àdúrà ó jẹ́ lé padà ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì mo fẹ́ gbàdúrà mo fẹ́ ké pe Ọlọ́run bí èṣù bá pa ẹnu ẹ mọ́ ó jẹ́ ya ẹnu ẹ bí èṣù bá ní kó má jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ ẹ bá sọ pé alára mímọ́ ni ọ́ ó jẹ́ sọ pé rárá o mo fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònú pòwàdà láti wọ ojú Ọlọ́run ó kù sọ́wọ́ ẹ o bó o bá rí nǹkan gbà ọwọ́ ẹ ló wà ònú pìwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀ ìrònú pìwàdà bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀ ké pe olúwa pé kí ó dáríjì ọ́ má ṣe àwáwí o ọ̀rẹ́ mi má ṣe àwáwí o sọ fún Ọlọ́run dáríjì mi yí ọkàn mi padà sọ mí di rere fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí

0: ṣí ilẹ̀kùn ìbò kún ọlọ́run pẹ̀lú ronú pé wọ́dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́. Níbi tí o wà, mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni o fi ń sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́. Mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tún. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ibukun Olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti adupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibuku lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu amen iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asare ni oruko Jesu nisisin ya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti n le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isinsiyi ewe won o re omo n kumo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawa da won duro ni oruko Jesu adupa epo ti se adupa epo ti gbo ti wa adupa pe lati asala yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asala yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun aje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupa epo ti gbo ti wa adupa epo ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

0: ìwé ìkejì àwọn ọba orí ìkẹrìndínlógún lé ọdún kẹtàdínlógún pékà ọmọ remaliah ahasi ọmọ jotamu ọba juda bẹrẹ sí í jọba ẹni ogún ọdún ni ahasi nígbà tí ó bẹrẹ sí í jọba ó sì jọba ọdún mẹrìndínlógún ní jerusalemu kò sì ṣe èyí tí ó tọ́ ní ojú olúwa ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí dáfídì bàbá rẹ̀ ṣùgbọ́n ó rìn lé ọ̀nà àwọn ọba israeli ní tòótọ́ ó sì mú kí ọmọ rẹ̀ kí ó kọjá láàrin iná pẹ̀lú gẹ́gẹ́ bí ìṣe ìríra àwọn kẹfẹ́rẹ́ tí olúwa lé jáde níwájú àwọn ọmọ israeli ó sì rúbọ ó sì sun tùràrí ní ibi gíga wọn ni àti lórí àwọn òkè kéékèèké àti lábẹ́ gbogbo igi tútù nígbà náà ni resini ọba syria àti peka ọmọ remaliah ọba israeli gòkè wá sí jerusalemu láti jagun wọn sì do ti ahasi ṣùgbọn wọn kò lè borí rẹ lé àkókò náà resini ọba syria gba elati padà fún syria ó sì lé àwọn ènìyàn juda kúrò ní elati àwọn ará syria sì wá sí elati wọn sì ń gbé ibẹ títí di òní yìí ahasi sì rán oúnṣẹ sí ọdọ tiglath-pileseri ọba asiria wípé ìránṣẹ rẹ lé èmi àti ọmọ rẹ gòkè wá kí o sì gbà mí lọwọ ọba syria àti lọwọ ọba israeli tí ó dìde sí mi ahasi sì mú fàdákà àti wúrà tí a rí ní ilé olúwa àti nínú ìṣúra ilé ọba ó sì rán ilé ọrẹ sí ọba asiria ọba asiria sì gbọ tirẹ nítorí tí ọba asiria gòkè wá sí damascus ó sì kó ó sì mú ní ìgbèkùn lọ sí kiri ó sì parí sí ni ahasi ọba sì lọ sí damascus láti pàdé tiglath-pileseri ó sì rí pẹpẹ kan tí ó wà ní damascus ahasi ọba sì rán àwòrán pẹpẹ náà àti àpẹẹrẹ rẹ sí uriah àlùfáà gẹgẹ bí gbogbo iṣẹ ọnà rẹ uriah àlùfáà sì ṣe pẹpẹ kan gẹgẹ bí gbogbo èyí tí ahasi ọba fi ránṣẹ sí láti damascus wá bẹẹ ni uriah àlùfáà ṣe é de àtibọ ahasi ọba láti damascus wá nígbà tí ọba sì ti damascus dé ọba sì rí pẹpẹ náà ọba sì súnmọ pẹpẹ náà ó sì rúbọ lórí rẹ ó sì sun ẹbọ rẹ sísun rẹ àti ọrẹ jíjẹ rẹ ó sì ta ohun mímu rẹ sílẹ ó sì wọn ẹjẹ ọrẹ àlàáfíà rẹ sí ara pẹpẹ náà ṣùgbọn ó mú pẹpẹ idẹ tí ó wà níwájú olúwa kúrò láti iwájú ilé náà láti agbèrè méjì pẹpẹ náà àti ilé olúwa ó sì fi sí apá àríwá pẹpẹ náà ahasi ọba sì pàṣẹ fún uriah àlùfáà wípé lórí pẹpẹ ńlá ni kí ó máa sun ọrẹ sísun òrò òwúrọ àti ọrẹ jíjẹ alaalẹ àti ẹbọ sísun ti ọba àti ọrẹ jíjẹ rẹ pẹlú ọrẹ sísun ti gbogbo àwọn ènìyàn ilẹ náà àti ọrẹ jíjẹ wọn àti ọrẹ ohun mímu wọn kí ó sì wọn gbogbo ẹjẹ ọrẹ sísun náà lórí rẹ àti gbogbo ẹjẹ ẹbọ mìíràn ṣùgbọn ní ti pẹpẹ ẹdẹ náà èmi ó máa gbèrò ohun tí èmi ó fi ṣe báyìí ni uriah àlùfáà ṣe gẹgẹ bí gbogbo èyí tí ahasi ọba pa lé àṣẹ ahasi ọba sì ké àlàfo ọnà àárín àwọn ìjókòó náà ó sì ṣe agbada náà kúrò lára wọn ó sì gbé agbada ńlá náà kalẹ̀ kúrò lára àwọn màálù ìdẹ tí ń bẹ lábẹ́ rẹ̀ ó sì gbé ìka ilẹ̀ tí a fi òkúta tẹ́ ibi ààbò fún ọjọ́ ìsinmi tí a kọ́ nínú ilé náà àti ọ̀nà ìjáde sí òde ti ọba ni ó yí padà kúrò ní ilé olúwa nítorí ọba asiria àti ìyókù ìṣe ahasi tí ó ṣe akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ojú àwọn ọba juda ahasi sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú dáfídì hesekiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba orí ìkẹtàdínlógún ní ọdún kejìlá ahasi ọba juda ni hoshea ọmọ ela bẹ̀rẹ̀ sí jọba ní samaria lórí israeli ní ọdún mẹ́sàn-án ó sì ṣe èyí tí ó burú ní ojú olúwa ṣùgbọ́n kì í ṣe bí àwọn ọba israeli tí ó ti wà ṣáájú rẹ̀ òun ni shalmaneseri ọba asiria gòkè tọ̀ wá hoshea sì di ìránṣẹ́ rẹ̀ ó sì ta á lé ọrẹ ọba asiria sì rí ọ̀tẹ̀ nínú hoshea nítorí tí ó ti rán oúnṣẹ́ sọ́dọ̀ so ọba egypti kò sì mú ọrẹ fún ọba asiria wá bí ti máa ṣe lé ọdọọdún nítorí náà ni ọba asiria há a mọ́ ó sì dé ní ilé túbú nígbà náà ni ọba asiria gòkè wá sí gbogbo ilẹ̀ náà ó sì gòkè lọ sí samaria ó sì dó tì í lé ọdún mẹ́ta lé ọdún kẹsàn-án hoshea ni ọba asiria kó samaria ó sì kó israeli lọ sí asiria ó sì fi wọ́n sí hala àti sí habori létí odò gosani àti sí ìlú àwọn ará media ó sì ṣe nítorí tí àwọn ọmọ israeli dẹ́ṣẹ̀ sí olúwa ọlọ́run wọn tí ó ti mú wọn gòkè láti ilẹ̀ egypti wá kúrò lábẹ́ ọwọ́ pharaoh ọba egypti tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run mìíràn tí wọ́n sì ń rìn nínú ìlànà àwọn kẹfẹ́rí tí olúwa ti lé jáde kúrò níwájú àwọn ọmọ israeli àti ti àwọn ọba israeli tí wọ́n ti ṣe àwọn ọmọ israeli sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí olúwa ọlọ́run wọn wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ àwọn olùṣọ́ títí dé ìlú olódi wọ́n sì gbé àwọn èrè kalẹ̀ wọ́n sì dá èrè òrìṣà sí i lórí òkè gíga gbogbo àti lábẹ́ igi tútù gbogbo níbẹ̀ ni wọ́n sì sun tùràrí ní gbogbo ibi gíga wọn ni bí àwọn kẹfẹ́rí tí olúwa kó lọ níwájú wọn ti ṣe won si se onboburu lati ro ibinu oluwa soke nitori ti won sin orisa won ni eyi ti oluwa ti wi fun won pe eyin ko gbodo se nkan yi sibe oluwa jeri si israeli ati si juda nipa owo gbogbo awon woli ati gbogbo awon ariran wi pe eyi pada kuro ninu ona buburu yin ki ese pa ofin mi ati ilana mi mo gege bi gbogbo ofin ti mo pale ase fun awon baba yin ti mo ran si yin nipa owo awon woli ranse mi sibe won ko fe gbo ṣugbọn won mu orun won le gege bi orun awon baba won ti ko gba oluwa olorun won gbo won si ko ilana re ati majemu re sile ti o ba awon baba won da ati eri re ti o je si won won si nto ohun asan leyin won si huwa asan won si nto awon kefere leyin ti o yi won ka ni ti eni ti oluwa ti kilo fun won pe ki won ki o ma se se bi awon won si ko gbogbo ofin oluwa olorun won sile won si se ere dida fun ara won ani egboro malu meji won si se ere orisa won si n bo gbogbo ogun orun won si sin baale won si mu ki awon omokunrin won ati omobinrin won ki o koja laarin ina won si n fo afose won si n se alupaida won si tara won lati se ibi niwaju oluwa lati mu binu nitori naa ni oluwa se binu si israeli gidigidi o si mu won kuro niwaju re okan koko bi ko se eya juda nikan soso juda pelu ko pa ase oluwa olorun won mo sugbon won rin ninu ilana israeli ti won se oluwa si ko gbogbo iru omo israeli sile o si wahala won o si fi won le awon akoni lowo titi o si fi ta won nu kuro niwaju re nitori ti o ya israeli kuro ni idile dafidi won si fi jeroboamu omo nebati joba jeroboamu si ti israeli kuro lati mato oluwa leyin o si mu won se ese nla nitori ti awon omo israeli rin ninu gbogbo ese jeroboamu ti o se won ko lo kuro ninu won titi oluwa fi mu israeli kuro niwaju re bi o ti so nipa gbogbo awon woli iranse re bẹẹni akó israeli kúrò ní ilẹ̀ wọn lọ sí assyria títí di òní yìí ọba assyria sì kó ènìyàn láti babeli wá àti láti kuta àti láti afa àti láti hamati àti láti sefarfaimi ó sì fi wọn sínú samaria wọn ni ipò àwọn ọmọ israeli wọn sì ní samaria wọn sì ń gbé inú rẹ wọn ni ó sì ṣe ní àtètè kọ gbé ibẹ wọn wọn kò bẹrù olúwa nítorí náà ni olúwa ṣe rán àwọn kìnìún sáàrin wọn tí ó pa nínú wọn nítorí náà ni wọ́n ṣe sọ fún ọba assyria wípé àwọn orílẹ̀-èdè tí ìwọ ṣí kúrò tí o sì fi sínú ìlú samaria wọn ni kò mọ ìṣe ọlọ́run ilẹ̀ náà nítorí náà ni òun ṣe rán àwọn kìnìún sáàrin wọn sì kíyèsí wọn pa wọn nítorí tí wọn kò mọ ìṣe ọlọ́run ilẹ̀ náà nígbà náà ni ọba assyria pàṣẹ wípé ẹ mú ọ̀kan nínú àwọn àlùfáà tí ẹ̀yin ti kó ti ọ̀hún wá lọ síbẹ̀ ẹ sì jẹ́ kí wọn kí ó lọ gbé ibẹ̀ kí ẹ sì jẹ́ kí ó máa kọ́ wọn ní ìṣe ọlọ́run ilẹ̀ náà nígbà náà ni ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n ti kó ti samaria lọ wá ó sì jókòó ní bẹ́tẹ́lì ó sì kọ́ wọn bí wọn ó ti máa bẹ̀rù olúwa ṣùgbọ́n olúkúlùkù orílẹ̀-èdè ṣe òrìṣà tirẹ̀ wọ́n sì fi wọ́n sínú ilé ibi gíga wọn ni tí àwọn ará samaria ti ṣe olúkúlùkù orílẹ̀-èdè nínú ìlú tí wọ́n ń gbé àwọn ènìyàn bábélì ṣe àgọ́ àwọn wúndíá àti àwọn ènìyàn kú ti ṣe òrìṣà nígálì àti àwọn ènìyàn hamati ṣe ti ashima àti àwọn ará afa ṣe ti nibhasi àti tataki àti àwọn sefarifaimu sun àwọn ọmọ wọn nínú iná fún adrameleki àti anameleki àwọn òrìṣà sefarifaimu wọn bẹ̀rù olúwa pẹ̀lú wọn sì ṣe àlùfáà ibi gíga wọn ni fún ara wọn nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ni wọn bẹ̀rù olúwa wọn sì ń sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní israeli àwọn ẹni tí olúwa ti bá dá májẹ̀mú tí ó sì ti kìlọ̀ fún wọn wípé ẹ̀yin kò gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ti ara yín ba fún wọn tàbí kí ẹ sìn wọn tàbí kí ẹ rúbọ sí wọn ṣùgbọ́n olúwa tí ó mú yín gòkè ti ilẹ̀ egypt wá pẹ̀lú agbára ńlá àti nínà apá ó ní kí ẹ máa bẹ̀rù ó ní kí ẹ sì máa tẹríba fún ó ní kí ẹ sì máa rúbọ sí àti ìdásílẹ̀ wọn ni àti ìlànà wọn ni àti òfin àti àṣẹ tí ó ti kọ fún yín ni ẹ̀yin ó máa kíyèsí láti máa ṣe ní ọjọ́ gbogbo ẹ̀yin kò sì gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn àti májẹ̀mú tí mo ti bá yín dá ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbàgbé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn ṣùgbọ́n olúwa ọlọ́run yín ni ẹ̀yin ó máa bẹ̀rù òun ni yóò sì gbà yín lọ́wọ́ àwọn ọ̀tá yín gbogbo wọn kò sì gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olúwa ṣùgbọ́n wọ́n tún sin àwọn èrè fífin wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn baba wọn ti ṣe bẹ́ẹ̀ ni àwọn náà ń ṣe títí fi di òní yìí.
2: adupe pe oran Jesu Kristi omo bibi re kan sosho eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jile jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje an be o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi onko pamọ fun yin a be yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa on ti o n ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa. Loni a n fe ye ewe mimo wo lori igboran pipe bi a ba n so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si ma n je ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba be na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni ko ni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni a da wa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran arorun pupo bi o ba ri omo ti o n se aigboran ki se ohun nikan ni o n da adase o ni awon ore ti won so fun wipe se o de to be to je pe gbogbo nkan ton so ni wo na fe se igboran si bi o ba ri omo ise ti o da bi eni wi pe o je alaigboran o da bi eni wi pe iru omo ise be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba ngboran ni igba gbogbo wi pe a da bi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o nse aigboran o ni awon ti won ma so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o ngbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o nki won leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won se tan lati fi igboran pipe ba olorun lo mo n fe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si n fe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re tile buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti n tesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun beere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo n jewo fun olorun wipe ninu aimo ni o n se eyi ti o n se tele tele o si jewo ese re ko fi ohun ko n pamo o gbadura o wo oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni o n fe ko pe jina ni a ran ojise olorun kan si ti a n pe ni Ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la a si ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o sese bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gbo oro olorun ni o n fe se igboran pipe awon ti won ma n ta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apaadi sile fun o won ti n duro de o bi o ti n dele ti o fe mura pẹ̀lú ìpinnu pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé ó jẹ́ má dánwò ó jẹ́ má gbọràn sí ọlọ́run lẹ́nu wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má lè ṣe ìgbọràn mo jẹ́ sọ fún ọ wípé Paul yìí kan náà ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀ tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnìkọ̀ọ̀kan nínú wa láti ẹsẹ̀ ìkẹwàá ìṣe àwọn àpọ́stélì orí ìkọkànlénígún bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀ wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa ó mú àmùrè Paul ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀ ó sì wípé báyìí lè ẹ̀mí mímọ́ wí báyìí lè àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí wọ́n sì fi ílé àwọn kèfèrí lọ́wọ́ nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu Paul ń tẹ̀síwájú láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ó ti gbọ́ ìpèníjà tí a pè é wípé ó yẹ kí ó lọ sí Jerusalemu bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni pọ̀ láàrin àwọn Júù sí Paul bẹ́ẹ̀ ni Paul ń ṣe ọkàn akin ó sì ní ọkàn tí ó dúró ṣinṣin ó pinnu nínú rẹ̀ wípé kò sí ohun tí ó yẹ ìpinnu òun wípé òun ní láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ibi tí wọ́n wá dúró sí ibi tí wọ́n ń gbé ní àkókò yìí ni wòólì ènìyàn ọlọ́run kì í ṣe kèfèrí ṣùgbọ́n wòólì ẹni tí òun pàápàá mọ̀ nípa ẹni tí a ń pè ní ẹ̀mí mímọ́ ó débẹ̀ ó sì mú àmùrè Paul ó di ara rẹ̀ ó wípé ta ló ní àmùrè yìí wọ́n ní arákùnrin yìí ni ó ló mà ṣe o ó ní wàhálà wà níwájú ìṣòro á pọ̀ fún un nítorí wípé bí ó bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu èṣù ọ̀tá ẹ̀mí wa kò ní jẹ́ kó gbádùn á sì kó sí àwọn Júù nínú wọ́n á ṣe lòdì sí púpọ̀ ẹ̀rú bá bẹ̀rẹ̀ sí ní ba àwọn arákùnrin arábìnrin àwọn ọ̀rẹ́ àwọn tí ó mọ Paul ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Paul má ṣe lọ gbọ́ ìdáhùn Paul ní ẹsẹ̀ ìkẹtàlá nígbà náà ni Paul dáhùn wípé ewo lé ẹ̀yìn ṣe yìí ohun tí ó yẹ kó sọ fún ọ nílé nìyẹn nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ó yá o ìpàdé ẹbí nítorí pé a ti gbọ́ pé lágbájá ẹni tí a bí sínú ilé ìgbàgbọ́ ẹni tó jẹ́ pé láti kékeré ló ti já fáfá nínú ẹ̀sìn ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sì ni ìwọ tó ti dàgbà lágbà ìwọ tí ó jẹ́ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ́ wípé ó ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá a ò rí ẹ wọ́n ní o tún lọ síbì kan tó ń pè ní ẹ̀kọ́ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna wọ́n sì jókòó wọ́n ní kò jókòó sáárín wọ́n ní òkúlẹ̀ síbẹ̀ mo ló tún lọ ṣe bí àwọn bàbá ẹ ògbà tí wọ́n fẹ́ kọ́ ilé ìsìn tó wà lábúlé yín àbí wọ́n fi pìtàn fún ẹni òun ló fi òkúta sọlẹ̀ síbẹ̀ bàbá ò sì kẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn aago church òun ló rà á awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo o ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won o ma so fun wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lojo koti won fe pa e lokanda igba ti gbogbo won ba soro tan patapata iya e awa bere a ma sunko o te mi laarin ijo laarin egbe o dojuti mi o ngbe bibeli o tun wa baje patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya jemi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba e debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to n gbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penupo na so fun bolu wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketa la nigba na ni paul dan wi pe ewo le eyin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki o ri to je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o sese ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu kristi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o n so wi pe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun o wipe bo ba gbo ari si o taya e tin ja ti won wa pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o salera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo eh won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se se ki won na ko lo ba pe ko buru ejo orisha na a jo ma sin tabi o se se ko ti je pe o ti nfe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si tin ka bibeli awon obi iyawo yi won ti pe pe o so oko e ibi to nlo yen wari aboy to ba ma de a gbe bibeli ru niju awon ton ko lohun a kan de ni ta so fun e wi pe o je pale eru e mo pe iwo ni yawo keji so o bo ba si ti de lo fun jamo no we pe mbo lo tin bo eko bibeli eh ah ibi oni gbe mi pelu e o to ba ko e lohun wi pe eh ko wa pe nkan ma soro kan pe eh boya kin wa eh wa segbe kan die to ba so be lenu e ma je ka ye le fun e o ti e ti so be o ti so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon juu bi mo ti se inu ni bi ni si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon ojugba mi yo ninu isin awon juu laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi e ti a tin se tele tele ni Paul nso fun wa wi pe ohun papa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wi pe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ohun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwo okunkun ninu inu ni bini ohun se inu ni bini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo we pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mu amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisin yi bi a ba gba ta ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo si n ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o n ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa oni ki a sumo odo un mo nbe olorun wi pe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ore ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma wa asure laarin awon keferi loju kan na emi ko ba ara ati ejegbimo po

àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ará àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́ tánà ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ o fẹ́ ṣe àtúnṣe o fẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu kí ló fẹ́ jẹ láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí iṣẹ́ pé bojú ojú mi kò tiẹ̀ sí nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan o fẹ́ febi para ẹ o inú ilé tó wà tán fún ẹ lóúnjẹ ẹ̀mẹ́ta lóòjọ́ ọmọ nìyí tó bí kalẹ̀ kí ló fẹ́ fi tọ́ wọn ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ àwọn ará àtọ̀rẹ́ nìyẹn àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba ọlọ́run ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti dẹrù ìjọba ọlọ́run kalẹ̀ kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́ ní ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á ìṣe àwọn àpọ́sítélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́ sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún jerusalemu ẹ sì ń pètè àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa àwọn ọ̀jọ̀gbọ́n àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sínágọ́gù àwọn ni wọ́n pe àwọn ọmọ ọlọ́run yìí àwọn ẹni ìgbàlà àwọn tí jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà wọ́n pè wọ́n sí àárín àwùjọ wọ́n wá sọ fún ọ wípé èwo la ń gbọ́ tẹ́ ń ṣe yìí èwo ló ń dánwò yìí àwa kò ti kìlọ̀ fún yín ni a sì kìlọ̀ yín gidigidi kì í ṣe díẹ̀ a sì sọ fún yín atẹ̀mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ yìí ó ti lé jù àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é ìwọ ẹni tá a bí dáadáa ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ ta kó wọn jọ tí wọ́n á pọ̀ nílé bó fẹ́ kẹ́nìkan lọ pọnmi wà rẹ́ ní pè bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi wà rẹ́ ní pè bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn wà yà sí yàrá tẹlòmíì ìwọ tá a bí dáadáa àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹ ni fẹ́ ìwọ tí wọ́n sì wojú ẹ̀ tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni àwọn ọmọlúàbí gbogbo àwọn ọmọlúàbí tán ń sùn sílé ọtí àwọn ọmọlúàbí tán jẹ́ ajígbèsè àwọn ọmọlúàbí tán ṣe fàyàwọ́ àwọn ọmọlúàbí tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ni wọ́n ń sùn ni wọ́n ń jẹ ni wọ́n ń mu wọ́n á sì máa sọ fún wa wípé àwọn òbí ẹ̀ wọ́n sì jẹ́ ọmọlúàbí púpọ̀ ó ní wọ́n ṣe ń fún ẹ̀ wọ́n ti ẹ̀ ń sọ pàápàá nísìnyí wípé lérí ìyàwó méje tó ti fẹ́ ìkan tún bọ̀ lọ́nà bó bá sì ti ń kúnlẹ̀ wẹ́ nínú ilé àwọn ìsìn míì ni wọ́n sọ fún ẹ wípé ó máa ṣoríire o ẹni tó mọ́ra wo ni mo rí níwájú ẹ yìí nínú ìṣípayá láàrin ọ̀sẹ̀ bó bá ti délé ẹ kò ṣe lálejò dáadáa o nítorí wípé ọmọ pọ̀ nínú ẹ̀ wọ́n á sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹ ni wọ́n fi ń kólé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹ nì àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kólé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wò lẹ tún gbédé yìí wípé jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣé ẹ wá sọ àwa di ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣé nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́sítélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀

Gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ó máa dára láti ní Ọlọ́run, láti ní ìpinnu, láti sọ wípé ní kíkú ní yíyè. Títí ọjọ́ ayé mi, èmi kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn. Wo Exodus orí 19. Bí a bá gbọ́ràn, kí ni èrè rẹ̀? Kí ni ó jẹ́ ìní àti ìpín wa? Exodus orí 19, ẹsẹ̀ 5. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin bá fẹ́ gba ohùn mi gbọ́ ní tòótọ́, tí ẹ ó sì pa má jẹ̀mú mi mọ́, nígbà náà lẹ̀yìn ó jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ, nítorí gbogbo ayé ni ti èmi. Ẹ̀yin ó sì máa jẹ́ ìjọba àlùfáà fún mi àti orílẹ̀-èdè mímọ́. Wọ̀nyí lé ọ̀rọ̀ tí ìwọ ó sọ fún àwọn ọmọ Ísíráẹlì. Nígbà tí a bá gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti ń fi ìgbọ́ràn pàdé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ilé a ń di ìṣúra fún Ọlọ́run. Kí ni a ń pè ní ìṣúra? Bí o bá ti jẹ́ ẹni tí ó ní ohun kan tí ó ṣọ̀wọ́n fún ọ, ohun tí ó jẹ́ ìṣúra fún ọ, ó jẹ́ ohun tí ó máa ń fún ní ìtọ́jú púpọ̀. Gbà tí a bá di ìṣúra fún Ọlọ́run, a máa tọ́jú wa, a máa fún wa ní ohun tí ó yẹ wá ní ìgbà tí ó sì yẹ wá, a máa dáàbò bò wá, a máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní Exodus orí 17 ni a ti ń kà á láti ẹsẹ̀ 20. Exodus orí 17 láti ẹsẹ̀ 20. Kíyèsí, ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ̀ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀. Mo ń fi ẹran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀, kí ó tó lọ. Lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀. Ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀, èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú. A wá ń sọ fún wa wípé ní àkókò kan, ní ìgbà kan, ní ayé àwọn ọmọ Ísíráẹlì, ní àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa, kò tó tiwa, wípé ilẹ̀ kan wà tí a pè ní ilẹ̀ ìlérí, ilẹ̀ Kénánì, tí a gbà lọ́wọ́ àwọn kan tí a sì ń fẹ́ láti fún wọn. Ṣé o mọ̀ wípé ọ̀run rere tí a sọ pé a fẹ́ lọ yìí, ogunlọ́gọ̀ àwọn áńgẹ́lì la lé jáde nínú rẹ̀? Èṣù àti ìdámẹ́ta àwọn áńgẹ́lì lé ọ̀run ni a lé jáde. A sì ń sọ fún wa wípé ààyè tí àwọn áńgẹ́lì wọ̀nyí pàdánù rẹ̀, ààyè tí ó lọ́lá, ààyè tí ó tóbi, ni Jésù Kristì ni ó lọ pèsè fún wa. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé òun fi áńgẹ́lì kan sí ọ̀dọ̀ wọn tí ó máa pa wọ́n mọ́ lé ọ̀nà, tí ó sì lè mú wọn dé ilẹ̀ ibi tí wọ́n ń lọ. Áńgẹ́lì kan ló mú àwa lọ síbi tí a ń lọ, nígbà tí Jésù Kristì tí ó gòkè lọ, tí ó lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run, ó wá rán olùtùnú sí wa, ẹni tá máa kọ́ wa, ẹni tá máa ṣe wa létí, ẹni tá fi wá mọ ọ̀nà, ẹni tá máa tọ́ wa sí ọ̀nà ẹ̀mí mímọ́. Ó fún wa láti ṣe atọ́nà wa lọ sí ọ̀run rere. A sì ń kìlọ̀ fún wa wípé kí a má ṣe mú ẹ̀mí Ọlọ́run bínú. Bí o bá mú ẹ̀mí Ọlọ́run bínú, ẹni tí ó ṣe ipasẹ̀ rẹ, tí ó tọ́ sí ọ̀nà láti lọ sí ìjọba Ọlọ́run, láti lọ sí ọ̀run rere, ta ló tún kù fún ọ? Ó parí fún ẹni bẹ́ẹ̀. Ní ẹsẹ̀ 19 ni ó wá ń sọ fún wa wípé kíyèsí ara lọ́dọ̀ rẹ̀, kí o sì gbá ohun rẹ̀ gbọ́, má ṣe bí i nínú. Mo ń sọ fún wa wípé
wípé ẹ̀mí ọlọ́run lè fún wa ní ìgbà tí ìsinsìnyí láti ṣe atọ́nà wa láti tù wá nínú láti tọ́ wa láti jẹ́ kí ó yé wa ọ̀nà tí a ń gbà bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run a máa tàn án ká nínú ọkàn wa a máa fi òye ẹ̀ṣẹ̀ yé wa a máa sọ pé má lọ síbẹ̀ ọmọ ọlọ́run kìí ṣe báyìí bó bá ti ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run a sọ pé ọmọ ọlọ́run kìí sọ bẹ́ẹ̀ bó bá ti ń fẹ́ lọ rajà ọjà tí ò dára ẹ̀mí ọlọ́run nínú ọkàn ẹ a ma ta ẹ́ nínú ọlọ́run wípé má ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ bó bá fẹ́ jẹun ti ayé bó fẹ́ ìrìn ti ayé bó fẹ́ wọṣọ bíi ti ayé ẹ̀mí ọlọ́run ti wà nínú ọkàn rẹ ta ma sọ fún ọ wípé má ṣe bẹ́ẹ̀ o ọmọ ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá ń lọ sí ilé tí a ti pèsè sílẹ̀ lé ọrun kìí ṣe bẹ́ẹ̀ bó bá ti fẹ́ gbé ìyàwó tí ó dàbí ẹni wípé ẹnìkan wà ní ìta tó jẹ́ ọmọ èṣù tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí o ti ń sọ pé ó mà dára o bí samson ti sọ wípé ẹ̀fẹ́ fún mi ó wù mí gidigidi tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n mọ ọlọ́run tó sọ pé ó rí èèyàn láàrin àwọn ènìyàn ọlọ́run láti fẹ́ ó wá jẹ́ láàrin àwọn filistini àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ò ní rárá o ẹ sáà fẹ́ fún mi ó wù mí gidigidi ìyàwó tó fẹ́ fẹ́ obìnrin tó fẹ́ fẹ́ òun ló gba ojú ẹ̀ lọ́wọ́ ẹ agbára tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ẹ̀mí ọlọ́run tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ ó tiẹ̀ tún ṣe tiẹ̀ débi kó máa wá àwọn tí wọ́n ṣe ìfẹ́kùfẹ́ káàkiri ibi tó ti bá dẹ̀ lílà pàdé nìyẹn ṣé ìwọ náà mọ̀ pé ẹni tó bá ń wá ìwàkuwà á rí ìríkúrí nǹkan tó mú ẹni tó ní ẹ̀mí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó kún fún agbára ọlọ́run láti lọ sí ilé ẹni tí ń ṣe ìfẹ́kùfẹ́ ara ló ń tì ẹ̀mí ọlọ́run ò sì kò ṣaláìjẹ́ olóòótọ́ láti kì í ní ìlọ̀ ṣùgbọ́n ó ní ó ti o ohùn mi gidigidi ohùn mi gidigidi ló pa ni dẹ̀lílà wa ń sọ fún yín pé níbo ni agbára ẹ ti ẹ wá ìwọ tó mọ ilé oníṣègùn gbà tó ti gbá yín réré gbà tó bá fẹ́ aláìgbàgbọ́ wàá mọ ilé oníṣègùn wọn á bèrè níbo lágbára ẹ wá àwa bẹ́ẹ̀ sí ní sọ fún ẹ̀jẹ̀ jésù lágbára mi bíbélì ni ọ̀rọ̀ ọlọ́run ti tọ́ni sọ́nà òun lágbára mi ẹ̀mí ọlọ́run ni bó o ti ń sọ yẹn bẹ́ẹ̀ ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fọ orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé samsoni bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọn ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun apáradà ni tẹ́mi ọlọ́run bá lọ ò tó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú oorun wọn á pàdé ẹ bó o pe jésù jésù á ní ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọrùn alóòtí o alóhùn kì í gbénú ìdọ̀tí ṣé bó o ti wọnú òkùnkùn lọ bó o sọ pé bàbá ṣàánú fún mi o ti kọ àánú sílẹ̀ ṣé bó o ti lọ gbé obìnrin kan o sì ti fi dípò àánú àti oore àti oore ọ̀fẹ́ ọlọ́run ni samsoni bá jíríde ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn wọn ayò ojú ẹ̀ méjèèjì náà wọn sọ fún yín pé ó yá wọn kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọn ni ó yá o máa ṣeré fún wa ìgbà tí wọn bá tún bí ẹ nílé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sí léèsì ìgbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún ìpanu ẹ mọ ń bẹ wọn kọrin fún wa ìgbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó tán wọ́n sọ pé michael lorúkọ ẹ o ya mi waka psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì í ó ṣe aláìní òtí ìṣaláìní di ọtí òtí ìṣaláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ òun ni àwọn ọmọ isẹ́ ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn wọn ń bèrò ní lọ wa wọn ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì níbo ni wọn ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da ọ lárayá orin ìhìn rere níbo ló ti fẹ́ lọ kọ́.
ni Samsoni lo ba nsere fun won ekun ba gbon anu ara re se o fowo bori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisiyi awon ton kimi ni lo tele tele won o le tele mi debi awon ton wo aso olo fun mi tele tele gba ti mo ti peyin da ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku ni iko alairise bo se n gbadura yen to ronu po ada to n so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo ti n kepe olorun awon ti won sere awon aborisa se awon okun ko mo tun madura won re n to n gbadura awon mo ki lo n se won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun je lere wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele tele iwo na ti peyinda tele tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo saanu fun o angeli ni emi olorun eni ti ana lati orun wa lati to ipa sere de orun rere ko ni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosan mo o lo ko tun ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa nso fun pe ki a ma dabi Saul o ni ma jemu lai lai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sori si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan ida ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun Samuel pe o se mi laanu nitori mo yan Saul loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotu o fe di bi Saul o ranti wo pe Saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon oso kakiri o lo lohun o da ohun lohun o tun pada lo nbo risa inu e lo ku si o ko ba se nso yi ko foju ri Jesu ko ri Olorun o wa ninu ise oro nisisiyi sugbon bo se temi pelu eni Olorun fun wa ni anfani o wo Olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo nbe Olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje k'Olorun mo kuro ninu okan re b'Olorun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola nfe gboran bo ba fe gboran wa so f'Olorun e di akunle ki a so fun Olorun pe emi aigboran patapata ki Olorun ki o yo kuro Olorun bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun Olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun Olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hihu so fun Olorun eje Jesu Kristi wa sibe lati we omo.
Emi Olorun tin toni sona. Emi Olorun olutunu. O wa sibe. Lati to. Lati ran olowo. Lati je itileyin fun oni gba ti o ba nge isise. Lati se atunse. Ma je ki won pa olokanda. Gboran si Olorun lenu.

0: tàbí gbajúmọ̀ kan kò lè ní ìyípadà ọkàn fúnra rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ní ìyípadà àyà, wípé ìbáṣe ẹlẹ́sìn ẹlẹ́sìn níbikíbi ò lè ní ìyípadà fún ara rẹ̀ bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ó fún ní ìyípadà àyà. Ó ní dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣeṣeṣe sínú mi. Ó yẹ kí a lọ bá Ọlọ́run sọ̀rọ̀, ó yẹ kí a lọ gbàdúrà, ó yẹ kí a wọ ojú Ọlọ́run lónìí, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Ẹlòmíràn bí a bá ti parí ìsìn, a máa kánjú lọlé, mo fẹ́ lọ wáńjẹ, a máa kánjú lọlé, mo fẹ́ lọ ṣe tọ̀hún. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé ìyípadà ọkàn yìí òun fẹ́ ní tòótọ́. Dìde dúró tàbí kí o kúnlẹ̀, kí o sọ fún Ọlọ́run, kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya. Ó ní kì í ṣe aṣọ yín ni kí ẹ fàya, ṣùgbọ́n kí ẹ fa ọkàn yín ya, kí ẹ wọ ojú Olúwa. Ẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti fara pamọ́ ní ìkọ̀kọ̀ ọkàn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ di àtúnbí, òun fẹ́ ní ìyípadà. Àtúnbí tí ò fún ni ní ìyípadà kì í ṣe àtúnbí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Àtúnbí tí a rí wípé ọ̀rọ̀ búburú ó sì jẹ́ láti inú ọkàn wá, èrò búburú láti inú ọkàn wá, ìṣe búburú láti inú ọkàn wá, ìrìn búburú láti inú ọkàn wá, ìjà asọ àrankan odì nínú ọkàn láti inú ọkàn wá, èyí kì í ṣe ìyípadà tòótọ́. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìyípadà. Gbogbo wa ni a láti gbàdúrà, gbogbo wa ni a láti gbàdúrà, àti ọmọdé àti àgbà, àti ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá sínú ìjọ, àti àwa tí a ti ń wá tẹ́lẹ̀. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó di ọ lọ́wọ́. Gbogbo wa ni a láti gbàdúrà, ni a láti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé ìyípadà yìí a ń fẹ́ nínú ọkàn wa. Ìyípadà ọkàn, ìyípadà àyà, èyí ni a pè ní ìgbàlà tòótọ́. Kí Ọlọ́run kí ó sọ wá di ọmọ, kí ó yí ìṣe wa padà, kí ó yí ohun gbogbo tí a ń ṣe padà. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìyípadà, òun fẹ́ àyà tuntun, òun fẹ́ ọkàn tuntun. Bí o bá gbàdúrà, Ọlọ́run pẹ̀lú ẹ̀mí rẹ̀ yóò bá ọ jẹ́rìí nínú ọkàn rẹ wípé o ti di ọmọ Ọlọ́run. Kúnlẹ̀ láti gbàdúrà tàbí kí o di dúró láti gbàdúrà. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí a ó fi jẹ́rìí nínú ọkàn rẹ wípé ìyípadà yìí tòótọ́, gbogbo ti dé.
1: Ìwé ìkejì àwọn ọba, orí ìkejìdínlógún. Ó sì ṣe ní ọdún kẹta Hosea ọmọ Ela ọba Israẹli ni Hesekiah ọmọ Ahasi ọba Juda bẹ̀rẹ̀ sí ìjọba. Ẹni ọdún 25 ni òun nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba. Ó sì jọba ní ọdún 29 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Abi ọmọbìnrin Sakaraya. Ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Dáfídì bàbá rẹ̀ ti ṣe. Òun mú ibi gíga wọn nì kúrò, ó sì fọ́ àwọn ère, ó sì wú àwọn ère òrìṣà lulẹ̀, ó sì fọ ijò idẹ náà tútú tí Mose ti ṣe. Nítorí títí di ọjọ́ wọn ni àwọn ọmọ Israẹli ń sun tùràrí sí, a sì pè é ní Neushtani. Ó gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run Israẹli, àtìlẹ́yìn rẹ̀ kò sí ẹni tí ó dàbí rẹ̀ nínú gbogbo àwọn ọba Júdà, bẹ́ẹ̀ ni ṣáájú rẹ̀ kò sí ẹnìkan. Nítorí tí ó faramọ́ Olúwa, kò sì lọ kúrò lẹ́yìn rẹ̀, ṣùgbọ́n ó pa òfin rẹ̀ wọn ni mọ́ tí Olúwa ti parí àṣẹ fún Mose. Olúwa sì wà pẹ̀lú rẹ̀, ó sì ṣe rere níbikíbi tí ó bá jáde lọ. Ó sì ṣọ̀tẹ̀ sí ọba Assyria, kò sì sìn ín mọ́. Òun kọlu àwọn ará Philistia, àní títí dé Gaza àti agbègbè rẹ̀, láti ilé ìṣọ́ àwọn olùṣọ́ títí dé ìlú Olódi. Ó sì ṣe ní ọdún kẹrin Hesekiah ọba, tí í ṣe ọdún keje Hosea ọmọ Ela ọba Israẹli, ni Shalmaneseri ọba Assyria gòkè wá sí Samaria, ó sì dó tì í. Lẹ́yìn ọdún mẹ́ta wọn kò àní lé ọdún kẹfà Hesekiah, èyí ni ọdún kẹsàn-án Hosea ọba Israẹli ni àkó Samaria. Ọba Assyria sì kó Israẹli lọ sí Assyria, ó sì fi wọn sí Hala àti sí Habori létí odò Gosani àti sí ilé àwọn ará Media wọn ni. Nítorí tí wọn kò gba ohùn Olúwa Ọlọ́run wọn gbọ́, ṣùgbọ́n wọ́n da májẹ̀mú rẹ̀ àti ohun gbogbo tí Mose ìránṣẹ́ Olúwa palẹ́ àṣẹ. Wọn kò sì fi etí sí wọn, bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe wọ́n. Lé ọdún kẹrìnlá Hesekiah ọba ni Sennacheribu ọba Assyria gòkè wá sí gbogbo àwọn ìlú olóde Júdà, ó sì kó wọn. Hesekiah ọba Júdà sì ránṣẹ́ sí ọba Assyria ní Lákíṣì wípé, mo ti ṣẹ̀ padà lẹ́yìn mi, èyí tí ìwọ bá bù fún mi lèmi ó rù. Ọba Assyria sì bu 300 tálẹ́ǹtì fàdákà àti 30 tálẹ́ǹtì wúrà fún Hesekiah ọba Júdà. Hesekiah sì fún ní gbogbo fàdákà tí a rí ní ilé Olúwa àti nínú ìṣúra ilé ọba. Ní àkókò náà ni Hesekiah ké gbogbo wúrà kúrò lára àwọn ilẹ̀kùn ilé Olúwa àti kúrò lára ọ̀wọ̀n wọn ni tí Hesekiah ọba Júdà ti fi wúrà bò, ó sì fi wọn fún ọba Assyria. Ọba Assyria sì rán Tatani àti Rapsarisi àti Rapsake láti Lakishi lọ sí ọ̀dọ̀ Hesekiah ọba pẹ̀lú ogun ńlá sí Jerusalemu. Wọ́n sì gòkè wá, wọ́n sì dé Jerusalemu. Wọ́n sì gòkè wá, wọ́n dé, wọ́n sì dúró létí ìdarí omi àbàtà òkè tí ń bẹ lé etí òpópó pápá àfọṣọ. Nígbà tí wọ́n sì ké sí ọba, Eliakimu ọmọ Hilkiah tí í ṣe olórí ilé náà sì jáde tọ̀ wọ́n wá, àti Sebna akọ̀wé, àti Joa ọmọ Asafu akọ̀wé ìrántí. Rabshake sì wí fún wọn pé, ẹ sọ fún Hesekiah nísinsìnyí pé, báyìí ni ọba ńlá, ọba Assyria wí pé, kí ni ìgbẹ́kẹ̀lé yìí tí ìwọ gbẹ́kẹ̀lé? Ìwọ wí pé, ṣùgbọ́n ọ̀rọ̀ ètè lásán ni wọ́n. Èmi ní ìmọ̀ àti agbára láti jagun, ǹjẹ́ ta ni ìwọ gbẹ́kẹ̀lé tí ìwọ fi ṣọ̀tẹ̀ sí mi? Kíyèsí ní ìsinsìnyí, ìwọ gbẹ́kẹ̀lé ọ̀pá iyè fífọ́ yìí, àní lé Íjíbítì, lára ẹni tí bí ẹnìkan bá fi ara tì, yóò wọ̀ ọ́ lé ọwọ́ lọ, yóò sì gun. Bẹ́ẹ̀ ni Fáráò ọba Íjíbítì rí fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e. Ṣùgbọ́n bí ẹ̀yin bá wí fún mi pé, àwa gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run wa, òun akọ́lé ẹni tí Hesekiah ti mú àwọn ebi gíga rẹ̀ àti àwọn pẹpẹ rẹ̀ kúrò, tí ó sì wí fún Júdà àti Jerusalemu pé, ẹ̀yin ó máa sìn níwájú pẹpẹ yìí ní Jerusalemu. Ǹjẹ́ ní ìsinsìnyí, mo bẹ̀ ọ́, bá Olúwa mi ọba Assyria ṣe àdéhùn, èmi ó sì fún ọ ní 1000 ẹṣin. Bí ìwọ nípa tìrẹ bá lè ní ènìyàn tó láti gùn wọ́n, ǹjẹ́ báwo ni ìwọ àti ṣe lè yí ojú balógun kan tí ó kéré jùlọ padà nínú àwọn ìránṣẹ́ Olúwa mi, tí ìwọ sì gbẹ́kẹ̀ rẹ lé Íjíbítì fún kẹ̀kẹ́ àti fún ẹlẹ́ṣin? Èmi àdẹ̀yìn Olúwa gòkè wá ní ìsinsìnyí sí ibí yìí láti parun. Olúwa wí fún mi pé, gòkè lọ sí ilẹ̀ yìí kí o sì parun. Nígbà náà ni Eliakimu ọmọ Hilkiah àti Sebna àti Joa wí fún Rabshake pé, èmi bẹ̀ ọ́, bá àwọn ìránṣẹ́ rẹ sọ̀rọ̀ ní èdè Síríà, nítorí tí àwa gbọ́ ọ, kí o má sì ṣe bá wa sọ̀rọ̀ ní èdè Júdà létí àwọn ènìyàn tí ń bẹ lórí odi. Ṣùgbọ́n Rabshake sọ fún wọn pé, Olúwa mi, a rán mi sí Olúwa rẹ àti sí ọ láti sọ ọ̀rọ̀ wọ̀nyí bí, kò ṣe pé àwọn ọkùnrin tí ó jókòó lórí odi ló rán mi sí, kí wọn kí ó lè jẹ ìgbé ara wọn àti kí wọn kí ó lè mu ìtọ̀ ara wọn pẹ̀lú yín. Nígbà náà ni Rabshake dúró, ó sì kígbe lé òun rárá lé èdè Júdà, ó sì sọ wípé, ẹ gbọ́ ọ̀rọ̀ ọba ńlá, ọba Assyria, báyìí ni ọba wí pé, ẹ má ṣe jẹ́ kí Hesekiah tàn yín jẹ, nítorí tí kì yóò lè gbà yín kúrò lọ́wọ́ rẹ̀. Ẹ má ṣe jẹ́ kí Hesekiah mú yín gbẹ́kẹ̀lé Olúwa wí pé, ní gbígbà, Olúwa yóò gbà wá, a kì yóò sì fi ìlú yìí lé ọba Assyria lọ́wọ́. Ẹ má ṣe fi etí sí ti Hesekiah, nítorí báyìí ni ọba Assyria wí pé, fi ẹ̀bùn wá ojú rere mi, kí ẹ sì jáde tọ̀ mí wá, kí olúkúlùkù yín kí ó sì máa jẹ nínú àjàrà rẹ̀, àti olúkúlùkù nínú igi ọ̀pọ̀tọ̀ rẹ̀, kí olúkúlùkù yín kí ó sì mu omi nínú àmú rẹ̀, títí èmi ó fi wá mu yín kúrò lọ sí ilẹ̀ bí ti ẹ̀yin ti kara yín, sí ilẹ̀ ọkà àti ọtí wáìnì, ilẹ̀ oúnjẹ àti ọgbà àjàrà, ilẹ̀ òróró ólífì àti ti oyin, kí ẹ̀yin kí ó lè yè, kí ẹ má bàa kú, kí ẹ má sì fi etí sí ti Hesekiah. Nígbà tó bá ń tàn yín wípé Olúwa yóò gbà wá, ọ̀kan nínú àwọn òrìṣà àwọn orílẹ̀-èdè tí ìgbà ilẹ̀ rẹ̀ kúrò lọ́wọ́ ọba Assyria rí bí, níbo ni àwọn òrìṣà Hamati àti Apadi gbé wà? Níbo ni àwọn òrìṣà Sefarfaimu, Hena àti Ifa gbé wà? Wọ́n a gba Samaria kúrò lọ́wọ́ mi bí? Ta ni nínú gbogbo àwọn òrìṣà ilẹ̀ wọn ni tí ó gba ilẹ̀ wọn kúrò lọ́wọ́ mi, kí Olúwa yóò fi gba Jerusalemu kúrò lọ́wọ́ mi? Ṣùgbọ́n àwọn ènìyàn pa ẹnu wọn mọ́, wọn kò sì dá lé ohun ọ̀rọ̀ kan, nítorí àṣẹ ọba ni pé ẹ má ṣe dá lé ohun. Nígbà náà ni Eliakimu ọmọ Hilkiah ti ṣe olórí ilé, àti Sebna akọ̀wé, àti Joa ọmọ Asafu akọ̀wé ìrántí wá sọ́dọ̀ Hesekiah, ti àwọn ti aṣọ wọn ní fífàyà, wọ́n sì sọ ọ̀rọ̀ Rabshake fún un.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé ìkejì àwọn ọba. Orí 19. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó sì fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bo ara rẹ̀, ó sì lọ sínú ilé Olúwa. Ó sì rán Eliakimu tí í ṣe olórí ilé, àti Sebna akọ̀wé, àti àwọn àgbà àlùfáà tí wọ́n fi aṣọ ọ̀fọ̀ bo ara sọ́dọ̀ Isaiah wòlíì ọmọ Amosi. Wọ́n sì wí fún pé, báyìí ni Hesekiah wí, ọjọ́ òní, ọjọ́ wàhálà ni, àti ti ìbáwí, àti ẹ̀gàn, nítorí tí àwọn ọmọdé ojú ìbí kò sì sí agbára láti bí. Bóyá Olúwa Ọlọ́run rẹ yóò gbọ́ gbogbo ọ̀rọ̀ Rabshake, ẹni tí ọba Assyria Olúwa rẹ ti rán láti kẹ́gàn Ọlọ́run alàyè, yóò sì bá a wí, nítorí ọ̀rọ̀ tí Olúwa Ọlọ́run rẹ ti gbọ́. Ǹjẹ́ nítorí náà, gbé àdúrà rẹ sókè fún àwọn ìyókù tí ó kù. Bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ Hesekiah ọba wá sọ́dọ̀ Isaiah. Isaiah sì wí fún wọn pé, báyìí ni kí ẹ sọ fún Olúwa yín, báyìí ni Olúwa wí pé, má ṣe bẹ̀rù ọ̀rọ̀ wọn ni tí o ti gbọ́, t ti awon iranse oba Syria fi so oro odi si ni kiyesi emi ran emi kan si ohun si gbo ariwo yo si pada si ile ohun ti kala re emi o si mu ti ipa ida subu ni ile ohun ti kala re pe ni Rabshake pada o si ba oba Syria n ba Libna jagun nitori ti o ti gbo pe o ti lo kuro ni Lakishi nigbati o si gburo Tarhaka oba Ethiopia pe kiyesi o jade wa lati ba o jagun o si tun ra awon ise si odo Hezekiah wipe bayi ni eyin o so fun Hezekiah oba Juda wipe ma se je ki Olorun re eni ti wo gbekele ki o tan oje wipe a ki yo fi Jerusalem le owo oba Syria kiyesi iwo ti gbo nti awon oba Syria ti se si gbogbo ile ni pipa won run patapata a wa si gba iwo bi o se awon orilede agba awon ti awon baba mi ti parun bi Gosani ati Harani ati Resefu ati awon omo Edeni ti o wa ni Telasari nibo ni oba Hamati ati oba Hapadi ti oba ilu Sefarfaimu ti Hena ati Ifa gbe wa esika si gba iwe na lowo awon ise na o si ka esika si goke lo sinu ile Oluwa o si te si waju Oluwa esika si gbadura ni waju Oluwa o si wi pe Oluwa Olorun Israeli tin gbe arin awon kerubu iwo ni Olorun ani iwo nikan soso ninu gbogbo awon ile oba aye iwo le o da orun ohun aye de ti re sile Oluwa ki o si gbo si oju re Oluwa ki o si wo ki o si gbo oro sina keribu ti o ran lati kegan Olorun alaye looto ni Oluwa awon oba Syria ti pa awon orilede run ati ile won won si ti gbe orisa won so sinu ina nitori ti won ki se Olorun bi ko se ise owo eniyan igi ati okuta nitori na ni won se pa won run nje nitori na Oluwa Olorun wa emi n be o gba wa lowo re ki gbogbo ile oba aye le mo pe iwo Oluwa iwo nikan soso ni Olorun nigba na ni Isaiah omo Amosi ranse si Hezekiah wipe bayi ni Oluwa Olorun Israeli wipe adura ti iwo ti gba si mi si Senakeribu oba Assyria emi ti gbo iyi le oro ti Oluwa ti so ni tire won de omobirin si orin ti kegan re o si ti fi ore rin eleya omobirin Jerusalem ti mi ori re si o tani iwo soro buburu si ti iwo si kegan ati tani iwo gbe ohun re si oke si ti iwo gbe oju re ga si oke ani si eni mimo Israeli nipa awon ise re iwo ti soro buburu si Oluwa ti won si wi pe opolopo keke mi ni emi fi de ori awon oke nla si ori Lebanoni emi o si ke igi kedari giga re lule ati ayo igi firi re emi o si lo si ori oke ibuwo re sinu igbo Kameli re emi ti wa kanga emi si ti mu ajeji omi atelese mi ni emi si ti fi gbe gbogbo odo Egypt iwo ko ti gbo lai lai ri emi ti se nigba atijo emi si ti mura tele ni sisin yi emi ti mu ise ki wo ki o le ma so ilu olodi won ni di aporo ani di oki ti alapa nitori na ni awon olugbe won fi se alainipa adaya fo won won si damu won dabi koriko igbe ati bi ewebe tutu bi koriko bi ori ile ati bi oka ti o re danu ki o to dagba soke sugbon emi mo ijoko re ati ijade lo re ati bibo re ati ikanu re si mi nitori ikanu re si mi ati ilera re de eti mi nitori na ni emi o fi iwo mi ko ni imu ati ijanu mi si enu re emi o si yi o pada si ona na ti iwo ti ba wa eyi ni yo si se ami fun o eje ilale hule odun ni ati ni odun keji eyi ti o ku ninu okan na ati ni odun keta efun irugbin ki esi kore ki esi gbin ogba ajara ki esi je eso re iyoku ile Juda ti o sala yo si tun ta gbongbo si isale yo si so eso ni oke nitori lati Jerusalem le awon iyoku yo jade lo ati awon ti o sala lati oke si oni jade itara Oluwa awon omo ogun yo se yi nitori bayi ni Oluwa wi niti oba Assyria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta ofa kan sibe ki yo mu asa wa iwaju re be ni ki yo mo oditi yika ona na ti o ba wa okan na ni yo ba pada lo ki yo si wa si ilu yi ni Oluwa wi nitori emi o daabo bo ilu yi lati gba nitori ti emi ti kara mi ati nitori ti Dafidi iranse mi o si se ni oru na ni angeli Oluwa jade lo o si pa oke mesan le egbe edogbon eniyan ni ibudo awon ara Assyria nigba ti won si dide ni kutukutu owuro kiyesi oku ni gbogbo won ja si be ni Senakeribu oba Assyria mu ona re pa o si lo o si pada o si joko ni Ninefe o si se bi o ti n borisa ni ile Nisroku orisa re ni Adramileki ati Shareseri awon omo re fi dapa wọn sì sá lọ sí ilẹ̀ Armenia. Ẹsa Hadoni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ìwé ìkejì àwọn ọba orí ogún. Ilé ọdún wọn ni Hesekiah ṣe àìsàn dé ojú ikú. Àìsàn wòlí ọmọ Amosi sì tọ̀ wá, ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, palẹ̀ ilé rẹ mọ́, nítorí tí ìwọ kú, ìwọ kì yóò sì yẹ. Nígbà náà ni ó yí ojú rẹ padà sí ògiri, ó sì gbàdúrà sí Olúwa wípé èmi bẹ̀ ọ́ Olúwa, rántí nísinsìnyí bí èmi ti rìn níwájú rẹ nínú òtítọ́ àti nínú àyà pípé, tí mo sì ti ṣe èyí tí ó dára lé ojú rẹ. Hesekiah sì sọkún gidigidi, ó sì ṣe kí Àìsàn kí ó tó jáde sí àárín àgbàlá ààfin. Ní ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé, tún padà kí o sì wí fún Hesekiah olórí àwọn ènìyàn mi pé, báyìí ni Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ wípé, èmi ti gbọ́ àdúrà rẹ, èmi sì ti rí omijé rẹ, kíyèsí èmi ó wò ọ́ sàn. Ní ìjọ kẹta, ìwọ ó gòkè lọ sí ilé Olúwa, èmi ó sì bu ọdún 15 kún ọjọ́ rẹ, èmi ó sì gbà ọ́ àti ìlú yìí lọ́wọ́ ọba Assyria, èmi ó sì dáàbò bo ìlú yìí nítorí ti èmi ti kára mi àti nítorí ti Dáfídì ìránṣẹ́ mi. Àìsàn sì wípé mú odidi ọ̀pọ̀tọ́, wọ́n sì mú un, wọ́n sì fi lé owó náà, ara rẹ̀ sì dá. Hesekiah sì wí fún Àìsàn pé, kí ni yóò ṣe àmì pé Olúwa yóò wò mí sàn, àti pé èmi ó gòkè lọ sí ilé Olúwa ní ìjọ kẹta. Àìsàn sì wípé àmì yìí ni ìwọ ó ní láti ọ̀dọ̀ Olúwa wá, pé Olúwa yóò ṣe nǹkan yìí tí òun ti sọ, kí òjìji kí ó lọ síwájú ní ìṣísẹ̀ mẹ́wàá ni, tàbí kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ mẹ́wàá. Hesekiah sì dáhùn wípé, ohun tí ó rọrùn ni fún òjìji kí ó lọ síwájú ní ìṣísẹ̀ mẹ́wàá, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n jẹ́ kí òjìji kí ó padà sẹ́yìn ní ìṣísẹ̀ mẹ́wàá. Àìsàn wòlíì sì képe Olúwa, òun sì mú òjìji padà sẹ́yìn ní ìṣísẹ̀ mẹ́wàá nípa èyí tí ó ti sọ̀kalẹ̀ nínú agogo òòrùn Ahasi. Ilé àkókò náà ni Berodaki Baladani, ọmọ Baladani, ọba Babeli rán ìwé àti ọrẹ sí Hesekiah, nítorí tí ó ti gbọ́ pé Hesekiah ti ṣe àìsàn. Hesekiah sì fi etí sí tiwọn, ó sì fi gbogbo ilé ìṣura ohun iyebíye rẹ̀ hàn wọ́n, fàdákà àti wúrà àti tùràrí àti òróró iyebíye àti gbogbo ilé ohun ìhámọ́ra rẹ̀ àti gbogbo èyí tí a rí nínú ìṣura rẹ̀. Kò sí nǹkan ní ilé rẹ̀ tàbí ní gbogbo ìjọba rẹ̀ tí Hesekiah kò fi hàn wọ́n. Nígbà náà ni Àìsàn wòlíì wá sí ọ̀dọ̀ Hesekiah ọba, ó sì wí fún un pé, kí ni àwọn ọkùnrin wọ̀nyí wí àti níbo ni wọ́n ti wá sí ọ̀dọ̀ rẹ? Hesekiah sì wí pé ìlú òkèrè ni wọ́n ti wá, àní láti Bábélì. Òun sì wí pé, kí ni wọ́n rí ní ilé rẹ? Hesekiah sì dáhùn wípé, gbogbo nǹkan tí ń bẹ ní ilé mi ni wọ́n ti rí, kò sí nǹkan nínú ìṣura mi tí èmi kò fi hàn wọ́n. Àìsàn sì wí fún Hesekiah pé, gbọ́ ọ̀rọ̀ Olúwa, kíyèsí ọjọ́ ń bọ̀ tí a kó gbogbo nǹkan tí ń bẹ nínú ilé rẹ àti èyí tí àwọn bàbá rẹ ti tòjọ títí di òní lọ sí Bábélì. Ohun kan kì yóò kù, ni Olúwa wí, àti nínú àwọn ọmọ rẹ ọkùnrin tí yóò tinú rẹ jáde wá tí ìwọ bí ni wọn ó kó lọ, wọn ó sì máa ṣe ìwẹ̀fà lé ààfin ọba Bábélì. Nígbà náà ni Hesekiah wí fún Àìsàn pé, rere ni ọ̀rọ̀ Olúwa tí ìwọ sọ. Òun sì wí pé, kò á dára bí àlàáfíà àti òtítọ́ bá wà lọ́jọ́ mi. Àti ìyókù ìṣe Hesekiah àti gbogbo agbára rẹ̀ àti bí ó ti ṣe adágún omi àti ọ̀nà omi tí ó sì mú omi wá sínú ìlú, a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ojú àwọn ọba Júdà. Hesekiah sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, Manasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Ìwé ìkejì àwọn ọba orí 21. Ẹni ọdún 12 ni Manasi nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba, ó sì jọba lé 75 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Hefsiba, ó sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa, bí ìṣe ìríra ti àwọn kèfèrí tí Olúwa tì jáde níwájú àwọn ọmọ Israẹli, nítorí tí ó tún kọ́ ibi gíga wọn ni tí Hesekiah bàbá rẹ̀ ti parun, ó sì tẹ pẹpẹ fún Baali, ó sì ṣe èrè òrìṣà bí Ahabu ọba Israẹli ti ṣe, ó sì ń bọ gbogbo ogun òun, ó sì ń sìn wọ́n, ó sì tẹ pẹpẹ ní ilé Olúwa, èyí Olúwa ti sọ pé ní Jerusalemu ni èmi ó fi orúkọ mi sí. Òun sì tẹ pẹpẹ fún gbogbo ogun ọ̀run ní àgbàlá méjèèjì ilé Olúwa, òun sì mú kí ọmọ rẹ̀ kí ó kọjá láàrin iná, a sì máa ṣe àkíyèsí àfọ̀ṣẹ, a sì máa ṣe àlùpàídà, a sì máa bá àwọn òkú àti àwọn oṣó lò. Ó hùwà búburú púpọ̀ ní ojú Olúwa láti mú bínú, ó sì gbéèrè òrìṣà fínfín kalẹ̀ tí ó ti ṣe ní ilé náà tí Olúwa sọ fún Dáfídì àti Solomoni ọmọ rẹ̀ pé, ní ilé yìí àti ní Jerusalemu tí mo ti yàn nínú gbogbo àwọn ẹ̀yà Israẹli
3: emi o fi oruko mi si lai lai. Be ni emi ki yo si geki ese Israeli ki yo ye kuro mo ni ile ti mo fi fun awon baba won. Kiki bi won o ba se akiyesi lati se gege bi gbogbo e ti mo pa le ase fun won ati gege bi gbogbo ofin ti Mose iranse mi pa le ase fun won. Sugbon won ko feti sile. Manase si tan won lati se buburu bi eyi ti awon orilede ti Oluwa ti parun ni waju awon mo Israeli ti se. Oluwa si wi nipa awon woli iranse re pe nitori ti Manase oba Juda ti se ohun irira wonyi ti o si ti se buburu ju gbogbo eyi ti awon omo Amori ti se ti o ti wa saju re ti o si mu ki Juda pelu ki o fi awon ere re dese. Nitori na bayi ni Oluwa Olorun Israeli wi kiyesi emi n mu iru ibi bayi wa sori Jerusalemu ati Juda ti enikeni ti o ba gbo eti re mejeji yo ko emi o si na okun Samaria lori Jerusalemu ati oje idiwon ile Ahabu emi o si nu Jerusalemu bi eniyan ti nu awokoto o nu o si ndori re kodo emi o si ko iyoku awon ini mi sile emi o si fi won le awon ota won lowo won o si di ikogun ati ije fun gbogbo awon ota won nitori won ti se yi ti o buru le oju mi ti won si ti mu mi binu lati ojo ti awon baba won ti jade kuro ni Egypt ani titi di oni yi pelu pelu Manase ta eje alaise sile pupo ju titi o fi kun Jerusalemu lati ikangun kini de ekeje leyin ese re ti o mu Juda se ni sise buburu ni ojo Oluwa ati yoku ise Manase ati gbogbo e ti o se ati ese re ti o se ako ako won sinu iwe oro ojo awon oba Juda. Manase si sun pelu awon baba re asisin ninu ogba ile re ninu ogba Usa Amoni omo re si joba ni ipo re. Eni odun 22 ni Amoni nigba ti o bere si joba o si joba le odun 2 ni Jerusalemu. Oruko iya re ni Mesulemeti omobirin Harusi ti Jotpa. Won si se ti o buru le oju Oluwa ni baba re Manase ti se o si rin le ona gbogbo ti baba re rin o si sin awon ere ti baba re sin o si bon won won si ko Oluwa Olorun awon baba re sile ko si rin le ona Oluwa. Awon iranse Amoni si dite si won si pa oba ni ile re. Awon eniyan ile naa si pa gbogbo awon ti o dite si Amoni oba. Awon eniyan ile naa si fi Josiah omo re joba ni ipo re ati yoku ise Amoni ti o ti se ako ako won sinu iwe oro ojo awon oba Juda asisin ni isa oku re ninu ogba Usa Josiah omo re si joba ni ipo re.
1: Iwe ikeji awon oba ori ikeji le logun. Eni odun 8 ni Josiah nigba ti o bere si joba o si joba ni odun 21 ni Jerusalemu. Oruko iya re ni Jedida omobirin Adaya ti Boskati o si se yi ti o to le oju Oluwa o si rin le ona Dafidi baba re gbogbo o si yi pada si apo otun tabi si apo osi o si se ni odun 22 Josiah oba le oba ran Shafani omo Asalaya omo Meshulamu akowe si le Oluwa wipe goketo Hekaya olori alufa lo ki o le siro iye fadaka ti a mu wa sinu ile Oluwa ti awon olutoju iloro ti kojo lowo awon eniyan e si je ki won ki o fi le awon oluse ise na lowo ti n se alabojuto ile Oluwa ki e si je ki won ki o fi fun awon oluse ise na ti n be ninu ile Oluwa lati tun ibi eya ile na se fun awon gbenagbena ati fun awon akole ati awon omole lati ra iti igi ati okuta gbigbe lati tun ile na se sugbon a ko ba won se isiro owo ti a fi le won lowo nitori ti won se otito. Elkaya olori alufa si so fun Shafani akowe pe emi ri iwe ofin ni ile Oluwa. Elkaya si fi iwe na fun Shafani oun si ka Shafani akowe si wa sodo oba o si tun mu esi pada fun oba wa o si wi pe awon iranse re ti ko owo na jo ti a ri ni ile na won si ti fi le owo awon ti o n sise na ti n se alabojuto ile Oluwa. Shafani akowe si fi han oba pe Elkaya alufa fi iwe kan le mi lowo Shafani si ka niwaju oba o si se nigba ti oba gbo oro inu iwe ofin na o si fa aso re ya oba si pase fun Elkaya alufa ati Ahikamu omo Shafani ati Agbori omo Mikaya ati Shafani akowe ati Asahaya iranse oba wipe e lo e bere lowo Oluwa fun mi ati fun awon eniyan ati fun gbogbo Juda ni ti oro iwe yi ti a ri nitori titobi ni ibinu Oluwa ti o ru si wa nitori awon baba wa ko fi eti si oro iwe yi lati se gege bi gbogbo eyi ti a kowe sile fun wa. Be ni Elkaya alufa ati Ahikamu ati Akbori ati Shafani ati Asahaya to Hulda woli obirin lo
3: aya Shalumu, omo Tikfa, omo Hahasi, alabojuto aso, je o n gbe Jerusalemu ni akeji. Won si ba soro. Won si wi fun won pe bayi ni Oluwa Olorun Israel wi, so fun okunrin ti o ran yin si mi pe bayi ni Oluwa wi kiyesi. Emi o mu ibi ba ibi yi ati ba awon ara ilu na, ani gbogbo oro iwe na ti oba Juda ti ka, nitori ti won ti ko mi sile, won si ti n sun tuari fun awon Olorun miran. Ki won ki o le fi gbogbo ise owo won mu mi binu. Nitori na ibinu mi yo ru si ibi yi ki yo si role. Sugbon fun oba Juda ti o ran yin wa ibere lowo Oluwa. Bayi ni eyin o so fun. Bayi ni Oluwa Olorun Israel wi ni ti oro won ni ti iwo ti gbo. Nitori ti okan re ro ti iwo si ti re ara re sile ni waju Oluwa. Nigba ti iwo gbo yi ti mo so si ibi yi ati si awon ara ilu na pe won o di aporo ati eni egun ti iwo si fa aso re ya. Ki o si so kun niwaju mi emi pelu ti gbo ti re yo Oluwa wi nitori na kiyesi emi o ku ojo soda awon baba re a o si ku ojo sinu isa oku re ni alaafia oju re ki o si ri gbogbo ibi ti emi o mu wa ba ibi yi won si tun mu esi fun oba wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe ekeji awon oba ori iketalelogun oba si ranse won si pe gbogbo awon agba Juda ati Jerusalemu jo sodo re oba si goke lo sinu ile Oluwa ati gbogbo awon eniyan Juda ati gbogbo olugbe Jerusalemu pelu re ati awon alufa ati awon woli ati gbogbo eniyan ati ewe ati agba o si ka gbogbo oro inu iwe majemu na ti ari ninu ile Oluwa li eti won. Oba si duro ni ibuduro na, o si da majemu niwaju Oluwa, lati ma fi gbogbo aya ati gbogbo okan rin to Oluwa leyin, ati lati pa ofin re mo, ati eri re, ati ase re, lati mu oro majemu yi se, ti ati ko ninu iwe yi, gbogbo awon eniyan si duro si majemu na. Oba si pase fun Ilkaya, olori alufa, ati awon alufa egbe keji, ati awon alabojuto iloro, lati ko gbogbo ohun elo ti ase fun Bali, ati fun ere orisa. Ati fun gbogbo ogun orun jade kuro ni tempili Oluwa. O si sun won leyin ode Jerusalemu ninu papa Kidroni. O si ko eru won lo si Beteli. O si da awon baba lori salekun ti awon oba Juda ti yan lati ma sun tuari ni ibi giga ni ilu Juda won ni. Ati ni ibi ti o yi Jerusalemu ka, awon pelu ti sun tuari fun Bali, fun orun ati fun osupa ati fun awon ami meji lairawo ati fun gbogbo ogun orun. O si bere orisa jade kuro ni ile Oluwa leyin ode Jerusalemu lo si odo Kidroni. O si sun nibi odo Kidroni. O si lo lulu. O si da eru re sori isa oku awon omo eniyan na. O si wo ile awon tin ku iwa panshaga tin be leti ile Oluwa nibi ti awon obirin hun aso ago fun ere orisa. O si ko gbogbo awon alufa jade kuro ni ilu Juda won ni. O si so ibi giga won ni di eri nibi ti awon alufa ti sun tuari leti Geba titi de Beersheba. O si wo ibi giga enu ibode won ni ti nbe ni atiwo enu ibode Joshua baale ilu ti nbe lapa osi eni ni atiwo enu ibode ilu sugbon awon alufa ibi giga won ni ko goke wa si ibi pepe Oluwa ni Jerusalemu sugbon won je ninu akara laiwu laarin awon arakunrin won. O si so to feti di eri ti nbe ni afonifoji awon omo Kinomu ki enikan ki o ma se mu omo re okunrin tabi omo re obirin la arin na koja fun Moleki. O si mu esin won ni kuro ti awon oba Juda ti fi fun orun ni ati wo inu ile Oluwa leba iyewo Nathan Meleki iwefa ti o ti wa ni agbegbe tempili. O si fi ina sun keke orun won ni ati pepe won ni ti nbe lori iyara oke Ahasi ti awon oba Juda ti te ati pepe won ni ti Manase ti te ni afi mejeji ile Oluwa ni oba wolule. O si yara lati be o si da ekuru won sinu odo Kidroni ati bi giga won ni ti o wa niwaju Jerusalemu ti o wa le owo otun oke idibaje ti Solomoni oba Israel ti ko fun Ashtoreti ohun irira awon ara Sidoni ati fun Kemoshi ohun irira awon ara Moabu ati fun Mikomu ohun irira awon omo Amoni ni oba so di ere. O si fo awon ere na tutu. O si wo awon ere orisa lule. O si fi egungun eniyan kun ipo won ati pelu pepe ti o ti wa ni Beteli ati bi giga ti Jeroboamu omo Nebati eni ti o mu Israel ise ti te ati pepe na ati bi giga na ni o wolule. O si sun ibi giga na
3: o si lo lulu, o si sun ere orisha na. Bi Josiah si ti yira pada, o ri awon isa oku ti o wa lori oke, o si ranse, o si ko awon egungun lati inu isa won ni kuro, o si sun won lori pepe na, o si so di eri, gege bi oro Oluwa, ti eniyan Olorun ni ti kede, eni ti o kede oro won yi. Nigba na ni o wi pe awon isa oku wo ni eyi ti mo ri ni. Awon eniyan ilu na si so fun pe isa oku eniyan Olorun ni ni, ti o ti Juda wa. Ti o si kede nkan wonyi ti iwo ti se si pepe Beteli won si wipe jowo re ma se je ki eniyan ki o mu egungun re kuro be ni won jowo egungun re lowo pelu egungun woli ti o ti Samaria wa ati pelu gbogbo ile ibi giga won ni ti o wa ni Samaria won ni ti awon oba Israel ti ko lati ru ibinu Oluwa soke ni Josiah mu kuro o si se si won gege bi gbogbo ise ti o se ni Beteli o si pa gbogbo awon alufa ibi giga won ni ti o wa nibe lori awon pepe na o si sun egungun eniyan lori won o si pada si Jerusalemu oba si pase fun gbogbo eniyan wi pe pa ire koja mo fun Oluwa Olorun yin bi a ti ko ninu iwe majemu yi ni tooto a ko se iru ire koja be lati ojo awon onidajo ti n dajo ni Israeli tabi ni gbogbo ojo awon oba Israeli tabi awon oba Juda sugbon ni odun 18 Josiah oba ni apa ire koja yi mo fun Oluwa ni Jerusalemu ati pelu awon tin ba awon okulo ati awon osho ati awon ere ati awon orisa ati gbogbo irira ti a ri ni ile Juda ati ni Jerusalemu ni Josiah kokuro ki o le mu oro ofin na se ti a ti ko sinu iwe ti Hilkiah alufa ri ni ile Oluwa ko si si oba kan saaju re ti o dabi re ti o yi pada si Oluwa tinu tinu ati tokan tokan ati pelu gbogbo agbara re gege bi gbogbo ofin Mose pe ni leyin re ko si enikan ti o dide ti o dabi re sugbon Oluwa ko yi pada kuro ninu mimu na ibinu nla re eyi ti ibinu re fi ran si Juda nitori gbogbo imunibinu ti Manase ti fi mu binu Oluwa si wipe emi o si mu Juda kuro loju mi pelu bi mo ti mu Israeli kuro emi o si ta ilu Jerusalemu yinu ti mo ti yan ati ile eyi ti mo wipe oruko mi yo wa nibe ati iyoku ise Josiah ati gbogbo eyi ti o se a ko ako won sinu iwe oro ojo awon oba Juda ni ojo re ni Pharaoh Neko oba Egypt dide ogun si oba Syria ni odo Euphrates Josiah oba si dide si won si pa ni Megiddo nigba ti o ri awon iranse re si gbe ile oku ninu keke lati Megiddo lo won si mu wa si Jerusalemu won si sin ni isa oku on ti kala re awon eniyan ile na si mu Jehoasi omo Josiah won si fi ororo yan won si fi joba ni ipo baba re eni odun 23 ni Jehoasi nigba ti o bere si ijoba o si joba ni osu meta ni Jerusalemu oruko iya re ni Hamutali omobirin Jeremiah ti Libna o si se yi ti o buru ni ojo Oluwa gege bi gbogbo yi ti awon baba re ti se Pharaoh Neko si fi sinu ide ni Ribla ni ile Hamati ki o ma ba joba ni Jerusalemu o si fi ile na si Abesi ni 100 talenti fadaka ati talenti wura Pharaoh Neko si fi Eliakim omo Josiah je oba ni ipo Josiah baba re o si pa oruko re da si Jehoiakim o si mu Jehoasi kuro o si wa si Egypt o si ku nibe Jehoiakim si fi fadaka ati wura na fun Pharaoh sugbon o bu owo ode fun ile na lati san owo na gege bi ofin Pharaoh o fi agbara gba fadaka ati wura na lowo awon eniyan ile na lowo olukuluku gege bi owo ti abu fun lati fi fun Pharaoh Neko eni odun 25 ni Jehoiakim nigba ti o bere si joba o si joba odun 11 ni Jerusalemu oruko iya re ni Sebuda omobirin Bedaya ti Ruma won si se yi ti o buru le ojo Oluwa gege bi gbogbo yi ti awon baba re ti se.

nípa rẹ̀ níhìn-ín, ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà. Wò ó láti ẹsẹ̀ ìkẹta, wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó lé ẹ̀gbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ dìde, gbé àkété rẹ, kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé, àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí. Àwa kò rí irú èyí rí. Wo Máàkù orí keje. Máàkù orí keje. Ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé, nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Máàkù orí keje, Máàkù orí keje, láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀, tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan. Ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn. Ó sì wí fún ọ pé, Efata, èyí ni ìwọ ṣí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà, etí rẹ̀ sì ṣí, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá, kí ó lè dá ọ lójú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ́. Yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Lúkù orí ìkẹjọ. Lúkù orí kẹjọ, láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Lúkù orí kẹjọ, ẹsẹ̀ ìkẹtàlélógójì. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Lúkù orí kẹtàlá, Lúkù orí kẹtàlá, láti ẹsẹ̀ ìkọkànlá. Lúkù orí kẹtàlá, ẹsẹ̀ ìkọkànlá. Bí a ti ń kà nípa ọkùnrin, bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá, ẹsẹ̀ ìkọkànlá. Sì kíyèsí, obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbà tí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé, obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé, ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera.

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tu ọsílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gẹ́rẹ́ kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pé o ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú un kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àwọn mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwọn mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wọn à ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ògún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ̀ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna,
ẹyin ọlọrun ti ẹṣe fun Elizabeth ẹyin ọlọrun ti ẹṣe fun Sarah a bẹbẹ fun won nisisin wi pe eni kokan won bi igbagbo won ti ri nisisin bi a ti gbagbo pelu won nisisin yi a gbadura wi pe iyagan ni igbese aye won yo di oyin igbagbe loruko Jesu egba omo ti yin loruko Jesu ni woyi amodun bi Jesu ba fa bibo re seyin bi o ba pade nihin e o gbe omo tuntun ti yin wa loruko Jesu mo gbadura fun awon ti o je wipe won ro lapa won ro lese ti aye so fun wipe ko ni sese lati dide rin mo gbadura wipe ki agbara latori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbese aye won nisisin agbara bi ara ki o wa si igbese aye re iwo ti o yaro dide ki o rin loruko Jesu iwo ti o je wipe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisin wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko Jesu ninu agbara olorun dide ki o rin loruko Jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun wi pe gba imolarada gba iriran loruko Jesu Jesu ti ki kona Jesu ti ileri re ki ye a gbadura nisisin wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se loruko Jesu je ki won ki o laju ki won ki o si riran loruko Jesu ohun ko ti ba wa ni ago ara awon eniyan woyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logan ni seju aya nisisin loruko Jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wo pe ki e jade loruko Jesu Olorun alagbara agbagbo wi pe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara Olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko Jesu bi ati laju ki a ma laju si ise iyanu Olorun bi a ti laju wa nisisin ki a ma laju si idande loruko Jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti eni kankan loruko Jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti eni kankan wa nitori agbadura ni oruko Jesu Kristo Oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu ti de odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si tin se awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko Jesu

láti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin egungun méje ló fún mbolo tirika. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Òrí níhìn tó sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó ní bẹ́ẹ̀ lí Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀, lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o, àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́, ìwà mímọ́ yìí kan náà lé a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wo Efesu orí kẹrin ẹsẹ ìkẹrìnlélógún. Efesu orí kẹrin ẹsẹ ìkẹrìnlélógún. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run. Fiyèsí dáradára o, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdá wa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Èyí ni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀, èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù kínní, nínú Mátíù orí karùn-ún, a ti kà á fún wa nínú Róòmù orí kẹjọ. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run wípé kí a ba lè jẹ́ aláìní àbàwọ́n, ẹni tí kò sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé rẹ̀, àti pé kí ó má ṣe àléébù kan, kí a lè jẹ́ aláìlábùkù, kí a lè wà ní mímọ́. Báwo ni Ọlọ́run ṣe máa ń ṣe èyí? A mọ̀ wípé kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti pé bí a bá fẹ́ rí ojú Ọlọ́run níkẹyìn, ìwà mímọ́ yìí ó ní láti wà nínú wa. Bí a bá wo Jòhánù kínní orí kẹta, Jòhánù kínní orí kẹta ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, olùfẹ́ ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní ẹsẹ̀ kẹta olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀, kìí ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí, Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ́nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn di ẹlẹ́ṣẹ̀. Òun ni a ṣe sọ fún wa nínú Bélì wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí ó sì kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n kò tẹ Ọlọ́run lọ́rùn wípé kí a wà ní ipò ẹ̀ṣẹ̀, ipò ẹ̀gbin, ipò àbùkù, ipò iléèrí. Síbẹ̀ ó ń fẹ́ tún wa dá, ó ń fẹ́ tún wa mọ, ó ń fẹ́ tún wa ṣe, ó ń fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá, tí kì yóò fi sí àbùkù èérí kankan ní ìgbésí ayé wa, tí kì yóò fi sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé wa, kí ó bá lè ṣeéṣe fún wa láti ní àwòrán Ọlọ́run, láti ní ìwà Ọlọ́run. Yẹ kí a tún padà sí Pétérù kínní, Pétérù kejì, ṣe gáfárà fún mi, Pétérù kejì orí kínní ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì orí kínní ẹsẹ̀ ìkẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa

ènìyàn olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kì í ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kì í ṣe aṣọ tí a ń wọ̀ sára. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé àbímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kì í ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kì í ṣe aṣọ tí a ń wọ̀ sára, kì í ṣe àwọn ojúṣe tí a ń ṣe nínú ilé ìsìn ló ń fún wa ní ìgbàlà. Ó ní nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run, àti ìfẹ́ kó fẹ ayé, àti kí a sì máa wà lí àìrí kọjá, lí òdodo, àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Orí ohun tí a kọ sí yìí wípé kí a wà ní àìrí kọjá, bí a bá ti fi Kristi robọ fún wa tí ó jẹ́ ìrí kọjá wa, nígbà náà yóò fún wa ní agbára láti gbé ìgbésí ayé ọ̀tún, ìgbésí ayé òdodo. Ìlànà tí Ọlọ́run sì là sílẹ̀, ìlà tí ó fà sílẹ̀ wípé kí a má ṣe ré ìlà tàbí ìlànà yìí kọjá, a ó gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Ó ní a ó wà ní àìrí kọjá, èyí jẹ́ wípé a ó gbé ìgbésí ayé òdodo, tàbí ní èdè mìíràn a ó wà ní ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Àwọn atanijẹ́ máa ń sọ fún wa wípé kò sẹ́ni tó lè gbé ìgbésí ayé ìwà bí Ọlọ́run nínú ayé tí a wà yìí, ṣùgbọ́n sọ fún wa wípé ó ṣeéṣe fún àwọn tí a ti ra padà, ó ṣeéṣe fún àwọn tí a ti gbàlà láti gbé irú ìgbésí ayé bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà, ìràpadà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kì í ṣe ẹ̀ṣẹ̀ púpọ̀ tàbí ẹ̀ṣẹ̀ díẹ̀, yóò rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́, ìwẹ̀nùmọ́ là ń pè bẹ́ẹ̀, fún ara rẹ̀, fún ìní ohun tí kára rẹ̀, àwọn onítara iṣẹ́ gbogbo. Ní ohun tí a ti kà wọ̀nyí, ó jẹ́ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàlà, ṣùgbọ́n kí a tún máa ṣe àlàyé ju bẹ́ẹ̀ lọ lórí ohun tí a ń pè ní ìgbàlà, ó yẹ kí a béèrè ìbéèrè kan. Kí ni a tilẹ̀ ń pè ní ìgbàlà? Jẹ́ kí a kọ́kọ́ wo ohun tí kì í ṣe ìgbàlà náà. Bí a bá wo ohun tí kì í ṣe ìgbàlà, àwọn tí ó gbé ayédèrú ìrírí ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n fi ń pe ìgbàlà, yóò yé wọn wípé wọ́n nílò ìgbàlà tòótọ́ tí Bíbélì ń sọ fún wa nípa rẹ̀. Ìkíní, ìgbàlà kì í ṣe wípé a jẹ́ ẹlẹ́sìn láì ní ìwà mímọ́. Ìgbàlà kì í ṣe wípé a ti ṣe ìrìbọmi láì ní ìwẹ̀nùmọ́ ti ọkàn. Bí a bá rí wípé ẹ̀ṣẹ̀ ṣì wà ní ìgbésí ayé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ ẹlẹ́sìn, a ń lọ sí ilé ìsìn, tàbí a ti rè wá bọmi, yálà ní bí ọmọ kékeré tàbí bí àgbàlagbà, bí a bá rí wípé a ò tí ì ní ìwẹ̀nùmọ́ ọkàn, ìgbésí ayé wa kún fún ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó yé wa wípé a ò tí ì ní ìgbàlà tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀. Ìkejì, kì í ṣe wípé mo bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹlòmíràn a máa sọ fún wa wípé mo bẹ̀rù Ọlọ́run púpọ̀, ẹ̀rù Ọlọ́run bà mí, ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí o fi ń ṣe ìgbàlà, tí o rò wípé o ti ní ìgbàlà, ó ní o sàn ju àwọn ẹ̀mí èṣù lọ. Bí o bá sì sàn ju àwọn ẹ̀mí èṣù lọ, ó dájú wípé ìwọ àti èṣù àti àwọn ẹ̀mí èṣù ni ó lo ayérayé nínú ọ̀run àpáàdì. Wo Jákọ́bù orí kejì, Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ wípé ìgbàgbọ́ tó o ní, ìgbàgbọ́ wípé mo bẹ̀rù Ọlọ́run lóní, tó sì ní ìgbàlà tó gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ wípé lóòrọ̀ yìí o ní láti gbàdúrà kí a lè gbà ọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Bí o bá sì fi ọkàn ìgbàgbọ́ wá, ó dájú wípé Ọlọ́run yóò ṣe é fún ọ lórúkọ Jésù.

Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kìí ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé àwọn Farisi wọ́n ṣe ju tiẹ̀ lọ, wọ́n fún àwọn alágbe lówó ju bí o ti ń ṣe. Ṣùgbọ́n àwọn wọ̀nyí kò ní ìgbàlà, wọ́n ṣègbé nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí ó bá jẹ́ nǹkan náà ló gbójúlé tó ń sọ wípé o ní ìgbàlà, jẹ́ kí o yí ọ wípé a ń ṣe àánú, ìtọrẹ àánú, a ń fún alágbe lówó, èyí ò sọ wá di ẹni ìgbàlà. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa nínú Kọ́ríntì kínní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, ó ní bí mo ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì ń fi ara mi fúnni láti sun, bí èmi kò ní ìfẹ́, èyí ni ìfẹ́ tí ó ń ti inú ìgbàlà wá, ó ní kò ní èrè kan fún mi. Ìkẹrin, ìgbàlà kì í ṣe wípé mo màdúrà gbà, mo ń gbà àwẹ̀, mo ń gbàdúrà nígbà gbogbo. Ṣé o mọ̀ wípé àwọn ọmọ Ísíráẹlì, àwọn náà ń gbàdúrà, wọ́n sì ń gbà àwẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kò kúrò lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fún ara rẹ̀ ló fi ń fi wọ́n sùn, tó sì ń pè wọ́n níjà wípé ó yẹ kí wọ́n kí ó ronú, kí wọ́n kí ó mọ̀ wípé èyí tí wọ́n ń ṣe, wọ́n ń gbàdúrà ni o, wọ́n ń lọ sílé ìsìn ni o. Èyí ò túmọ̀ sí wípé wọ́n ti ní ìgbàlà, wọ́n ní láti wá láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, kí a lè wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kí ìgbàlà tòótọ́ kí ó ba lè jẹ́ tiwọn. Nínú Isaiah orí ìkejìdínlọ́gọ́ta, Isaiah orí ìkejìdínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní, ó ní kí rara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá, kí o fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Israel, ilé Jacob ẹ̀ṣẹ̀ wọn. Gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn, ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Gbọ́ bí wọ́n ti ń tiraka, tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tíì jẹ́ tiwọn. Nínú ẹsẹ̀ ìkejì ó ní, ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. Bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo, tí kò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀, wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n ń wí pé ní ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí? Wọ́n jẹ́ ẹni tó ń gbà àwẹ̀, tó sì ń gbàdúrà, ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere, àwọn wòlíì ti Bíbélì, kí wọn kí ó kí rara, kí wọn kí ó má ṣe dá sí, kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀, láti fi ìré kọjá wọn, láti fi hàn wọ́n. Jẹ́ kí ó yọ nígbà náà wípé mò ń gbàdúrà, mò ń gbà àwẹ̀, mò ń lọ sílé ìsìn. Èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ìkarùn-ún, àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlá, àlá tamátàsé, a sì ń ríran, a ń sọ tẹ́lẹ̀, èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà. Rántí wípé Pharaoh náà láàlá, Nebuchadnezzar pàápàá láàlá, ṣe rántí aya Pilato, òun pàápàá ní láàlá. Àwọn wọ̀nyí, àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà. Ìgbàlà Ọlọ́run, ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kò jẹ́ tiwọn. Bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀, kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti Bálámù aríran lọ. Òun náà sọ tẹ́lẹ̀, ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo, ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀. Ó kú ikú ìtìjú, ikú ọlọ̀tẹ̀, ikú ẹlẹ́ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kó yé wa wípé mo ń lálàá, mo ń ríran, mo ń sọ tẹ́lẹ̀, ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀. Ìyẹn ò sọ wípé o ní ìgbàlà. Ìkẹfà, kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kìí jà, ọmọlúàbí tí kìí bínú, ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara, ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn. Irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà. Èyí kì í ṣe ìgbàlà tí Jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìkeje, kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ, bí bàbá ẹgbẹ́, bí díákónì, bí lérídà, láì di àtúnbí, tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn,
láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ láì ní ìgbàlà. Àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn, wọ́n ní bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́ o rí pupa ojú omi. Ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà. Ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù, kí ó sọ ọ́ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ 11. Matthew orí kìíní ẹsẹ̀ 11. Sì bí ọmọkùnrin kan, Jésù ni wọ́n pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni a ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni a ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀ kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì, nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pátápátá ní ìṣẹ́jú àyá. Yóò o sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tirẹ̀. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run làjà yóò sì jẹ́ tirẹ̀ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti ń rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run làjà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 51. Orin Dáfídì orí 51 ẹsẹ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ, ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kì í ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kì í pẹ́, nítorí wípé ó ṣeé ṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Jóòbù ṣe ń sọ fún wa. Wo Jóòbù orí ogún ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nù mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀. Ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan. Ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni. Ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ayọ̀ tí wà títí, ayọ̀ tí báni kálẹ́, ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn, èyí ni ayọ̀ ìgbàlà. Tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì 51 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì tí ó ń gbàdúrà níhìn-ín, ó ti ní ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù nítorí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó padà sínú àgbèrè, ó padà sínú èké irọ́ pípa, ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀.
asusun fun wi pe eni ti o ba bo ese re mole ki yo se rere sugbon eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apeyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele o lo se wan gbadura wi pe olorun ni toto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu irekoja aisododo ese idalebi mi nu kuro oni we mi ile awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo irekoja mi o nigba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to ton ni we pe oni lati jewo oni lati ko sile lai bo onko mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa so fun awe pe mu ayo igbala re pada tomi wa mo ti padanu re sugbon mu pada tomi wa ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni a ni igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi onitan je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori o ni anfani ati gba idariji o ni anfani ati ni igbala sugbon nitori wi pe o ndimo nitori wi pe o nse agabagebe nitori wi pe o ndagun la eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keji ese iketa o ni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi o ni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi o ni igbala ti a nso nipa re yi ti a tete ko bere si so lati odo oluwa o je eyi ti jesu kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je tire mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je tire yo je tire loruko jesu anwo nisinsin yi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje kristi eje kristi se iyebiye lati we ese wa nu eyi ni jesu fun ara re lo so fun wa ninu matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje ewore tabi oboko
ṣùgbọ́n sọ wípé fún àwọn tí wọ́n ń gbé ní májẹ̀mú titun lẹ́yìn tí Jésù Kristì tí ó ti kó fún wa ó ní èyí lè jẹ́ mi ti májẹ̀mú titun ti ata sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ṣe rántí wípé a ti sọ fún ọ ìgbàlà ni wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ó wá ń sọ wípé ẹ̀jẹ̀ Jésù ni ata sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wò ó ní Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ ìkọkànlá Lefitiko orí ìkẹtàdínlógún ẹsẹ ìkọkànlá nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀ ẹ̀mí sì ti fi fún yín láti máa ṣètùtù fún ọkàn yín lórí pẹpẹ ni nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn bí o bá fẹ́ ètùtù tòótọ́ ẹ̀bọ àrókún àrúdà fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá bí o bá ń fẹ́ arọ́pò tí ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ olúwa ó ń sọ fún ọ wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè gbà ọ́ kúrò nínú ìdájọ́ ìdálẹ́bi nítorí ẹ̀ṣẹ̀ rẹ nínú Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún Rómù orí kẹta ẹsẹ̀ ìkẹtàlélógún gbogbo ènìyàn lè ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo ọlọ́run kò sí ẹni tí ó lè wí àwíjàre nítorí gbogbo ènìyàn lè ó ti ṣẹ̀ wọ́n sì ti kùnà ògo ọlọ́run ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ kì í ṣe wípé a ń sanwó fún ìgbàlà lọ́fẹ̀ẹ́ kì í ṣe wípé a bí mi sílé ìsìn lọ́fẹ̀ẹ́ kì í ṣe wípé mo ń ṣe ohun gbogbo tí mo lè ṣe àwọn rere tí mo ń ṣe wọ́n pọ̀ ju gbogbo tó wà lọ́wọ́ mi ó ní àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì wọ ẹsẹ̀ 25 ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ Jésù Kristì tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ẹ̀jẹ̀ Jésù nìkan ṣoṣo ni ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ àti fún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn nínú Hebrew orí kẹsàn ẹsẹ̀ 22 Hebrew orí kẹsàn ẹsẹ̀ 22 ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lè a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin ó ń sọ fún wa ní wípé nígbà ayé òfin nígbà ayé májẹ̀mú láéláé ó ní ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lè a fi ẹ̀jẹ̀ wẹ̀nù ní àkókò náà ìbàjẹ́ olórí àlùfáà fúnra rẹ̀ ìbàjẹ́ àwọn ọmọ Léfì ìbàjẹ́ àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n bá dẹ́ṣẹ̀ sí Ọlọ́run gbogbo wọn pátá ni à ń bèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n mú ẹ̀jẹ̀ ẹran tí a pa wá tí yóò jẹ́ arọ́pò wọn ẹ̀jẹ̀ tí a ó fi ṣe ètùtù fún wọn a tilẹ̀ sọ fún wa wípé kì í ṣe àwọn ènìyàn nìkan ṣùgbọ́n àwọn ohun èlò tí ó wà ní ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ni a fi ẹ̀jẹ̀ ẹran ni a fi ṣe ìyàsọ́tọ̀ ìwẹ̀nùmọ́ wọn kí ohun tí a ṣe lórí àwọn pẹpẹ yìí kí ó lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run èyí ni a fi ń sọ fún wa wípé ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo àtènìyàn àtohun èlò ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin àti láì sí ìtàjẹ̀ sílẹ̀ kò sí ìdáríjì èyí sọ fún wa wípé láì jẹ́ wípé a gba ẹ̀jẹ̀ Jésù a gbà á gbọ́ ohun tí Jésù ṣe lórí igi àgbélébó a gbà á gbọ́ ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ kì yóò sí ìdáríjì ẹsẹ̀ tí a máa ń kà lọ́pọ̀ ìgbà ó yẹ kó yé wa nínú Jòhánù 1 orí 1 ẹsẹ̀ 7 àti 9 ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀ àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù kò sí nǹkan míì ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ó ní bí àwa bá wa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀wánù kúrò nínú àìṣòdodo gbogbo àǹfààní wà fún ẹnì kọ̀ọ̀kan wa lónìí
lati ni iwe numo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo Olowa yo se fun o loroko Jesu eje Jesu lagbara tobe lati pa gbogbo iserere eje Jesu lagbara tobe lati se iwe numo imukuro gbogbo ese pelu gbogbo aba won gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofokan laye to lagbara to si ni pato eje Jesu Christi pelu ibo won eje na le kan soso gbogbo ese re ni Olorun yo wenu Olorun yo da gbogbo ese re yo da won sinu okun igbagbe re je wo awon ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese panshaga tabi ese ole jija tabi ese wayawo fayawo sise tabi ese GBT tabi iwa ibaje gbogbo o sese ko je ija jija siga mimu igbo mimu oti mimu tabi tete tita ni tire o sese ko je iborisha o si sese ko je wipe orisha tire ni awon oku egbe ti o so wipe o ma yi eyin won pada o so agba ile ti o ti ku o so won di orisha ti ansin o so won di orisha akundebo gbogbo awon ese won yi ni Olorun fe dariji o bi o ba le wa si ese agbelebo loni pelu igbagbo ranti wipe o ti ku fun o ki o ba le ni iye ada lejo ki a le da olare akan omogi ki a le tu o sile o ta eje re sile lati gba ola lofe bi o ba wa bi o ba gbadura bi o ba toro idariji lowo Olorun yo fun o ni igbala yo si fun o ni isegun o si le wa pe titi pelu Olorun ni ayeraye nisisin bi o ti lo lati gbadura Olorun ran wa leti pe ki a wo odo agotan Olorun eni ti o ko ese aye lo bi o ba fe ki o ko ese re lo dide lori ese re ki o so fun Olorun we pe gbogbo awon ese to ti da gbogbo awon ese to ti ku o leru to ku o leru gbogbo awon ese ti o di eru wo sori re we pe o n fe ki Olorun ki o mu okoro ranti we pe eje Jesu le ati ta sile oni nigba ti mo ba ri eje na emi o re yin koja o so fun a wi pe bi ati gbe ejo soke ile aginju be ni a ko le se alaigbe omo eniyan soke wi pe enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe sugbon ki o le ni iye aini pekun oni eyi ni eje mi ti ata sile oni eje yi ni ti ma jemu titun fun imukuro epolo ese opolopo okan oni awa o se la awa o se bo awa o se kuro ninu idajo Olorun bi a ko ba na ni iru igbala nla bi eyi oni ki o ke pe Olorun o setan lati gba wala oni enikeni ti o ba wa sodo mi emi ki o taanu bi o ti wo ki o ri gbadura ke pe Oluwa awon ese ti o wa ni igbesi aye re oni bi abadake tarawa abawa dake bi aba bo ese mole a o le se rere sugbon bi aba jewo bi aba ko sile oni nigba na ni a o le ri anu Olorun gba se o fe anu Olorun se o fe igbala tooto se o fe ki amu gba sere kuro se o fe ayo igbala Olorun se o fe iwe numo lati oke wa oni ki oke pe Oluwa ke pe Oluwa nitori wipe Jesu Christi ti ku fun enikokan wa ki o ba le mu ese wa kuro jewo awon ese re ma bo won mole o je wa awon ese re o sese ko je ese agboran o sese ko je ti agbere o sese ko je ti ikobirin jo o sese ko je ti panshaga o sese ko je wipe ti ro pepani o sese ko je ti ijajija tabi ole jija tabi fayawo o sese ko je wipe oni jibiti ni o iwa ibaje okuro ninu aye re o si lo sile isin o nso fun a wi pe igbala Olorun o ma ngba ni kuro lowo ese oni bi enikeni ba wa ninu Kristi o di eda titun ohun atijo won ti koja lo kiyesi gbogbo won di otun se igbese aye re ti di otun abi o se wa ninu ese sibe sibe abi o je ikan ninu awon aborisha ikan ninu awon tin ta tete ikan ninu awon ti o so oku agba ile di orisha se o je kan ninu awon ti o je wipe o ma nje bo kaakiri o nse sahara fun awon orisa oni ki o jewo fun Olorun ki o jewo fun Olorun bo je siga bo je oti bo je awon nkan won lo ti ku o leru oni ki o jewo fun Olorun ki a ba le dariji o ki igbala Olorun isodotun iwenumo
agbara ma lo ma se dese mo ki o le wo inu aye re gbadura la inu re ki o gbadura ki o so fun olorun we pe o nfe ki igbala toto igbala ti mu lati aye lo si orun ki o je ti re.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wa, àkọ́bí láti inú òkó wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ ọ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni éfà. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹẹ̀dógún Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi òun ni kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebu ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́ bẹ́ẹ̀ ni kí èmi kí o má bàa rí iná ńlá yìí mọ́ kí èmi kí o má bàa kú Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ èmi ò gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi èmi ó béèrè lọ́wọ́ rẹ̀ èyí ni a tún sọ nípa Jésù Kristì Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa bí o bá wo orin Dáfídì orí kejì orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbè lé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e èyí tó ń sọ nípa Jésù Kristì bí o bá ń fiyè sí àwọn tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú Deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹ́nu jọ pọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú Aísáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà Aísáyà jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Aísáyà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé gbà tí a sì fi Jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí kẹrìnlélógún lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wepe Jesu Kristi mo wepe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fi nlo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye keyeke awon elomiran ma nfi eko bibeli ja fara won sin so wi pe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin we pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekun bi ki ba se we pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma nko lorin pelu we pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki awa papa mo we pe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti ko eko oro Olorun si be ni yo ronu fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbese aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbese aye onigbagbo toto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Psalm ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re we pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni we pe won ni ifese mule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti we pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi we pe Jesu Kristi o dabi eni we pe ko le to fun won wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristì tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti má jẹ̀mú láéláé kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí, nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kì í ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mú wọn jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo, wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Paul Apostoli tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀, tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan won yi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti ati gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu on gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe be ni o n so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon kan wonyi si ori Jesu we pe ninu Kristi ni ani gbogbo awon ekun kan wonyi ni won si ma bi si bi abagba Jesu Kristi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu owa ohun ti a se n ka awon ese oro Olorun wonyi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Kristi ko si igbala ni ibomiran afi ninu Jesu Kristi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Kristi bi abari eni ti o n pa olokanda bi abari eni ti o fe si olona ti o n so fun wi pe imo ijinle to wa ni ibomiran bi ki se ninu oro Olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko Paul apostle lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo wi pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si n fe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki awo nisisin yi awon ohun meta ototo ti o n so ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o n so ninu nipa Kristi Jesu olowa wa ikini o n so nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o n so nipa Kristi eleda ohun gbogbo iketa o n so nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikookan wo Kolose ori kini lati ese kedogun o ni eni ti se aworan Olorun tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala o ni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o so nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi n so nipa Kristi o ni a ni idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese kedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yi n toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun o nigba ti o n so wi pe eni yi ni se aworan Olorun o n so wi pe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han. Jesu yi ni aworan Olorun pipe, aworan ti o fi Olorun han, ti o si so fun wa wipe oun paapa je Olorun. Je ki a fi yesi awon oro ti a o ka ninu oro Olorun nisinsin ki o le mo wipe Jesu Kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli, o je Olorun fun ara re. Je ki n tun ka se leti le kan si ninu Isaiah ori kesan, Isaiah ori kesan ese kefa. Nitori a bi omo kan fun wa, a bi omokunrin kan fun wa, eyi n so nipa Jesu Kristi. O ni ijoba yi o si wa li ejika re, a o si ma pe oruko re ni Iyanu, Oludamo, Olorun Alagbara. Bi o ba je eni ti o gba Bibeli gbo, bi o ba je eni ti o gba oro Olorun gbo, bi ki ba se wi pe o fe mu Olorun leke, o si fe soro re bi asan, o mo wi pe Jesu Kristi yi a pe ni Olorun Alagbara, a si pe ni baba ayeraye, a pe ni omo alade alaafia. Eje ki o da wa loju wi pe Jesu ti a gbagbo ki se woli, ki se angeli, o je Olorun. O so wi pe a ma n pe ni omo Olorun be ni, o je omo Olorun, o si tun je Olorun bakan na. Bi a ba wo orin Dafidi, orin Dafidi ori 55, ori 55 lati ese ikefa si ikeje, o ni Olorun lae ati lae lae ni ite re, opa alade ijoba re, opa alade otito ni, iwo fe ododo, iwo korira ewa buburu. Nitori na li Olorun, Olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re. Bi o ba fi yesi ohun ti a ka yi, o so wipe ni ese ikefa o n so nipa Olorun, o ni Olorun lai lai ni ite re, ati wipe opa alade ijoba re, opa alade otito ni. Ṣugbọn ni ese ikeje ni o tun so wipe nitori naa ni Olorun, Olorun re, o pe ni Olorun ninu ese ikefa, o tun so wipe Olorun re ninu ese ikeje. Ta ni eyi n toka si? Je ki Bibeli ki o se itumo ti o kun fun wa ninu Hebrew, ranti ohun ti a ka we pe o n so nipa Olorun, o si tun so nipa wi pe Olorun ti a n so nipa re yi titi lai ni ite re, ati wi pe opa alade ijoba re, opa alade otito ni. Wo Hebrew ori kini lati ese ikefa, ati pelu nigbati o mu akobi ni wa si aye, o mo wi pe yi n so nipa Kristi. O wi pe ki gbogbo awon angeli Olorun ki o fori bale fun, ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina. Sugbon ni ti omo li o wi pe, ranti wi pe yi n so nipa Kristi, ni ti omo li o wi pe ite re Olorun lae ati lae lae ni, opa alade ododo li opa alade ijoba re. Iwo fe ododo

ti ẹni tí àwọn bàbá ẹ ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristi ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni, kí ó wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ Olúwa wá lí ẹnu wòlíì, kí ó lè ṣe pé kí iyè sí i. Wúndíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, wọ́n ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli. Ìtumọ̀ èyí tí ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Bí a ti ń pe Jésù Kristi ní Emmanueli ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé, ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé, àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti Ọlọ́run. Wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí i. Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristi tí ó jẹ́ Ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbàani. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí í ṣe àjògún ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé. Ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristi, ẹni tí í ṣe ìtànṣan ògo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristi wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, òun sì ni Ọlọ́run ayérayé. Nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí i. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé a dá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí a tó dá àwọn áńgẹ́lì, kí a tó dá Ádámù, kí a tó dá Lágbájá, kí a tó dá Tìbí, kí a tó dá Tọ̀hún, nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí nínú èdè Gíríkì tí a fi kọ Májẹ̀mú Titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí a tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. À ń kẹ́kọ̀ọ́ nípa Kristi sí i jù bẹ́ẹ̀ lọ wípé Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. Jésù sì wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristi sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Yohánù yìí kan náà orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní

lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Òun náà lé ó wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo bí i sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristì, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo àti lẹ́yìn rẹ̀. A kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Fílípì orí kejì, Fílípì orí kejì, à ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún wa níhìn wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kìí ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pípé. Nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún wa wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristì ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristì yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ lé a dá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ lé a dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti fún lè a dá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n yé ni, tí kò ní àfikún, tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Wípé agbára Jésù Kristì ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristì ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí arọ rìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè a fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì? Jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí, kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá. Ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé, ṣùgbọ́n ìwọ ó dúró. Ní tòótọ́, gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ. Bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn, ìwọ wọn ó sì pààrọ̀. Ṣùgbọ́n bákan náà ni ìwọ, ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí?
ta ni awon oro won yin so nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan won yi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wo pe sugbon ni ti omo li o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe ewo olorun yin kiyesi oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti an ka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehova ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wo pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise
àti olúwa kan ṣoṣo Kristi Jesu nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà Kristi Jesu nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ dájú wípé Jesu tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ẹlẹ́dàá ohun gbogbo àti wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá àwọn ohun gbogbo tí a dá ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún òun sì jẹ́ orí fún ara èyí ni ní ìjọ ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdáǹdè àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀ ó wí pé Jésù yìí ni orí fún ara bí a ti pe ìjọ ní ara ara Kristi bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ nínú Kólósè kejì orí kejì nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún tí kò sì di orí ni mú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti iṣan pèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nínú ìbísí ọlọ́run ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa kristi ni wípé kristi gẹ́gẹ́ bí orí òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara àti kí a lò so wọn ṣọ̀kan papọ̀ àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú ọlọ́run wípé ẹni tí ó bá jẹ́ orí òun ni ẹni tí ń tọ́ni òun ni olùṣọ́ àgùntàn òun ni adarí òun ni aṣáájú òun ni orísun agbára nítorí bẹ́ẹ̀ fún ìjọ Jésù Kristi jẹ́ orísun agbára wa kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára òun sì ni aṣáájú kìí ṣe áńgẹ́lì kìí ṣe àlá kìí ṣe ìran kìí ṣe ìsọtẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ jẹ́ kí a wo Éfésù orí kìíní Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ Ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristi olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi Ọlọ́run hàn ṣé Ọlọ́run lágbára ó lágbára ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé ó dá nípasẹ̀ Jésù Kristi ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe nítorí kíni nítorí pé
ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ lé a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lé a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàláwa, nítorí wípé òun ni ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbáṣe ìtẹ́, ìbáṣe oyè, ìbáṣe ìjọba, ìbáṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbà á gbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristi, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dà ohun gbogbo, òun sì ni ẹlẹ́dà wa. Ó sì sọ wípé àti fún un lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristi ẹni tí ó jẹ́ Ọlọ́run dénìyàn ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristi ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristi gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ. Àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristi Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Àpọ́sítélì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristi tó fún wa. Mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristi gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristi. Nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristi, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristi ní àwòrán Ọlọ́run tí a kò rí. Jésù Kristi ní ẹlẹ́dà ohun gbogbo, àti wípé Jésù Kristi ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ìgbà ọkàn rẹ là rántí pé Jésù ẹlẹ́dà, òun náà ni Jésù olùgbàlà. Jésù ẹlẹ́dà, òun náà ni Jésù olùṣọ́ àgùntàn. Òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristi yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dénìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristi nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé
o ni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere o ni eni ti a fi fun wa gege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo o ni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe olorun ki o si fi igbagbo re ninu jesu christi ki o fi han nitori pe jesu christi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun olorun wi pe o gba jesu christi gbo o gba jesu christi gbo gege bi eni ti a fi han ninu oro olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi olorun ma se je keni keni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je keni keni ki o tan oje wo pe jesu christi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wo pe ni lati tun ma wa awon angeli kaakiri wo pe ogbon ijile tun wa nibi kan yato si ninu jesu christi oluwa ati olugbala wa ninu jesu ni ekun rere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si o ni a fi fun wa lati gba kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo olorun ni kehin jesu christi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu jesu christi oluwa olurapada olugbala wa.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Jẹ́ kí a dìde dúró.
2: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wí pé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wí pé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bá tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ̀ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a bá lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá. Ẹ́xódò orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì. Lèmi ó ṣe ìdájọ́ ìmìlí Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní. Ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ti a se so eleyi ni wepe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo Chronicle 2 ori 30 lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori 14 ese ikini si ikeji Marko ori 14 ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wepe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori 12 lati ese ikini Exodus ori 12 lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wepe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ló ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni wọ́n yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun won wipe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wipe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akobapa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Ọlọ́run bè lọ́wọ́ ọmọ Israẹli ni wí pé bí wọ́n bá fẹ́ ní ìgbàlà kúrò nínú ìpọ́njú tí ó wà ní ilẹ̀ Íjíptì wọ́n ní láti mú ọ̀dọ́ àgùntàn tí kò lábòkò rárá èyí ń tọ́ka sí Jésù Kristì nítorí pé Jésù Kristì ni ẹni náà tí ó wà ní àìlábòkò kankan bí o bá wo ìgbésí ayé Kristì láti ìbẹ̀rẹ̀ dé òpin o ri wipe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe ga ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, òun ni ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo

sọ wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ. Bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Johanu 1 láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lè ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lè ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lè ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn. Nítorí pé ó sọ ní 4:63, 4:63, èmi ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni, ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà fún wa nínú Kọrinti 1:5 láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú. Kọrinti 1:5 láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà. Nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú

tí wọ́n pè ní ìwúkàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí ẹ máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún ẹ wípé bí ẹ bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ̀sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ jésù kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀ bí o bá wo àyíká rẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò ilé tí kò ní òrùlé ilé tí kò ní fèrèsé tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀lọpọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí ààrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí ààrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ jésù
ti o dabi orole fun won nitori be kia ni o ye ki enikokan wa ti akoti si ni abe abo eje Jesu ki asawa si bi ti anu ki aje ki eje Jesu ki o bo wa ki aje ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be kolonka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wepe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba Jesu Christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won erede yi ni wi pe idajo olorun ti aye esinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to le oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karundini adofa orin Dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re
báwo ni ó ṣe ṣe ṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n tí a fi dáàbò bọ̀ wọ́n èyí ni ó jẹ́ kí ó ṣe é ṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tìrẹ. Nísinsìnyí a ó tọ Ọlọ́run lọ a ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run ìwòsàn látòkè wá ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ bí o bá ti ń jẹ́ tí o ti ń kàn wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí o bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú ìwà búburú irinkurin ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe Olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò.
Olorun yo ma toju re bi apaniro tin koja ni igboro bi agbesan eje tin koja ni ayika re be ni yo ma re okoja nitori pe o wa labe abo eje Jesu Christi bi aisan ba wa ni ago ara re aisan ka aisan yo wu ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Christi oni ni igba ti emi ba ri eje na emi o re yin koja aisan yo re o koja bi a ba ri eje Jesu Christi ni okan re pelu igbagbo iponju yore okoja wala ye yore okoja isiru labe agbara satani yore okoja nigbati emi ba ri eje na emi ore yi koja

ọ̀run ni ọkàn wà àti pé gbogbo ìlépa ọkàn òun nínú ayé yìí ó wà lọ́dọ̀ ọlọ́run. Nígbà kan ni onísàmù yìí ẹni tí ó kọrin Dáfídì yìí kan náà ní ọkàn rẹ̀ ń fà sí ohun tí ó wà nínú ayé. Ó rí wípé ó kù díẹ̀ kí òun padà sínú ayé. Bí o bá ń ro èrò nípa ohun ti ayé, ó dájú wípé bí o kò bá ronú pọ̀dà, ìfàsẹ́yìn lè dé bá ọ. Wò ó láti ẹsẹ̀ ìkejì orin Dáfídì yìí kan náà, ẹsẹ̀ orí kẹtàléláàádọ́rin láti ẹsẹ̀ ìkejì: ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yí ẹ̀tán, ìrìn mi sì fẹ́rẹ̀ yí ọ̀tán, nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣeféfé, nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú. Níhìn-ín ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni, nígbà tí òun ṣe ìlara, nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run, òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé, òun wo nǹkan tí wọ́n ní, ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ, ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀, òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn. Ẹsẹ̀ ìkẹrin: nítorí tí kò sí ìrora nínú ikú wọn, agbára wọn sì pọ̀, wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn, bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn. Nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́, ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ, ojú wọn yọ jáde fún ìsanra, wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ. Wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé, ó ń wo ìgbéga ti ayé, ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé, ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn. Ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyìí, ó ń wo bí wọ́n ṣe sanra tó, ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó, ó ń wo àwọn ènìyàn búburú. Ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà, bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn, bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora. Ó sì rò wípé ohun tóun ń sin Ọlọ́run, wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé. Ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyìí. Bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe, ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀. Bí o bá ń ro nǹkan wọ̀nyìí, ó ṣeéṣe ìpadà sẹ́yìn lè dé. Ó ṣeéṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí, iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀, ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá, wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ. Tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ Ọlọ́run dúró, ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún Ọlọ́run, wípé àwọn tí ò lọ́lọ́run, àwọn tí ò nígbàlà, wọ́n ní nǹkan jù ọ lọ. Bí o bá ń rò bẹ́ẹ̀, ìpadà sẹ́yìn lè dé. Wẹ́sẹ̀ 16: nígbà tí mo rò láti mọ èyí, ó ṣòro lé ojú mi. Nígbà tí mo rò láti mọ èyí, ó ṣòro lé ojú mi, títí mo fi lọ sínú ibi mímọ́ Ọlọ́run. Nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn, arábìnrin ìgbẹ̀yìn lójú. Ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé, wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú, wọ́n ní ipò ọlá nínú ayé, wọ́n ní owó, wọ́n ní iṣẹ́, wọ́n ní ohun àlùmọ́nì ayé, wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́. Ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí, ó ṣòro fún òun, kò yí òun rárá, wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju ohun tí òun jẹ́ onígbàgbọ́. Ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ Ọlọ́run, ìyẹn ilé Ọlọ́run, nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn. Ní tòótọ́, ìwọ gbé wọn ka ibi yíyọ́, ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun. Báwo ni a ti mú wọn lọ sínú ìdahoro yìí? Bí ẹni pé ní ìṣẹ́jú kan, ìbẹ̀rù lè a fi run wọn pátápátá. Lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ 15 wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́, nísinsìnyí tí mo ti kọ́gbọ́n, nísinsìnyí tí mo ti rí ohun àìrí, nísinsìnyí tí òye ti yé mi, nígbà tí mo dé ilé Ọlọ́run, ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ, kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè, kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí. Nínú Kọ́rìntì 2:4.

ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ́ bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu mọ́ ṣe ń sọ nìyẹn wọn mọ wàhálà tí mo ní wọn mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di afọ́jú nítorí wípé kànàkánná ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ̀ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ṣeé ṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni ó ṣeé ṣe o lọ sínú ìbọ̀rìṣà ó ṣeé ṣe àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò jésù kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ òní gbanilà òní mú ìfọ́jú ọkàn kúrò òní lé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a wo kọ́rìntì kejì orí kẹta kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olóòní ní kíkà má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi sorry ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣùgbọ́n títí di òní olóòní nígbàkúùgbà tí a bá ń ka mose ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò ó ní a fi sọ wípé kí a tọ ọlọ́run wá ó ní a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ ó ní a fi sọ wípé kí a ké pe jésù kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́ ṣé orí bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀ ó ń bìí wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi ni àwọn tí ó wà ní àyíká ẹ̀ ni wọ́n sọ wípé kí ó pa ẹnu mọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi àrí wípé bí jésù ti ń sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí jerúsálẹ́mù láti kú fún ẹ̀ṣẹ̀ wa bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí kálfárì òun ló ń bá lọ ó dẹ̀sẹ̀ dúró bí ó ti dẹsẹ̀ dúró bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá bí wọ́n ti pè wá ni orí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ ni ó sọ wípé òun fẹ́ ríran ni rántí wípé kò dákẹ́ o àwọn yorùbá wọn á sọ fún wa pé bí a bá dákẹ́ tara ẹni a bá ni dákẹ́ bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀ bí o bá dákẹ́ sínú àìṣòdodo bí o bá dákẹ́ sínú àìṣòótọ́ bí o bá dákẹ́ sínú èké àti irọ́ bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn tara rẹ àbá ọ dákẹ́ ṣùgbọ́n wọn ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan bí o bá ké pe ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò ó ní nígbà tí o bá tọ jésù kristi wá nígbà tí o bá yí padà sí olúwa ó ní yóò mú ìbòjú náà kúrò nítorí bẹ́ẹ̀ tọ ọlọ́run wá lónìí ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ló tún dúró dè ó ti gbọ́ wípé jésù kristi nìkan ó ní orú ẹbọ fún wa àrókún àti àrúdà jésù kristi nìkan ó ní ó wá la ọ̀nà ìyè fún wa ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè wá sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gba tí ó ti mọ̀ wípé jésù kristi ní ọ̀nà ìyè ó ṣe dìde ó ṣe sọ wípé èmi ò tọ ọlọ́run lọ ó ṣe sọ wípé èmi ò sọ fún ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi ò yẹ ilé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ ṣùgbọ́n dáríjì mi fi àánú jésù kristi fi gbà mí là fi ẹ̀jẹ̀ jésù kristi kí o fi wẹ̀ mí kí la tún dúró fún sọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ ó ń fẹ́ kí ọlọ́run kí o mú ọ kúrò ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là ó ń fẹ́ kí a ṣe ọ níyè ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìbáṣe ìmọ̀tipara ni ìbáṣe àìgbàgbọ́ ni ìbáṣe ìbọ̀rìṣà ni ìbáṣe àìgbọràn ni ìbáṣe àgàbàgebè ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀ ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rẹ́gẹ̀ o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì sọ fún ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀.

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Kálfárì kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristì ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristì yìí ni a ti ń dáríjì ni, tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa, nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kìíní orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀, jimo to wa nso wi pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to man se ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun wi pe o rin ninu imole yen ni awon mo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu e ti an pe ni ese abini bi tabi ajogunba o dajo we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo ohun we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won se sugbon o ye ki a tun ranti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori 17 ese 17 lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese 20 oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa daradara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo a ni kan ara mo agbelebo a ni jowo ohun gbogbo fun Olorun ki a to le so wa di mimo kikan ara mo agbelebo saju isodi mimo iketa Kristiani ni lati gbe agbelebo re lehin isodi mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri isodi mimo yi lati pa mo o ye o si nilo we pe ki a gbe agbelebo wa ki a ma to lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ninu Efeso ori 5 lati ese 25 Efeso ori 5 ese 25 eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Kristi ti feran ijo ti o si fi ara re fun bi aban so wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ose aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won je wo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le aini abawon tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboko nihi ni ati so fun a wi pe Jesu fun ara re lo so ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu adamu akoko lo mo wa subo sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati subo sinu kanga egbin ese yi ni amu gede gede ese yodundun egbin ese ninu eri ese lode bi ati nse alaye nkan wonyi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbala yi ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won kuro jomo ki aranti wi pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese eri ti ita ti a ti fo nu kuro gede gede iyoku ere ese adamu ti a pe ni ese ajogunba irugbin ese o seku lodo ikun nipa isodi mimo ni Jesu ti n we ere ese ajogunba yi kuro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti a n so nipa re yi ko si ohun ti o le we kuro bi ko se eje Jesu ti ko le ri eyi ni a fi n we wa mo ninu ati lode mo si gbagbo wi pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loroko jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eni tin so ni di mimo ati awon ti an so di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko tiju lati pe won ni arakunrin o ye ki oro ye wa lakoko nso wi pe eni kan wa tin so ni di mimo nitori eni tin so ni di mimo ki loruko eni tin so wa di mimo Jesu o wa tun so nipa awon ti a nso di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti ba Jesu pade la nso di mimo rara nitori ese yi nso fun a wi pe lati odo eni kan soso ni gbogbo won ti wa ati Jesu tin so ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa tin be le orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe iso di mimo wa fun awon omo olorun Jesu o nti omo olorun o wa lati odo olorun awon ti a nso di mimo won wa lati odo enikan na odo baba wa tin be le orun o so fun a we pe nitori ati eniti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo enikan soso ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan soso yi je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti a nso di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerindilogun nipa ife na le ati sowa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan soso oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati sowa di mimo ese ikerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori we pe iso di mimo lo so ni di pipe wo ese ikerindilogun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni le olowa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o si ko won si bi o ti le je we pe o pe ti a ti fi ile iwe sile sugbon a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti a ba ti ni igbala mo so fun a wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa
1: ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pare ko nu kuro leyin igba na yo se ko ofin re si wa le okan yo se ko awon majemo ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si wa mimo ko si iso di mimo won kegan olorun funra re o je we pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin bodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agba yanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wipe iso di mimo wa nitori wipe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti a pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa we pe o fi ara re fun wa nibomiran bibeli we pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je we pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun iso di mimo wa o je wi pe iriri iso di mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati so ara wa di mimo ni ti yo si je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun iso di mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to we abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igbagbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba timbo lekeji bi ya tin wo iso di mimo yi oro ti a npe ni iso di mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu
0: ẹjẹ ọmọ rẹ o ti ṣe iṣẹ àṣepé iṣẹ ìwẹ̀nùmọ́ iṣẹ ìsọdi mímọ́ lọ́kàn wa yẹ kí a wo ohun tí bíbélì sọ nínú Luke orí kìíní ẹsẹ ìkarùndínlọ́gọ́rin Luke orí kìíní ẹsẹ ìkarùndínlọ́gọ́rin ní mímọ́ ìwà àti lí òdì.
2: Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ tó padà sẹ́yìn tí Olúwa ti mú wọn bọ̀ sípò. Ọ̀pọ̀lọpọ̀ tí ò tiẹ̀ tí ìmọ̀wọ́ ọ̀tún yàtọ̀ sí òsì wọ́n rò pé kìrìsìtẹ́nì làwọn rò pé àwọn ti dàtún bí. Ṣùgbọ́n bí a ti ń wo òkondoro ọ̀rọ̀ Ọlọ́run tó wá nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ nínú àwọn ìsọjíjí sìkẹta ti ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá lóye pé àwọn rò pé àwọn ti nígbàlà tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn-ò-rẹyìn wọ́n wá rí pé ìrìn àjò tó lọ sílẹ̀ òun ni àwọn rìn lọ sọ́run àpáàdì ẹ̀sìn tí ò sí òdodo nínú rẹ̀ ṣùgbọ́n GCK ó ti ṣe ojú wa láti rí ohun tí òtítọ́ ìrere tí ó túmọ̀ sí ní àbájáde eléyìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí wọ́n ti mọ òtítọ́ ẹ̀dẹ́ ká fi ìbùkún fún orúkọ Olúwa ẹ̀dẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ́ ká jọ́sìn fún Ọlọ́run wa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn iṣẹ́ ìyanu gbogbo àwọn iṣẹ́ ìyanu tí ò ṣe é kà tán àwọn iṣẹ́ ìyanu tá a máa sọ pé àti rí eléyìí tẹ́lẹ̀ rí o eléyìí tí Olúwa ṣe nítorí wípé nítorí ìpàdé yìí ǹjẹ́ ò yin Ọlọ́run bí ǹjẹ́ ò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ǹjẹ́ ò ń jọ́sìn fún Ọlọ́run. Jẹ́ ká dúpẹ́ fún àwọn ìwòsàn àti ìdáǹdè gbogbo jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kódà òkú gan Olúwa jí òkú dìde sí ààyè ní àbájáde GCK kí ló dé tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ló dé tá a jọ́sìn fún Ọlọ́run yìí fún oore rẹ̀ àánú rẹ̀ ìjólóòótọ́ rẹ̀. Mo fẹ́ gbóhùn rẹ̀ kó ń gbàdúrà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín Olúwa nínú ìyìn ni Olúwa ti ń ṣiṣẹ́ ìyanu ní orúkọ Jésù la gbàdúrà. Tẹ bá wo orin Dávidì orin 65 ní ẹsẹ̀ kejì orin ìkarùn-ún ó dín ní 70 ní ẹsẹ̀ ìkejì wọ́n ti ń gbọ́ àdúrà sí ọ̀dọ̀ rẹ ní gbogbo ènìyàn ń bọ̀ ìmọ̀ sọ fún wa pé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run tó ń dáhùn àdúrà a lè rí ìdánilójú eléyìí nínú àwọn GCK ta ti ṣe sẹ́yìn ìwọ ti ń gbọ́ àdúrà sí ọ̀dọ̀ rẹ ní gbogbo ènìyàn ń bọ̀ Ọlọ́run sọ pé wà nítorí pé mò ń gbọ́ àdúrà Olúwa sọ pé olúkúlùkù gbogbo ẹran ara ni kó wá nítorí pé mò ń gbọ́ àdúrà Olúwa ń sọ wípé ohun kó tó lè jẹ́ ìpèníjà rẹ ohun kó tó lè jẹ́ ìṣòro rẹ àyídáyìdà yóò tó lè bára rẹ Olúwa sọ pé wà nítorí pé èmi ni Ọlọ́run tó ń dáhùn àdúrà ìdí rèé o tí a fẹ́ lọ síwájú Olúwa nínú àdúrà nítorí pé Ọlọ́run ń tẹ́tí sí wa Ọlọ́run ń pè gbogbo ẹran ara nínú ayé bóyá láti gúúsù tàbí láti àríwá bóyá láti ìlà oòrùn tàbí ìwọ oòrùn bóyá ní Amẹ́ríkà ló wà tàbí Canada ló wà tàbí Europe ló wà tàbí ní South America ló wà ibi yóò tó bá wà àkókò rèé o láti wá báyìí Olúwa ń pè wá láti gbàdúrà àkókò rèé láti wá fún ìgbàlà bí o bá ti ṣe àwárí ara rẹ pé o tí dẹni ìgbàlà nítorí pé o ò tí wá sínú ìmòye pé àkókò kan dé nínú ayé rẹ tó o ṣe ìdámọ̀ kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ náà tó o kọ àwọn ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ tó o gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ o ò lè rántí nígbà náà o ní láti wá sọ́dọ̀ Olúwa báyìí nítorí sọ pé wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lórí èmi ọ́fíìsì mi fún yín o ti ń ní ìyọlẹ́nu ọkùnrin ti dá ọ lẹ́bi o jẹ́ ẹlẹ́bi àkókò rèé láti wá fún ìgbàlà láẹnu rẹ báyìí kò gbàdúrà kò sọ fún Olúwa Olúwa àkókò ìgbàlà mi rèé gbàdúrà báyìí bọ́ Olúwa sọ̀rọ̀ nínú àdúrà ìmúpadàbọ̀sípò yóò wà tó bá ti pẹ̀yìndà tó sọ pé Olúwa ti kọ̀ mí sílẹ̀ mi ò rí àwọn àmì mi mọ̀ ó dàbẹ́ ní pé Olúwa ti pa mí ti ó dàbẹ́ ní pé mò ń lọ pẹ̀lú ẹ̀bi àti ìdálẹ́bi ayé mi ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ kìrìsẹ́nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkókò oṣù àṣepé rèé àkókò yípadà nínú ayé rẹ rèé o lè wá kó sọ pé Olúwa dáríjì mi yóò dáríjì ọ yóò ṣàánú fún ọ yóò sọ ayé rẹ di ọ̀tún yóò sì kọ orúkọ rẹ lọ́tún sínú ìwé ìyè gbadura ba oluwa soro ninu adura imubo sipo nbo ni odo re lale yi bo ba nilo isoji akoko do re o akoko isoji gan la wa yi ibo lo wa iwo bere si gbadura so fo olorun ko nilo isoji ninu okan re mo nilo isoji ninu emi mi mo nilo isoji ninu igbe aye adura mi mo nilo isoji ninu idapo mi pelu olorun lanu ko gbadura njo sha isan bi iwo so wa fa awon laisan lale yi iwo so wa fa awon laisan lale yi ninu ipade iso fun oluwa nitori pe o ti so fun mi ninu oro re emi ni oluwa to mu o larada akoko mi ti to fun imo larada gbadura ko boluwa soro oluwa yo fun okun agbara re yo fun ni ilera pipe yo wo osun lale yi nje o ngbe lati owo de enu o wa ninu osi o kan lakaka lati gbegbe aye ni o kan lakaka lati rije ni lati ri se segun wahala ni fun oke lode to le gbadura pe ninu isoji GCK yo mu koko yi pada o tun wa sinu aye emi gbogbo awon iriri ti o le koko awon iriri ti ko barade akoko na ti to bayi idina ta fi wa nbi leleyi ta fi pejoko ni bi gbogbo ibi kimi to ba to sin gbo ohun mi loye o olorun mo isoro re o mo eni re o o ti pese lati yo ngbogbo pada ninu aye re sugbon to ba le gbadura ni o tori pe ohun ni olorun to ngbagbo adura o wa laarin wa lale oni yo da won adura re yo yo ngbogbo pada si rere fun ola nu ko gbadura si olorun njo ngbadura bi o se ara re ni opolopo ore mama wo ke wodo ta lo nbo ta le fe wa iwaju olorun lo wa iwo ati olorun o so fo olorun eleyi ni akoko mi ma fa e gbon ko to npi akiesi eni ko un eyi te wa nile so ji nje ngbadura ba oluwa soro ibi ki bi to ba tin gbo ohun mi bayi boya lori ero ayelujara ni lanu ko gbadura ma je ki ipade ko wa ko tun wa lo awon wa njeri iwo o si lele kokon to fe je eleyi oni chele si o lanu ko gbadura si oluwa Oluwa akoko mi ti to gbadura nje ade o onilo itusile olutuni sile lambe ni bilale yo da onide yo so di ominira gbadura boluwa soro asale isegun ni gbogbo alawa bayi so fun oluwa oluwa mo wa ni lati gba lati odo re o ni isegun ni gbogbo iha lope ipade yi eyi ni ojo akoko o ti isoji nla yi akoko yi pada nla so fo olorun pe oluwa emi o fe du ojo ti soji ma pari o oni ti soji bere gan oluwa yi o ngbogbo pada ninu aye emi ni oruko nla Jesu la gbadura mo fe gbo ami asegun bayi mo fe gbo ami iyipada ni gbogbo iha ami to ma mu ki esu ko gbagere ati gbogbo awon ta isododo won yo sajade ko nu aye re si eru ami be bayi ami oluwa ti da won adura re bayi a fe gbadura oluwa o lo ohun elo o lo ohun elo lati mu ohun iyanu ise iyanu yi wa sinu aye wa bo ba wo bele ninu efeso ori kefa ni ese keji din ni ogun paul apostle so pe pelu gbogbo adura ti ebe ni ke ma gbadura nigba gbogbo ninu emi adura igba gbogbo ninu emi ke se ma sora si ninu iduro sise gbogbo ati ebe fun gbogbo eniyan mi mo o wa so ni ese ku to tele ati fun mi eleyi ni paul apostle eleyi ni eniyan ti oluwa pe o so wi pe e gbadura fun mi a o si gbadura fun alakoso agba bayi ti ijo deeper life alakoso gck oluso agutan wf kumuya fe gbadura mo n so kan fun won baba gbadura fun won ta kan so pe e won gbadura fun wa gbogbo ma da eleyi da lo to sugbon o ma je mo tare nikan tori paul so wi pe ati fun mi ke le fi ohun fun mi ki emi ki o le ma fi igboya ya inu mi lati ma fi ohun ijinle irere han idire o ta fi nbe lowo oluwa a nbere ru ele na fun oluso agutan wa oludasile gck jo lanu ko gbadura si oluwa oluwa wo iranse re o ti fi ara re patapata lati ya aye re soto fun ise oluwa oluun ta nbere re opolopo ju ti ateyin wa lo oluwa a nbere lowo re oluwa ran won lowo oluwa je ki won le lenu won gboro lati fi ohun ijinle rere han laenu re ko gbadura oluwa o fun oluso agutan wa ni ase oluwa fun won ni ase bo ba tin tele gck o ti ma se awari pe ni pori ofi olorun iranse olorun yi won ma so otito iranse olorun yi won ma la enu won gboro lati kede oro olorun bo ti ye won ti e bikita so fun oluwa ju ti ateyin wa lo fun wa ni onje yi nipase eyan eniyan ore yi nje ngbadura fun alakoso agba nje ngbadura fun olusu agutan ti olorun yi nje ngbadura fun iranse olorun yi lanu ko gbadura oluwa lale oni fi ohun fun ranse re lale yi lola ati gbogbo akoko soji oluwa fi ohun fun won gbadura si oluwa gbadura so fun oluwa a o ri ri won gege bi ranse olorun a o ni ri ri re gege bi ati nla ipade ti amu nigbagbo koja ni owuro lati ni otun la ifi won to jinle nipa iranse olorun a fe gbadun ibukun ifarahan agba olorun to nwa nipa se iranse olorun yi oluwa nbe fun ohun oluwa fun won ni ohun okun nipa ti ara are oni mu won koni re won oju won ni suba ibai ohun ti oluwa se fun mose ni opolopo odun re olorun yo se fun awon na ohun ti oluwa se fun mose ni ogofa odun olorun yo se fun awon na jesu kristi olugbala wa olugbala ohun ni eni na to nge ninu won nipa emi mimo ki lori to so fun oluwa bayi oluwa ju ti ateyin wa lo oluwa oluwa soro nipa iranse nipa se iranse re sise nipa se iranse re je ka lanu ka gbadura si olorun ni oruko jesu la gbadura to ba wo mark ori ikerindin ni ogun oluwa se ire fun o si se pataki lopolopo ori ba ti o wa so irere o ni ami won yi ni o ma ba won to gbagbo lo iranse olorun yi won gbagbo a si so fun oluwa bayi awon ami to se ire pe yo ma tele won a o ri ni ese keta ni ogun ori kerindin ni ogun marku ami won yin yo si ma ba won to gbagbo lo ni oruko mi ni o ma le awon emi esu jade won yo si ma fi ede tutu so won o si ma gbe ejo lo bi won ba si mu ko to ni oroki yo pa won lara rara won gbe owo le awon lokun ara won yo da a o so fun oluwa awon ise iyanu toju oti iri tele tele awon iyanu teti oti igbo tele tele oluwa se nipase pade nipa iranse nipase iranse re gbadura bayi gbadura bayi awon ise iyanu agbayanu awon ise iyanu ta ma so pe ati ri le tele tele ri olorun bi olorun ba le lo iranse re nipase iranse won ti oku dide olorun yo lo won ju be lo nibi ki to ba wa ma gbadura jo ma gbagara re o so fo oluwa bi o tin lo iranse re fun awon lomiro oluwa lo iranse re fun emi na so fo oluwa ninu adura ni oruko jesu la gbadura mo fe gbo ami to dabi ara oluwa dupe fun akoko kukuru ta lo ninu adura mo ko ti dawun adura wa ohun la yo sele ni akoko ipade yi oluwa je ko wa si imuse awa yo je akopa a o si ni eri ni oruko la jesu la gbadura ami to dara ko to joko

0: mo ba ese mi kan pade to yi ongo pada John Wesley so wi pe fun mi ni okunrin 100 ti ko beru nko unju ese lo ti o fe nko unju ese lo a o si ye aye pe won ni an gbadura an fe dabi okunrin yi lati lo si bi gbogbo lati waasu ire lati je olusodo tun nigbo ise re si keko won yi ongo pada ko fe dabi Jesu Kristi nigba na a le lere koja John Wesley to so pe fun mi ni egberun eniyan fun mi ni million eniyan to feran Olorun pelu gbogbo okan won pelu gbogbo emi won pelu gbogbo okan won pe a le yi aye pe a le se mo ni a le se a o bere lati ilu wa ni lati orilede wa ni yin lati orilede adulawo ni ta lo wa mo pe a le yi aye pe o kan ta ma ranti ni itan nigba ti enikan nigba ti olorun ba yan eye ki se lakan ti yan kankan sa sugbon tori ijo wa ara eni ni 1941 ni ijesha ni ipinle osun omo kolabi oruko re ni William Folorun Sokunmoyi ko si onkohun to yi won tabi ko se ipa ko so onko to wa laye ka won bi ko se ipa sugbon orun to ti mo oruko won ni akoko ti ko si ko re ni ijanu ati eto eko to je pe anfani lo je fun awon eniyan to ba mo ngbo lokokodo nigba to wa nle eko lati 1948 won ti wa ni ile eko won so wi pe bo ba wa ni class 1 o lo si class 2 won won fun won si class 1A baba won yo mo won ni ile nitori lati keko oluko yo mo won ni ile eko nitori lati keko ni kini gbogbo wahala yi kini ti won da mi lowo bayi ti won yo aye mi lenu bayi won je ole rekoja nti yan le so nipa re nigbo se won ran lo si modern school ohun gbogbo ti won si ni modern school ohun ti o se pataki fun won naa ni awon ohun ti o je oda won ni o lati lo si secondary school won lo si class 4 won ni ohun ti o mu ikuna wayi awon ma yanju e enikeni o ba won soro won awon ti opo won le se asere kankan ninu aye awon kan pinu ki se to pe won je akobi baba won awon ti eru nipe eleyi awon eru nipe ohun ko sugbon lati ile eko kekere ki lo ta won ri bayi bọ́n ba ń ṣeré àwọn sì lè ràn tí ohun gbogbo táwọn bá ṣe lórí pápá nígbà táwọn bá ń lọ sókè lọ sóòlù láti máa sá eré ṣùgbọ́n ẹ̀kọ́ làwọn ò lè ràn tí geography ohun gbogbo àwọn kó àwọn máa yí ohun gbogbo padà ní ọdún náà 1960 wọ́n lọ sí class 5 wọ́n yege o kì í ṣe pé bóyá wọ́n tì wọ́n síwájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn a mọ̀ wọ́n fún ìdákẹ́jẹ́ àfọkànsí àti ìpinnu nígbà tí àwọn ẹlòmíràn ń lépa nǹkan mìíràn àwọn wọ́n ń lépa ìmọ̀ ètò ẹ̀kọ́ ó wá di nǹkan tí ó jẹ́ ìpinnu ìrìn àjò wọn wọ́n lọ sí ilé ẹ̀kọ́ yunifásitì ní ìbàdàn wọ́n sì kẹ́kọ̀ọ́ nípa ìṣirò níbẹ̀ náà ni wọ́n ti jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ gboyè wọ́n jẹ́ ẹni tó ṣe àṣeyege wọ́n sì ṣe àṣeyege nípasẹ̀ pé àwọn ni wọ́n ṣe dáadáa tó dára jùlọ wọ́n tẹ̀síwájú ní ètò ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ ni ọ̀nà àṣeyọrí tó là fún ọ bákan náà ni ìdámọ̀ ó tún wà fún ọ bákan náà ṣùgbọ́n àyànmọ́ ó sọ nípa nǹkan tó ga ju ohun tí wọ́n yàn láti máa ṣe lọ ní 1964 wọ́n sì jẹ́ ọ̀dọ́ wọ́n wá ní ìbápàdé pẹ̀lú agbára tó ń sọ ní di ọ̀tún nípasẹ̀ Jésù Kristì kì í ṣe nǹkan tí ó kàn jẹ́ ṣákálá ṣùgbọ́n ó jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ìsọdọ̀tún lẹ́kùnrẹ́rẹ́ ọkàn wọn ó yí padà ìpọ̀kàkà wọn yí padà ètò wọn ó yí padà wọ́n wá jọ̀wọ́ ara wọn pátápátá lẹ́yìn tí wọ́n ṣe àṣeyọrí láti kẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ni ní ẹ̀kọ́ ìṣirò ní University of Lagos ju gbogbo ká wà nílé ẹ̀kọ́ lọ Ọlọ́run ó ń pèsè ohun èlò kan sílẹ̀ ohun èlò eleyi ti opolopo egbegberun awon eyan ma ni isodo to nipa se won eleyi si ni ibere won di atunbi 1964 ni osu kerin ojo karun ni odun obodun metale ni ogun won gbo irere to won gbangba pe Jesu Kristi ni ona si igbala pe awon osi le gbara awon la awon wa tewo gbe eleyi nigba to won subu lori pe pe won fayo fun Jesu Kristi Oluwa wa opolopo isodo tun nla nla sele ni ni koko na gan lati igba na ni won be se ka bibeli won won ni ife lati ku awon odojo lati wa mo Oluwa gege bi Oluwa ati olugbala won nigbo se won wa di lecturer ni University of Lagos ni 1973 ni osu kejo won wa di professor ni university nigbo se won be ko bibeli pelu eniyan me dogun pere eleyi wa be si dagba soke o to bere ni idake jeje o wa di nkan to di gbogbo aye bayi lati bi ti won tin keko le bi lecturer o wa di agbajo po eyan lati ma lati ibere ko ma ko ni eko isiro won be se ko ni eko oro olorun o si wa nipa lori opolopo orile ede lati bi odun marun o ti wa je eri igboran ati otito ti won ogbo jege ele ti won jo wa ara won fun nipa se se ranse won opolopo awon eyan ta le kaye won na ti fa ye won fun Oluwa aye to ti wo pale latun kan be ni okan to ti ayomo o latun to se pada nitori pe ngba ti Olorun ba ri ohun elo to jo wa ara re Olorun ma ni ife siru ohun elo be loni ami o kan na o n tesi waju lati so aye dotun bayi ohun elo ti Oluwa ti pese kale iranse Olorun fun ara re ojise ti Olorun ti lo lati di odo milioni awon eniyan o wa nihi o jowo dide duro lori ese re pelu ola ati ibowo fun ati ireti to ga anki iranse Olorun ohun elo Olorun oluso agutan kumoyi
1: mo ni Olorun logo pe mo wa ni Thailand mo gbagbo pe aun ni akoko nla papo at awa papo ka le gbo papo ka le koke papo nipa Jesu Kristi o ni olugbala araye o ni odo agutan Olorun o mu imole wa fun awon to joko ninu okokun lati ale yi yo fowo kan ko yi gbogbo aye pada yo mu alaisan larada ohun yóò wù kó máa wá ogun tó wù kó máa jà ọ́ Jésù Kristi ní ọ̀nà àbáyọ fún gbogbo wàhálà ayé rẹ. A ó gbàdúrà náà ká tó bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ̀. A dúpẹ́ lọ́rùn torí pé àwòrán rẹ kó jọpọ̀ lọ́dọ̀ rẹ. Jésù Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Pé o fàyè rẹ rúbọ láti gba gbogbo ènìyàn là. O sì mú aláìsàn lára dá. Jésù ọ̀kan ni ọlànà lónìí àti títí láyé. Ẹ ó fi agbára yín hàn ẹ ó sì yanjú gbogbo ìṣòro wàhálà ayé àwọn ènìyàn yín. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ ti dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. gbogbo eniyan wi pe amen. Lasale mo kanu matori kokonla latese keji dini ogbon oro jesu oluwa re o ni e wa sodo mi gbogbo eyin tin sise ti adewu ole lori emi yo se fe simi fun yin gboro yi latodo jesu lo ti wa e wa sodo mi o wa so pe gbogbo eyin te o ni gbogbo eyin te n sise ti adewu ole lori o wa so pe emi yo se fun yin ni isimi emi yo fi isimi fun yin oro ta pe ni waye oro ise ni to ba joko le nibe teni kan so pe wa si yin o gbodo darun wa dide duro o nbo oro ta pe ni waye I'm so si gbogbo eni oniruru eniyan lachale pelu Jesu ba gbogbo eniyan soro wa asin le fi oro yi si se nipa pe gbogbo akajo wa papo ṣùgbọ́n a ò lè wá papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n olórí òjòrí ènìyàn yóò wá sọ́dọ̀ rẹ̀ dìde dúró dìde dúró gbogbo ènìyàn lè dìde dúró ṣùgbọ́n a ó dìde dúró lẹ́yọkan ẹnìkan ẹnìkan wá wá gbogbo ènìyàn ló lè rìn. Gbogbo o ma rin fun ara re enikan o le rin fun o bakan na ni pelu oro ta pe ni wayi gbogbo wa la le wa o fe ki gbogbo eniyan wa ṣugbọn ipinnu tara re to ma se ni lati wa ko wa gẹgẹ bi enikan lachale Jesu n pe o n pe gbogbo eniyan wa sodo mi o so pe o n ba gbogbo eniyan so gbogbo eniyan wa bo tile je pe gbogbo eniyan lo n bo o ma pinnu ni okan re ni wa se ipinnu wa dáhùn sí ohun tó Olúwa ń sọ gẹ́gẹ́ bí ẹnìkan ọlọ́dọ ni níbẹ̀ yẹn wá ó ní ẹ wá sọ́dọ̀ mi ta ló ń bá wí tó sọ pé kó wá sọ́dọ̀ òun èyí ló lùgbàláráyé tó ń bá gbogbo ẹlẹ́ṣà àgbáyé sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gba gbogbo ẹlẹ́ṣà ayé làwọn ní ẹ wá sọ́dọ̀ mi ó mọrú ìgbé ayé tó ń gbé níwájú ọlọ́run kìí ṣe ìgbé ayé pípé nítorí gbogbo ènìyàn ló ti ṣẹ̀ wọ́n ti kùnà ògo ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà olugbala pe o gege bi elese o ni wa sodo mi o nge ko soro gege bi oluwosa wa laisan nibi gbogbo test on ba wa o ni oluwosa oluwosan lo n ba soro gege bi obirin gege bi okunrin yo si mu olarada yo wo osan kristi lo o n pe o gege bi oluwa ati asegun agbara n be ninu agbara to rin omole agbara n be ninu aye to n lo aye wa tutu agbara ninu aye to rin wa mole ti o ja dide a n da aye re loro nu aye ati segun re nipa awon iro to n joba nu aye o n wa sodo olugbala olugbala pe o nitori pe o fe da onide eredire to so pe wa si odo mi a si ri pe loni bi o ti wa nigba to so pe wa o ta le foju ri ni eni kan duro nibe yen mo le ri o ni wa mo wa gbe igbese ini eji eta erin mo wa sumo odo re mo rin lo sodo re ohun ta le foju ri ni ṣùgbọ́n ẹnìkan wà ní ilẹ̀ òkèèrè rere lọ́hùn-ún ó pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní ṣe mo lè ṣe àdéhùn pẹ̀lú rẹ ó fẹ́ fọ̀rọ̀ wá mi lẹ́nu wò ó fẹ́ fún mi ní iṣẹ́ ńlá kan kò sí lọ́tún kò sí lọ́sì kò sí níwájú kò sí pẹ̀lú rẹ níbẹ̀ yẹn ilẹ̀ òkèèrè rẹ ló wà ó wá fún mi ní ọjọ́ àti àkókò náà ó ní màmá dúró dè ọ́ o láti wá fọ̀rọ̀ wá ọ lẹ́nu o ní ọjọ́ báyìí báyìí ní àkókò báyìí báyìí wá mo wà ní òun wà ní ìlú òkèèrè ní orílẹ̀-èdè mìíràn ó ní wá bá mo ṣe fẹ́ wá mo wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní àkókò tó dá fún mi gan mo pè é ó dá mi lóhùn láti ibi tó wà lọ́hùn ó lè fọ̀rọ̀ wá mi lẹ́nu òfin iṣẹ́ ńlá tí mo fẹ́ ṣe ẹni tó ń pè ọ́ tó ń pè mí lónìí ọ̀run ló wà o mi ò lè gbé ọfọ̀ òfúrufú kí ni mò ń lọ síbẹ̀ ṣùgbọ́n mo lè pè é mo lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bá sọ̀rọ̀ mo lè pè é kí n sọ pé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ó ń gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ pé mò ń pè é bá ṣe wà ní lónìí kristi lókè gíga lọ́hùn olùgbàlà lókè gíga lọ́hùn olùwòsàn gíga lọ́hùn olùdáǹdè lókè gíga lọ́hùn ó ní olùgbàlà gbogbo ààyè àti òkú ó sì ń pè mí o n pe o o le wa o kosi ni bi loju koroju sugbo wa ni bi nipa temi o lu gbala to n pe awon elese ni elese lati nu okan re elese pelu ipinu tara re to ronu puwada o le wa sodo oluwa jesu olumularada ni o pe awon alaisan awon to n ku lo awon alarun ko gbogun awon alaisan ma le dahun oluwa mo de awon ta ni lara awon to ni kare okan awon ta yesu to n gbogbodo lobiri po mo won lowo oludande o ni ona abayo fun gbogbo wahala ninu aye wa o ma bo pelu igbagbo ati idaniloju yi to gbagbo pe yo yanju isoro re o wa lajale ohun to ma se re lajale mo n ba o soro nipa odahun tara ni si olurapada pipo nigba to ba gbo ipe naa idahun to tona ni pe ko dahun lesekese nigba to meni to n pe o si olurapada pipo ko si enikan ninu aye to dabi re ko seni to dabi re to le yanju isoro re je ki n soro nipa ohun ti mo n so yi ni ona meta otooto akoko ni jade wa wa sodo olurapada enikan wa loke ni iwo wa nisale nibe yen nigba to so pe wa sodo mi o gbọdọ jade wa ko wa sodo rapada ti o mu ese re kuro idahun to tona o ni pe ko jade wa ko wa sodo olurapada tun wo lẹẹkan sinu mato ori kọkànlá ni ẹsẹ ìkejìdínníọgbọn o ni ẹ wá sọdọ mi nígbà tó o sì ní àǹfààní tó o ní ààyè wá ohun tó o nílò o ní ọ̀nà àbáyọ sí gbogbo ìdààmú èyí tó ń dayé rẹ tó ń sáyé rẹ síbaṣubú èyí gan ni àkókò tó tọ̀nà tó lè gbé ìgbésẹ̀ nítorí ibi tó wà fi àtijọ́ sẹ́yìn kó o wá sínú ìràpadà àti sísinyìí wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ kí ló dé tá ń ṣe làálàá a wa kankan kakiri a fe gbe kan se opolopo wa la ti wa kan ife opolopo odun seyin mo wa la fi aninu okan mi mo te mo ti ń wà láàfíà ọkàn láti ọjọ́ yìí wá mi ò rí ṣùgbọ́n ó dé ó ní òun ni ọmọ aládé àlàáfíà pé kí n wá láti wá gba àlàáfíà nígbà tí mo wá sí ọ̀dọ́ rẹ̀ ó sì fún mi ní àlàáfíà tí mo ti ń wá kiri ní ọ̀nà ní ọ̀nà tirẹ̀ fún ara rẹ lọ́nà tó lè gbà ó wà ìtẹ́lọ́rùn kiri ọdún mélòó rè tó ti ń wa kiri síbẹ̀ bó ṣe ń wa tó bẹ́ẹ̀ ló ṣe jẹ́ aláìnítẹ́lọ́rùn tó ó sì rí ìdààmú ọkàn rẹ ó rí ìkùnà ayé rẹ mo wá ń bè lọ́wọ́ rẹ kí ló ń wá gan ọdún mélòó lo ti ń wa kiri báyìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ni o ṣé o nítẹ̀lọ́rùn tó ń tọ́jọ́ tí ń bá ní dalẹ̀ rárá mo sì ń wa kiri ni gbogbo ìtẹ́lọ́rùn tó sásòkè sódò tó wá kiri látọjọ́ ètò òrí ẹnìkan rè ó tó lè fún ọ ní ìtẹ́lọ́rùn ó wà níhìn ó ní olùwẹ̀ padà ó ṣetán láti fún ọ ní ìtẹ́lọ́rùn tí ń bá ní tọ́jọ́ wá sọ̀dọ̀ rẹ̀ kó wá gbà ọ̀rẹ́ mi wá. Ṣùgbọ́n ó lọ sàn án ó kojú abẹ níko nípa rẹ̀. Àwọn ẹ̀dá mìíràn tún lè wà pẹ̀lú. Àwọn tá a bọlá fún àwọn gbajúmọ̀ láwùjọ. Àwọn pẹ̀lú lè sọ pé kó wà. A ti kẹ́kọ̀ọ́ nínú ìtàn àti nínú ìrírí ta ní mo bá wá lọ sọ́dọ̀ pétérù ńkọ́ pétérù gan sọ pé ìgbàlà ò sí lọ́dọ̀ òun pétérù pé kò sí orúkọ mìíràn tá a fi fúnni nínú ènìyàn nípa èyí tá a fi lè gbà wàhálà pétérù pé má wá sọ́dọ̀ mi lọ sọ́dọ̀ jésù àwọn ọba tó lágbára nínú ayé ńkọ́ wẹ́rọ́dù ńbẹ̀ yẹn bóyá ó ní otí mò ń wá kiri ẹrọ́dù òní ó lè pani kò lè sọ ní bí ààyè kò sí èrèdí tó fi yẹ kó lọ sọ́dọ̀ rẹ ẹnìkan ṣoṣo tó lè fún wa ní ìgbàlà ìyà nípẹ̀kún ẹnìkan ṣoṣo tó lè fún wa ní ìyè lọ́pọ̀lọpọ̀ jésù olúwa ni ó sì kanjú abẹ níko nípa rẹ ó ní wá sí ọ̀dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ wa àgbàlagbà ni wà. Àgbàlagbà ni mí, àgbàlagbà ni wọ náà. Bóyá ti lọ sí ọ̀dọ̀ àwọn kan, o rò pé o máa ní ìṣẹ́gun lórí wàhálà ayé rẹ. Ọdún ti kọjá, ọdún ti wá, ọdún ti lọ. Kò tí ì ṣẹlẹ̀. Ṣùgbọ́n lónìí, èyí ni ọjọ́ náà nínú ayé rẹ. Bó o ṣe ń dáhùn lọ́nà tó tọ̀nà sí ìpè Kristi. Èyí tó sọ pé wá sí ọ̀dọ̀ mi. Wọ́n sọ pé gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ tí a dẹ̀rù olé lórí. Nígbà tí ẹ̀ṣẹ́ bá wà nínú ayé ọkùnrin tàbí inú ayé obìnrin, ó jẹ́ ẹrù wíwo bàǹbà nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ó mọ̀ pé ẹrù ó wà lórí ayé rẹ. Ó mọ̀ pé o ní ọgbẹ́ ọkàn. Ó mọ̀ pé wàhálà àárín ayé rẹ mọ́lẹ̀ lójoojúmọ́. Ó mọ̀. Ó sọ pé ò nílé òjò ọ̀nà àbáyọ, ọjọ́ àníyọ tó ti ń dúró dè tó retí. Lẹ́yìn ìgbà tó ti fọ́ ní ìwé ìpè. Ó fún wa ní ìdánilójú ohun tí òun yóò ṣe. Ó sọ pé èmi yóò fún ọ ní ìsinmi. Tó bá wà nǹkan tó ṣe iyebíye. Kò jámọ̀ kankan, orúkọ ẹni tó wù kó jẹ́ kó lè ṣe ohun tó wà nìyẹn. Kò sí ẹnikẹ́ni tó wà láàyè lónìí. Kò sí ẹnikẹ́ni tó ti kà nípa rẹ̀ nínú ìwé ìtàn. Ẹni tó lè sọ kó sì ṣe gẹ́gẹ́ bí Jésù ti lè sọ, Jísẹ́sù á sì ṣe. Òun nìkan lẹni náà. Òun nìkan ló lè sọ dájúdájú gbangba pé èmi yóò fún ọ ní ìsinmi. Ènìyàn jẹ́ aláìnísinmi. Lọ́sàn-án lóru ó jẹ́ aláìnísinmi, ó wá kiri. Síbẹ̀ ìsinmi, ìmúbọ̀sípò, ìràpadà, ó sá fún gbogbo ènìyàn wọn ò lè rí gbà. Wọ́n sáré tẹ òjìjí nínú ayé kiri. Kí ni òjìjí? Ó ń lọ ní òpópónà. Ó pòǹgbẹ, ó pòǹgbẹ. Ó wá wo iwájú, ṣe ló dàbẹ́ ni pé omi ńlá wà níwájú rẹ. Nígbà tó òun náà sórí ilẹ̀ níbi tó ti rìn lọ, ó sọ pé omi wà níwájú rẹ. Bí o ti ń súnmọ́ bẹ̀ yẹn tó. Bẹ́ẹ̀ ni àwòrán omi yẹn, bẹ́ẹ̀ ló ń sá fún ọ tó ń lọ síwájú sí i. Ó ń wò nínú àwò tó lè rí. Òjìjí lásán lórí níbẹ̀. Ó lè kọ omi yẹn. Jesu re o ni iye. O so pe le oke se didi lasan o ni ise iyanu ni o. Oni makan ma le odidi lasan kiri ko si mubo sipo ko si ra pada nbe Jesu nikan ni o ni iye ti te ni lorun. Mo kanu Korinti keji ori kefa. Mo ka ni abala to kayi ni ese ikerin din ni ogun nibe. O ni emi yo si je Olorun won, won yo si je eniyan mi. Olorun to seda eniyan re lo pe ise owo re da owo re o da okunrin o se da obirin o fe ke okunrin obirin ko ni igbe aye to gbe nkan se igbe aye to ni isinmi. Ṣùgbọ́n ọkùnrin obìnrin wọ́n lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ́ wọlé wá. Lẹ́yìn eléyìí ìyá wọlé wá. Lẹ́yìn eléyìí àrùn wọlé wá. Ìbànújẹ́ wọlé wá. Àrùkàn àìnítẹ́lọ́rùn wọlé wá. Ẹlẹ́dà wa pogbo ó wá pe gbogbo ẹ̀dá báyìí wẹ́sẹ̀ kẹtàdínlógún níbẹ̀. Ní ẹsẹ̀ kẹtàdínlógún sọ pé nítorí náà jáde kúrò láàrin wọn. Ọlọ́run sọ wípé èmi ni atáyé rọ bí agogo bí nǹkan yẹn bá ti bàjẹ́ mo lè tún rọ nínú ayé rẹ. Ayé rẹ ti di bàjẹ́. Ayé wa dirúdurù du kòpóná. Ẹlẹ́dàá ọ̀run àti ayé ó ṣẹ̀dá wa. Ó ní èmi ni mo dá ọmọ tó lè tún ọ dá. Ó ní èmi ni mo mú ọ wá sínú ayé. Ó ní kúrò nínú ìgbé ayé kú ti ẹ̀mí. Mo lè fún ọ ní iyè padà. Ṣùgbọ́n àmúyẹ kan ṣoṣo ló wà. Jáde kúrò láàrin wọn. Kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀ ní Olúwa wí. Ó wá sọ pé kí ẹ má sì fi ọwọ́ kan ohun àìmọ́. Tí n bá sọ yẹn wá sọ pé èròǹgbà ti ẹnìyẹn. Tí n bá sọ yẹn wá sọ pé ohun tó ní wàásù ń fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ní ilọ̀ Ọlọ́run tó fẹ́ ra ayé rẹ padà. Ọlọ́run rèé o tó fẹ́ mú ayé rẹ bọ̀ sípò. Ọlọ́run rèé atáyé rọ bí agogo tó fẹ́ tú ayé rẹ rọ gbogbo tó ti bàjẹ́ níbẹ̀. Ó ní kó jáde wá. Jáde wá.

se je omo ko eyin o se je omo okunrin mi ati omo birin mi ni Oluwa Olodumare wi. Alagbara ni o lagbara debi pe o gbogbo to ti baje nu aye re o le toro Olorun Olodumare Olorun to ni gbogbo agbara. Oko ta ti paru nu aye re to ti paru o le cheat atunda re. O so pe lori amuye kan soso ni o wa sodo re lati ale bo ti wa yo gba wahala ese re yo fo ni igbala bo ti wa gbogbo abuku aye re alebu aye re yo mu kuro yo wa so aye re dotun yo mu aye re bo sipo yo tun aye re da oko akoko ni e down to turn it down lese kese wa sodo luwa pada wo keji ni ronupiwada ti ara ni jade wa wa ronupiwada nigba ti jesu pe e wa sodo mi o ni iye o wa sodo re o n jade kuro ninu okunkun opolopo nkan ni awon eniyan ma n se won ma n se won fo okunkun gbogbo lati se bi papa mama won o gbodo mo ti mo se yi o wọ́n fò kòkò gbójú wọ́n ṣe bí wọ́n olùkọ́ mi adarí mi ò gbọ́dọ̀ rí ohun tí mò ń ṣe wọ́n fò kòkò gbójú wọ́n máa ṣe bí ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ ilé bẹ́ẹ̀ ni ọkọ mi ò gbọ́dọ̀ gbọ́ nítorí náà wọ́n fòkùnkùn gbogbo wọ́n ṣe ibi gbogbo tá a bá ṣe bẹ́ẹ̀ nínú òkùnkùn ó da ẹ̀mí wa lámú ó fún wa ní ìdálẹ́bi ọkàn ẹbí kún ayé wa àwọn òpin àjẹ̀bí ẹbí àti ìdálẹ́bi gba ọkàn wa kan ó nípa lórí ìmọ̀lára wa ó ṣàkóbá bí a ṣe ń ronú ọ̀nà tá à ń gbà ronú a wà nínú òkùnkùn bíríbírí a ò tẹ ẹ̀fẹ́ láti wà láàyè mọ́ rárá ṣùgbọ́n ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni òye yé mi ó ní jáde kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ ó ti kábàámọ̀ ohun tó ṣe fẹ́ sọ pé olúwa mo gẹ̀bí mo ṣàwárí ohun tí mo ṣe ni ò ní ṣe bẹ́ẹ̀ mọ́

0: kan se nwa lati wa gba on ti Jesu gbe dani to fe gbe fun Olorun niyan o o jade wa o wa wole nipa ironu piwada ifihan ori keji din ni ogun ni ese kerin o so asoka gba gbogbo o ta nso yi ifihan ori keji din ni ogun ni ese kerin mo se gbo ohun miran lati orun wa wi pe etinu re jade o le padanu re iwasu olugbala Jesu Kristi oro Jesu Kristi olurapada jade etinu re jade ni eniyan mi ki e ma ba se alabapin ninu ese re ki eyin ma si se gba ninu iyonu idamu ijiya re nitori na nigba ta ba wa ki kan se lati mori wa ya oro to ni se pelu ise ni ise ti ronu piwada jade wole pelu ronu piwada o reti wa o lati mo eni to po Jesu olugbala kawa sodo olugbala o ni se pelu ka jade kuro ninu ese Jesu odo agutan to ko gbogbo ese araye lo gbogbo ènìyàn ló ti sọnù kò sẹ́ni tí ò sọnù nínú ayé ṣùgbọ́n olùgbàlà kan ṣoṣo ọ̀dọ́ àgùntàn ọlọ́run tó kó gbogbo ẹ̀ṣẹ̀ ayé lọ ó ti dé láti ràn án padà láti kó gbogbo ayé padà sọ́dọ̀ rẹ̀ nípasẹ̀ ìrúbọ ìràpadà rẹ̀ tó ṣe lórí àgbélébùú láti kó gbogbo ènìyàn wá sọ́dọ̀ ara rẹ̀ pé nígbà tó o bá ti jáde kúrò nínú òkùnkùn tó wá sínú ìmọ́lẹ̀ o gbọ́dọ̀ yí ẹ̀yìn rẹ padà kó o tó padà sínú òkùnkùn mọ́ pé nígbà tó o bá jáde kúrò ní ẹ̀ṣẹ̀ o wá sọ́dọ̀ olùgbàlà o gbà á gbọ́ o tẹ́wọ́ gbà á inú rẹ dùn ó láyọ̀ pé báyìí mo ti dẹni ìgbàlà lẹ́yìn ìgbà tó ti wá sọ́dọ̀ rẹ̀ kò retí mọ́ pé kó tó padà lọ sínú ayé kó padà sínú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ mo wá sí kókó ìkẹta báyìí ìgbàpadà ti sísinyìí ìgbàpadà ti sísinyìí Jésù tí mo sọ nípa rẹ̀ ọ̀kan ni lánà lónìí àti títí ayé. Nígbà ni láyé àtijọ́, ó sọ fún Sakeu, ó ní sọ̀kalẹ̀ lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló níran ara wọn náà wá sọ́dọ̀ rẹ̀ ní àkókò tó yàtọ̀ sí ara wọn. Lẹ́yìn ìgbà tó tiẹ̀ ti kú tó tún jíǹde pẹ̀lú gan kọ́. Pọ́ọ̀lù ará Tásù ó wá sọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́. Pé Jésù Kristì wá sáyé láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ là nínú ẹni tí èmi jẹ́ pàtàkì nínú wọn, ó rí ìgbàlà yẹn gbà. Àtẹ̀yìnwá àtijọ́ nìyẹn o. Jésù ọ̀kan ni lánàá lónìí àti títí láéláé. Ó fẹ́ ìgbà padà tí ìsinsìnyí yìí fún ọ. Ẹ wá sọ́dọ̀ mi. Ó sọ pé wá ní ìsinsìnyí fún ìgbà padà pátápátá. Ó ṣàìsàn wá ní ìsinsìnyí. À ń ní ayé rẹ lára ń dá olóró wá ní ìsinsìnyí. O ní àrùn kò gbóògùn tó fẹ́ pa ọ́ wá ní ìsinsìnyí. Ojú rẹ fọ́, ó fẹ́ kó ojú tó fọ́ ikó ńlá kó ríran wá ní ìsinsìnyí. O yanra, o lè dìde kó rìn. Wọ́n sọ pé wá ní ìsinsìnyí. Ẹnìkan wà níbẹ̀, o lè gbọ́ràn, o lè sọ̀rọ̀, wá ní ìsinsìnyí. Ẹnìkan ní kánsà. O ti dé ipele tó ti lọ ré kọjá, ó ti ga jù, ó ní wá ní ìsinsìnyí. Ìpèníjà tágbára ènìyàn ọ̀ká téèyàn ò lè wá ojútùú sí wá ní ìsinsìnyí. Ó ní wá ní ìsinsìnyí wá fún ìgbà padà pátápátá. Jẹ́ kí n fi àpẹẹrẹ kan tàbí méjì hàn lára àwọn tó wá tara wọn dá lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n gbà padà nítorí wọ́n wá sọ́dọ̀ rẹ̀. Nínú Mátíù orí kẹjọ mo kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkíní. Nígbà tí ó sì ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn. Ó ti ń wàásù, ó ti ń kọ́ni nínú Mátíù orí karùn-ún, ó Mátíù orí kẹfà, orí keje. Ó ní olùwòsàn. Kò tí ẹ sọ̀rọ̀ nípa ìmúláradá, ṣùgbọ́n gbogbo àwọn tó wá ló gba ìmúláradá níbẹ̀. Wẹ́sẹ̀ ìkejì. Sìnwó tẹríba fún oníwá adẹ́tẹ̀ yẹn sì dàgbà bẹ́ẹ̀ ó mọ̀ ó sì wá ó fún oníwá ètò wá wá adẹ́tẹ̀ kan sì wá sọ́dọ̀ rẹ̀ ó wí pé olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ̀ ó wá ó wá wá sí ọ̀dọ̀ mi kristi olùwòsàn ló sọ bẹ́ẹ̀ adẹ́tẹ̀ ìtọ̀ wá báyìí ó ti ń wá ọ̀nà àbáyọ ìmúláradá ìdáǹdè ìtẹ́lọ́rùn ó ti ṣe gbogbo tán fẹ́ kó ṣe ìmúláradá ò wá ẹ̀tẹ́ rẹ̀ takú sínú ayé rẹ̀ ó ń wá ó ń ṣàwárí ó ń wá kiri nípa ọ̀nà tí ènìyàn ṣùgbọ́n kristi ó du ènìyàn lọ kristi jẹ́ ẹni àtọ̀rún wá ó ń wá ní ọ̀nà tí ayé ṣùgbọ́n kristi ó du ayé lọ ẹni àtarúwá ni ó mọ̀ pé nígbà tí ẹlòmíràn bá kùnà mo lè wá sọ́dọ̀ jésù ẹni tí kò lè kùnà adẹ́tẹ̀yé fún ìgbà àkọ́kọ́ nínú ayé rẹ̀ ó pè é ní olúwa oríkìkan ṣe pé mo wá kí awọ ẹ̀tẹ̀ mi mọ́ nìkan mo jọ̀wọ́ ayé mi fún ọ báyìí ìwọ ni olúwa mi báyìí o máa jẹ́ olùdarí ayé mi báyìí o máa jẹ́ alákòóso ayé mi ó ní mo sọ ọ́ di olúwa olùgbàlà ayé mi bẹ́ẹ̀ni ó wo àgọ́ ara sàn ṣùgbọ́n adẹ́tẹ̀ yìí mọ̀ pé kìí ṣe olùmúláradá nìkan ṣùgbọ́n jẹ́ olúwa àti olùgbàlà wọ́n náà gbà gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ yóò darí ẹ̀ṣẹ̀ rẹ di ọ́ ó fún ọ ní orí ọ̀fẹ́ láti máa gbé ìgbé ayé ọ̀tún báyìí àrùn rẹ àìsàn rẹ ni yóò mú kúrò olúwa bí ìwọ bá fẹ́ ìwọ sọ mí di mímọ́ ìwọ lè sọ mí di mímọ́ wẹsẹ̀ kẹta níbẹ̀ Jesu sin na wore. O fi ba, o wi pe mo fe, iwo di mimo. Loju kan na, e tere si mo. Wabayi. Wabayi, wani sisi yu wafu. Igba pada pata pata. Dokita rerele wa to dara. O shaisan. O bo, nepa dokita to dara nye. O je dokita to dara ko ni mu esan re kuro o di gba to ba dide to lo sodo re Jesus ni oluwo san wa o le wo gbogbo aisan san ṣugbọn ko ni de odo re o di gba to ba wa Oun ko to wu ko ja isan ailera re nisisin lowo lowo yo mu olarada ninu Matthew ori kejo ni ese ikejo Matthew ori kejo ni ese ikejo Balogun orun na daun o sin wi pe Oluwa gbolo yen tun niyan o emi ko yen ti iwo iba fi wa be orule mi ṣugbọn so kike oro kan a o sin mo omo odo mi larada kike oro kan Oro yen o lo da gbogbo aye. Oro to se da ninu aye re. So kike oro kan a o si mu mi larada. Oro iwosan to lagbara to ju ti eda lo so a o si mu omo odo mi larada Jesu ko yi pada lati iran de iran Jesu ko yi pada lati orilede de orilede okan na mi o to ba kan le wa sodo re to ba ni ko mu olarada lasale lese kese yo mu agbara iwosan yo mu wa sinu aye re o gba iwosan akoko na re O ni Kristi Olugbala. O ni jade wa, o sin wa sodo re, yo dare ese re ji o, yo mo yo yo gba ola, yo gba okan re la.
1: Come out. Come in repentance.
0: jáde wá wọlé nípasẹ̀ ìrònú pìwàdà. Ìgbógbó ìgbé ayé rẹ àtijọ́, ó gbé gbogbo rẹ̀, ó gbé sọ́nù. Ó wá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Lẹ́yìn ìgbà tó dolúwa rẹ. Ó wá wá báyìí, ìgbà padà pátápátá yóò sì wà. Àkókò rẹ ti dé. Àkókò láti bùkún ọ, láti gbà ọ́ là. Àkókò náà la dé, ìyá àkókò náà rè é. Ẹ jẹ́ ká tẹríba, ká di ojú wa. Èyí ni àkókò náà láàrin ìwọ àti Jésù Kristi Olùgbàlà rẹ. O fẹ́ kó dárí ẹ̀ṣẹ̀ rẹ dì ọ́. O fẹ́ yí padà, kó ronú padà, kó yí padà, kó ná ìgbé ayé rẹ àtijọ́. O fẹ́ sọ fún Jésù pé Jésù, mo gbọ́ ìpè rẹ, báyìí mo ronú pìwàdà, mo wá mo dé o. Bí gbogbo orí ṣe tẹ̀ba tí gbogbo èèyàn di ojú, nàwó rẹ sókè. O sọ pé mo dáhùn. Mo wá sọ́dọ̀ Jésù Olùgbàlà mi. O nàwó rẹ sókè. Wà dìde dúró. Ìdáhùn tirẹ̀ rẹ sí ìpè rẹ̀. O yí kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, o yí sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Olùgbàlà. O nàwó rẹ sókè báyìí, o dìde dúró. Bí o ti dìde dúró yẹn. Ó sọ pé Olúwa, mo ti gbọ́ báyìí, mo dé. Jẹ́ kó yẹn wà lókè níbẹ̀. Mo ń gbàdúrà pẹ̀lú rẹ báyìí. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ fún ìfẹ́ rẹ. Jésù, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìpè tó pè wá. O sọ fún wa pé ká jáde. Jáde kúrò ní òkùnkùn. Jáde kúrò ní ẹ̀ṣẹ̀. A wá sọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí Olùgbàlà. Gbogbo àwọn tó ti dáhùn yìí. Gẹ́gẹ́ bí ìlérí rẹ. Fún wọn ní ìsinmi, ìràpadà, ìmúbọ̀sípò àti ìgbàpadà. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Fún gbogbo ènìyàn ní ìyà nípẹ̀kún. A dúpẹ́ Olúwa. Ó sọ pé o máa ṣe, o ti ṣe. Jẹ́ kí nítorí ọ̀fẹ́ Ọlọ́run kó wọlé wá sínú ayé wọn. Láti ìsinsìnyí lọ nínú ayé wọn kọ́ máa gbé ìgbé ayé ìwà ọ̀tún nínú ọ̀tún ìwà. Jẹ́ Olúwa gbogbo ayé wọn. Adúpẹ́ Olúwa Olùgbàlà ṣe a mọ̀ pé ẹ ti ṣe ní orúkọ Jésù ní agbàdúrà. Kí olúwa kó bùkún yẹn dìde dúró síbẹ̀. Àwọn agbanímọ̀ràn wà níbẹ̀. Wọ́n fẹ́ ṣe àkọsílẹ̀ òtítọ́ pé o ti sọ Jésù Kristì di Olúwa àti Olùgbàlà rẹ. Nígbà tá a bá parí eléyìí, bàbá yóò padà wá, wọ́n á wá gbàdúrà fún gbogbo àìsàn àwọn aláìsàn. Wá báyìí, òun wá pẹ̀lú òun gba gbogbo ìgbà padà rẹ.
1: Tó bá ń wà lórí ẹ̀rọ ayélujára, àsopọ̀ tó wà lójú ìwòran rẹ yìí ni wàá lò láti forúkọ rẹ sílẹ̀. Bákan náà jẹ́ ká mọ ibi tó ti ń wo ètò tó ti sopọ̀ gck.org/connect. Wàá fi ọwọ́ sí fọ́ọ̀mù náà, gbogbo ẹ̀ ní lẹ́tà tó tóbi ká lè ràn ọ́ lọ́wọ́ sí nínú ìrìn rẹ tuntun pẹ̀lú Olúwa. Àwángẹ́lì ń yọ̀ ní ọ̀run báyìí nítorí rẹ lónìí. Ìdí nìyí tí inú wa fi dùn láti fẹ́ gba àkọsílẹ̀ nípa rẹ. Bákan náà tó bá jẹ́ nípasẹ̀ rédíò tàbí tẹlifíṣàn ló ti ń gbọ́ ìpàdé yìí, a fẹ́ kí o fi àdírẹ́sì ilé rẹ sílẹ̀ torí pé o ti fi ayé rẹ fún Jésù nípasẹ̀ ìwàásù tó ṣe gbọ́ tán báyìí. O ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ fún Jésù Kristì ní ibi tó wà, níbi tó ti ń wo ìpàdé yìí. Fi orúkọ rẹ ṣọwọ́ sí wa, ẹ̀rọ tẹlifóònù nọmbà rẹ, àdúgbò ibi tó ń gbé gangan nípa SMS tàbí WhatsApp. Ẹ̀rọ nọmbà náà ni +234 91 54 44 92 63. Ó wà lójú ìwòran rẹ báyìí. A ó pe nọmbà náà lẹ́ẹ̀kan, +234 491 54 44 92 63. Gbogbo ìfitónilétí yìí a nílò rẹ̀ nípa rẹ ká lè ràn ọ́ lọ́wọ́ sí láti máa dàgbà nínú ìmọ̀ Olúwa àti nínú ìrọ̀fẹ́ Kristì àti nínú ìgbé ayé ẹ̀mí rẹ kó lè gbáradì fún ọ̀run. Ẹ jẹ́ ká máa ṣe yẹn báyìí ní gbogbo ibi tá a bá ti ń ṣe ìpàdé yìí, ní gbogbo ilẹ̀ ìsọjí, níbi yóò tí o bá wà tó ti ń tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ ká fọwọ́ sí gbogbo àwọn fọ́ọ̀mù èyàn agbaninímọ̀ràn. Ẹ jẹ́ ká ṣe eléyìí ní kánkán bí a ti ń ṣe eléyìí. Àkókò láti gbàdúrà sí Olúwa tún wà. Ìyẹn ni pé iye àwa tó kù ká máa gbàdúrà sí Olúwa, pèsè ọkàn rẹ sílẹ̀ ní ìmúrasílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ láti ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run. Rántí o, bó bá jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ló ti ń tẹ́tí sí ìpàdé, o fi ayé rẹ fún Jésù lẹ́yìn ìwàásù olùṣọ́ àgùntàn. Líǹkì yẹn ni eléyìí gckhq.org/connect. Kó o sì fi ọwọ́ sí fọ́ọ̀mù náà ká lè ràn ọ́ lọ́wọ́ sí nínú ìrìn rẹ tuntun pẹ̀lú Olúwa. Bó bá jẹ́ nípasẹ̀ ẹ̀rọ rédíò tàbí tẹlifíṣàn ló ti ń tẹ́tí sí ìpàdé, o ṣe fi ayé rẹ fún Jésù, fi orúkọ rẹ ṣọwọ́. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ati adugbo bi ti o ngbe nipase SMS tabi WhatsApp number na ni +234 491 544 49 263 iye awa to ko je ka be si gbadura ma fi ara re le Olorun lowo mura sile lati ri gba lowo Oluwa lale oni
0: akoko ti to fun mu lara da re ranti o Jesu ni pe wa o ne lu mu lara da yo wo gbogbo aisosan oju re fo yo la oju re to fo o gboro o le soro yo mu ko soro o je akalolo yo je ko re ko jagerege o nyaro yo mu ko dide ko be sirin o ni irora ni inu lohun yo mu irora inu ya yo mu kuro wa ni sisi yi ko wa gba gbogbo re pada to ba nsa eso to ni wahala nibi kan gbowo lebi ti wahala yen wa ko na owo keji soke a o gbadura Jesu yo si wo san yo mu olara da ni wara nsesa na owo re soke fun iwosan re a n gbadura bayi o o fe mu olara da nisiyi baba olorun ni orun iwo ni eleda iwo ni oluwosan Jesu iwo ni oluwosan iwo ni olugbala iwo ni alagbara a mọ̀ pé o wà níhìn-ín lẹ́gbẹ̀ẹ́ olúkúlùkù ènìyàn tó ń fẹ́ ìwòsàn o sọ fún ọ pé kán wá nísinsìnyí kán wá gba ìgbà padà pátápátá nítorí náà mo gbàdúrà wo aláìsàn sàn ní wàrà ń ṣe ṣà nísinsìnyí ní orúkọ Jésù ohunkóhun tó wù kó jẹ́ wàhálà náà nínú orí nínú ọkàn ẹ wò wọ́n sàn ẹ gbà wọ́n ẹ dá wọn nídè nísinsìnyí wàhálà àìlèríran ní ojú ìpẹ́ ojú tó wò wò ojú tó ríran dáadáa ojú tó wò bàìbàì gbá ìwòsàn ríran kedere báyìí ní orúkọ Jésù àwọn tí wọn ò gbọ́ràn tí wọn ò tún lè sọ̀rọ̀ ẹ ṣí etí wọn ẹ là wọn lẹ́nu kán lè sọ̀rọ̀ kán lè gbọ́ràn dáadáa báyìí ní orúkọ Jésù ohunkóhun tó yú nínú àgọ́ ara wọn. Ẹ fọwọ́ kàn wọ́n, ẹ mú ohun tó yú kúrò nínú àgọ́ ara wọn báyìí ní orúkọ Jésù. Àwọn orúkọ orúkẹ ara tó ti gan tí ó lè nà arùnmọ̀lẹ́gun àwọ́ká nínú ara olúwa mo gbàdúrà ẹ fọwọ́ kàn wọ́n kó gba ìwòsàn kó na apá kó na ẹsẹ̀ wọn báyìí ní orúkọ Jésù. Ẹsẹ̀ olúwa ẹsẹ̀ kan tó kúrú sí ìkejì ẹ ṣe kí ẹsẹ̀ tó kúrú kó báyìí tó gùn dọ́gba báyìí ní orúkọ Jésù. Àrùn kíndìnrín ẹ wo kíndìnrín wọn sàn ẹ jẹ́ kó gba ìwòsàn lò kíndìnrín wọn. Ìtọ̀ tí ò tẹ́ ń ṣàkóso ìtọ̀ àtọ̀gbẹ ẹ dá ìtọ̀ yẹn dúró kó gba ìwòsàn báyìí ní orúkọ Jésù. Kánsà mo pàṣẹ fún ìwọ kánsà yẹn báyìí gba ìwòsàn ní orúkọ Jésù. Gbogbo ọfà tẹ̀mí gbogbo àkọlùkọgbà tẹ̀mí gbogbo ọfà èṣù mo pàṣẹ fún yín báyìí ẹ gba ìwòsàn ẹ jáde ní orúkọ Jésù. Níbi gbogbo ènìyàn ẹ fọwọ́ kàn wọ́n báyìí ní orúkọ Jésù. Ẹ mú ìwòsàn tó ṣe é fojú rí ìwòsàn tá a lè fi sí ìṣe ìwòsàn ẹsẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó tọ gbogbo èèyàn báyìí ní orúkọ Jésù. Adúpẹ́ Olúwa a mọ̀ pé ẹ ti ṣe é ní orúkọ Jésù ní agbàdúrà ó ti ṣe é ó ní Jésù olùmúniláradá ó yí ara rẹ wò nígbà tó bá rí pé a ti wò ó sàn wà náwó rẹ sókè nígbà náà a jáde wá ká lè fún ọ láàyè kó lè láǹfààní láti wá jẹ́ ẹ̀rí rẹ a ti wò mí sàn kí olúwa kó bùkún yín.
2: Kàkí aleluya iṣẹ́ ìyanu tó ṣe é fojú rí ìwọlẹ̀ ni náà yí ara rẹ wò báyìí ìwọ kan yí ara rẹ wò ibi tí ìrora yẹn wà ìwọ yẹ wò báyìí o lè dúró tẹ́lẹ̀ dúró báyìí ìrora ní orúnkún rẹ yí ara rẹ wò ìwọ rìn lọ sókè sódò báyìí ìṣòro pé o lè mí dáadáa ìwọ yẹ wò bóyá kánsà ni o ti lọ báyìí bó o bá fọjú tẹ́lẹ̀ la ojú rẹ kó o ríran báyìí ọ̀rọ̀ náà ti jáde ó sì mú ìwòsàn tọ̀ wá báyìí ó ti ní ìwòsàn náà o ti ní ìdáǹdènà o ti ní òmìnira náà kí ló dé tó o ṣe àfihàn ìgbàgbọ́ rẹ kó o dìde dúró kó o ṣe àyẹ̀wò ara rẹ báyìí ní orí ẹ̀rọ ayélujára yí ara yín wò bó bá jẹ́ pé ilẹ̀ ìsọjí lọ́wọ́ ibi yóò tó bá wà nílẹ̀ ìsọjí ní Nàìjíríà tàbí nílẹ̀ adúláwọ̀ ní Europe Asia South America North America ibi yóò tó bá wà yí ara rẹ wò báyìí o ṣe àwárí pé iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀ sí ọ ise iyanu ti sele si o bayi bo ba ti gba ise iyanu re boya lori ero ayelujara ni fi eri re sowo link e wa ni oju woran re o le gba eri na sile nipase video ko si fi sowo nipase asopo ti o wa ni oju woran re bayi yara re wo bayi yara re wo bayi ise iyanu na wa ni be ise iyanu na wa ni be yara re wo yara re wo yara re wo o ti wa ni be na o ri ran lale oni si ogo olorun nitori pe olorun ti se ase pe ise iyanu na lori ero ayelujara eyi te wa ni be e pe pelu wa o asopo yen o wa loju oran re nibi ti o wa o si le gba woran na sile fun ara re iyen ni eri re ko si fi sowo nipase link to wa loju woran re bayi nibi ki bi bayi iru oruko yowu ti arun tabi aisan na le je tabi iponju na le je bo tun ko ti pe to wa be ranti o loni o opin ti deba an so nipa ise iyanu alafojuri to se ri iyen ni pe ise iyanu pato to luwa se ninu aye re yara re wo bo ti yara re wo a o darapo pelu ile soji fun eri lale oni eyin te wa lori ero alujara e fi eri yin sowo bakan na ka le gbo latodo yin won be uruko eni to fe jeri yi yada yada me yada ki lo luwa se fun lale yi won be ki lo luwa se fun lale yi oni won le ri tele tele mama yin won le ri tele tele sugbon leyin adura lale oluwa fo kan ese re won e pa tewo e pa tewo e pa tewo odun melo ni won ti ni soro e won be lowo won won ni awon ole ni tele tele nitori pe won ji alai lera oni won ma rin bi omode iyen ni pe ma nfi owo ra iyen ni yayi bi igba to mo se fe ma ra won ni odun mewa odun kan won ni se lo ma rin bi igba ti omo sese nra fun odun kan sugbon lale won ni bayi ohun o le rin bayi eyin na ri ko iduro lo wa o le rin fun won ni ko bi won wa ko rin won ni ki ya yen ko rin yen ni fun bi odun kan gba ko o ni soro pe ko le rin o ma n fi owo ra bi omo de sugbon bayi leyin aduro ni olorun o gba wosan e pa tewo e ki haleluya e pariwo jesu oni mama o do le ma yan bayi o le ma yan o le ma gbe ese re soke bayi oni tele tele owo to be lati gbe ese sugbon bayi o ti gba iwosan lo n gbe ese ta ri yi iwosan re je ajemonu e ame elomiran lati jeri hallelujah kenikan pariwo hallelujah ami mo be ruko mama pompen sisi hallelujah won ni kini jesus je fun won ale oni jesu wo esi ehun san pe ohun ti ma ni no ti sise abe oni wahala ni eyin o sise abe o wa mo ki ese re ko je alailera ti o le rin tele tele sugbon bayi lale oni won nigba ti won se olorun gbadura loruko jesu eke aleluya won be ko so le rin bayi aleluya aleluya won ni ko tesi wa lati rin won ni ko tesi wa lati ma rin ko tesi wa lati rin ko tesi wa lati rin won ni ko tesi wa lati rin won ni ko tesi wa lati ma rin loruko jesu won be ko se won lo ni opa yen se won lo ni opa yen olowo lo opa mo o mama lowo lo opa mo won se won ni opa yen bayen a le fun satani won la olowo fe mo eke hallelujah ibukun yin oji ajemonu ke le ko pari wa le lo ya elomiran lati jerin eki hallelujah eki hallelujah eki hallelujah won ni ki loruko Tienha. Hen. Won ni ki lo sele si? Ko le rin tele tele. Ko si le soro. 36 years. Odun merin din ni ogoji 36 years. Sugbon leni. O le so awon oro jade lati enu e. Oro tin jade lati enu e bayi. Loni orin. Won se ko le rin tele tele, won ni ko le rin tele tele. Ko le rin tele tele. Ki lo won ni ki lo sele si. Won lo oni awon arun kan ni to de ba ti o fi le rin tele tele. Eki hallelujah. Won ni sole so pe ka ki hallelujah won fe gbo on lenu e. Won ni ko so. Hallelujah. O so pe Olorun Olorun lo npe npe Olorun Olorun. Won ni ko rin ko le ni tele tele o. Ko le ni tele tele o. O ma ni agbara si. O ma ni agbara si. O ma ni agbara si. Won ni ko nawo re soke. Loruko Jesu. Loruko Jesu. Hallelujah. Olua ko bukun fun o. Hallelujah. Eke hallelujah. Ami. Ami. Ami. Won be oruko won Sao Sao Sao loruko won won be pikile Olorun se fun lale yi oni ara ohun tin ya bayi won ni se tele tele ko le dide duro ni o le di duro bayi bi adura se jade le duro bayi boni be ni o si ni agbara eke hallelujah won ni ko gbi owo re soke hallelujah baba dupe fun okun ninu agbo ara re oluwa je ko ma lagbara si loruko jesu e pariwo hallelujah hallelujah. Hallelujah. Hallelujah. Ola yo boku fun yin. Won be pe ke loruko mama. Sao. Sao pa amta. Won be pe kini Jesus se fun won lale oni. O ni Jesus fun won ni okun. Olorun le rin bayi. Olorun fe yin Jesus Christi. Olorun yin Jesus Christi. Won se ngba ti Olujoyin to nipa gbe won sibi ti wahala wa, so gbe won sibe. Oni bẹni okun si wa wole wa sinu agbo ara won ni bẹni hallelujah won ni ki mama rin won ni ki mama rin ka le ri won e pa tewo fun Jesus hallelujah orin won ni ko tun pada won ni ko tun ma pada bo e ki hallelujah eyin akorin e korin eyin oluwa fun ore ni oruko Jesus Christi eni to tun fe je ri bayin hallelujah oluwa n se ohun to ga lale oni iranse olorun ti gbadura fun wa Jesus o ti dawon adura na mama ki loruko yin humben miss bumben won ki ni oluwa se fun lale oni one awon ni irora ni ese won mejeji ni orunkun won mejeji orunkun won mejeji won ni fun bi odun melo won o ti to bi odun mewa bayin o ti ju odun mewa lo bayin Jesus Christi e ke hallelujah won la le ise soro yen ti lo ni ni Olorun wo ohun san ninu isoro orunkun to hun ni won ni so le rin won ni so be fi mo awon eniyan Olorun pe ohun le rin won ni ko rin won ni ko se abi won le fun awon eniyan Olorun hallelujah Jesus Christi wo won san Jesus Christi wo won san Jesus kan na yo wo iwo na san lale oni ni oruko Jesus Christi won ni ko ma pada bo iwosan ni oruko Jesus Christi elomiran lati jeri elomiran to tun fe jeri bayi won ni won rerin won rerin won ki loruko won dear kini Jesus se fun yin oni egungun ese ohun ono fo to ba rin irora sugbon bayi leyin adura ko si irora mo nnu ese re e ke hallelujah.

oni eti oni soro eti oya di eti won ya di eti won mejeji sugbon eti osi e wa buruju ti eti otun lo won se le ma gboran bayin won ni se lale lo sele oni bi iseju mewa seyin lo sele e ki alele e patewo fun jesu e juwo fun jesu kristi adura igbagbo o ti wo yin san olohun le gboran won ni ko pe jesu won ni ko so pe jesu o seun o ti so won so won ni ko so pe haleluya haleluya haleluya ki haleluya haleluya Oluwa yo kun fun yin baba. Eti to di Oluwa ti wo san. E patewo fun Jesu. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ni oruko Jesu Kristi. Aleluya. Aleluya. Aleluya. Ni oruko Jesu Kristi. Aleluya. Aleluya. Aleluya. Ami. Won be pe ki loruko baba yin. Bi odun meji seyin ona un gbekele olorun un gbogbo aye won fun olukan lale un le un wa le rin bayi ona won gbagbo ninu oluwa won ni lale yi o le rin oni be ni won ni titi lai yo si ma rin oni o ma rin jake jado ojo aye ohun fọ ọkùn ẹsẹ̀ wọn nígbàtí náà ṣe ọrùn gbàdúrà wọn ni kó rìn ní orúkọ Jésù Kristi lórúkọ Jésù ní orúkọ Jésù ó mú wọn lára dá ní orúkọ Jésù aleluya aleluya aleluya aleluya ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ó mú wọn lára dá ó mú wọn lára dá ó mú wọn lára dá ó wo gbogbo wọn sàn ní orúkọ Jésù aleluya ẹ̀rí mìíràn wọ́n ní kí lórúkọ bàbá Saikon Saraka aleluya wọ́n ní kí ni Jesus

ṣe fún wọn lálẹ́ yìí. Ó ní ojú òun. Ó lóun ò lè ríran dáradára. Wọ́n ní ṣojú méjì èjì àbójú kan. Wọ́n ní méjì èjì. Ṣùgbọ́n lẹ́yìn àdúrò ní Ọlọ́run lálẹ́ yìí. Ó ní ojú òun ńlá. Ó wá ríran kedere. Ẹ kí hallelujah. Ó lè ríran kedere. Ó lè ríran kedere. Mo lè ríran kedere. Wọ́n náà fẹ́ yẹ̀ wọ́n wò. Wọ́n ní ìka mẹ́lẹ̀ láwọn náà. Wọ́n ní mẹ́lẹ̀ ní báyìí. Wọ́n ní mẹ́lẹ̀ ní ìka ẹ báyìí. Hallelujah. Wọ́n ní kò di ojú kan. Wọ́n ní ìka mẹ́lẹ̀. Ìka mẹ́lẹ̀ ni wọ́n náà. Wọ́n ní méjì. Mẹ́lẹ̀ ní báyìí. Wọ́n ní márùn-ún. Eke hallelujah. Hallelujah. Ojú méjèèjì ló ti ní ìṣòro. Ṣùgbọ́n méjèèjì náà ló ti gbà wòsàn báyìí. Kẹ́nìkan pariwo hallelujah. Hallelujah. Hallelujah. Ǹjẹ́ tó rí ẹ̀rí mìíràn? Hallelujah. Wọ́n ní kí lorúkọ wọn o. Nampam. Nampam. Eke hallelujah. Wọ́n bèrè pé kí ni Jésù ṣe fún wọn lálẹ́ yìí. Ó ní àrùn ara lónìí. Etí ẹ̀gan ò lè gbọ́rọ̀. Ojú méjèèjì náà ó tún ní ìṣòro. Ṣùgbọ́n Olúwa ti wòsàn báyìí. Lálẹ́ òní Olúwa wòsàn. Wọ́n ń bèrè pé ṣó lè wá gbọ́ràn báyìí ó dẹ̀ lè ríran dáadáa. Olóhùn lè gbọ́rọ̀. Wọ́n ní ṣé etí ṣé méjèèjì ni etí tó ti níṣòro abẹ́rẹ́ ọkàn. Wọ́n ní ojú ṣé méjèèjì ló ń yọ lẹ́nu tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kọ̀ lálẹ́ yìí, Olúwa ti wò ó sàn. Wọ́n ṣó lè ríran kedere báyìí. Olóhùn lè ríran kedere báyìí. Wọ́n yẹ̀ wọ́n ní kí kó ní tí wọ́n náwọ́ sí yẹn kó sọ bó ṣe rí. Ó dẹ̀ ti sọ báyìí. Eke hallelujah. Eke hallelujah. Ǹjẹ́ a tún rí ẹ̀rí mìíràn? Eke hallelujah. Àṣálẹ́ jẹ́ àṣálẹ́ ìwòsàn. Ó jẹ́ àṣálẹ́ iṣẹ́ ìyanu. Wọ́n bèrè pé kí lorúkọ wọn. Sawan. Sawan. Sawan. Sawan. Wọ́n ní kí ni Jésù ṣe fún wọn.
Olorun nu eyin eyin won bere tele tele ni Oluwa ti nu eyin e bayin Oluwa wo san lale oni o ti ju bi odun kan to ti ni soro yen lo wo ti le ni odun kan ṣugbọn bi eniyan Olorun se gbadura eyin e to bere sile Olorun wa na won ni kini e le se tele to wa le se bayin o fe pa iwosan yen mo o fe da gara won laamu ohun to so leleyi won ni ko wa so fun pe iwosan yen o ti ya je mo nu fun isoro yen o le pada wa mo o ni won fi fidi e mule fun won ni ko wa rin bayi won ni ko rin won ni ko rin daada ko se nkan to ma gba iwosan yen ko ni owo re hallelujah hallelujah o da yobo ko fun yin Eki hallelujah. Eki hallelujah. Eki hallelujah. Eki hallelujah. Eki hallelujah. Mo ri pe o ye ki ma korin bayi pe gbogbo ti yi pada si rere fun mi. E de ka yin Oluwa fun to Oluwa ti se fun wa loni. Ohun gbogbo ti yi pada si rere fun wa o. Aisan ti lo o. Iponju ti lo o. Ati dare ese ji awon elese. Akoko ri lati yin Oluwa o lati dupe lowo Olorun. E ma ka gbagbe ipade ni tesiwaju lola. Ago mejo laaro. A o ni ipade gbogbo awon ni gbagbo ni aaro ola. Jo ri daju pe o kopa ni adugbo bi to ba wa. Awon to sin dra pelu lori ero ayelujara kan ma gbagbe. Bakan na ni irole isoji tun si wa. Titi dojo osin mi ni ipade ma fi waye e je ka sopo ka gba to dara julo. Ohun gbogbo ti yi pada ninu aye wa si rere Oluwa ti be wa wo e de ka gbo won wa soke si Olorun lati mo riri si Olorun fun to ti se fun wa baba dupe lowo re fun to ti se fun ale kan sla le yi oju akoko ohun ta nri o je yanu loju wa o baba n gbadura wi pe awon se yanu to ni iwosan ti oni idande ti oni igbala ti oni yo je ajemonu loruko Jesu Oluwa n bere pe bi a ti n lo je ki orin orin dupe orin imoriri ko wa ni enu wa bi o se ma tesiwo lati ma mu ase pe se yan na se na aye nikankan wa baba dupe fun ranse re to ti lo a n gbadura Oluwa wi ko yo fun won lokun ami ro won yo ma po si yo si ma peleke si lori aye won ohun to ga Oluwa o lo won lati ma se si bi won tin tesiwo ni ipade yi Oluwa dupe ko ti dawun adura wa ni oruko nla Jesu la gbadura ijo Olorun ko so ami to tobi Ah, mi ati ami, e se kula ko buku fun yo daro.

ṣeyin ni kikun ninu rẹ, a si ti ṣeyin ni kikun ninu rẹ. Ki o ye wa wepe ọpọlọpọ ni o ma n lọ si ile esin ti wọn si ti n lọ lati igba ewe fun ọjọ pipẹ, ṣugbọn ti o jẹ wepe igbala Kristi ko jẹ ti wọn. Sibẹ sibẹ, a n fi ye wa wepe a ti ṣe wa ni kikun ninu rẹ. Awọn miran papa wọn wa si jọ wa nihin, ṣugbọn kikun ninu Kristi. Gbogbo ibukun atorun wa ninu Kristi ko jẹ ti wọn. Kini ṣe? Ohun ti o fa ni wepe wọn ko ni imọ awọn ohun ti o yẹ ki o jẹ ti wa. Wọn ko si le gbadura agbayori ki wọn ki o ni suru titi a o fi bukun wọn lati oke wa. Tabi o jẹ wepe wọn jẹ ọlẹ, wọn ṣe imẹlẹ ninu adura agbegba, tabi ki o jẹ wepe aigbọran wa ni igbesi aye wọn. Ṣugbọn bi a ba le mu aigbọran kuro, ti a mu ẹṣẹ kuro, ti a mu imẹlẹ nipa ti adura gbigba, ti a mu kuro, ti a si ni imọ ti o peye ninu ọrọ Ọlọrun, o daju wepe awọn ohun ti o yẹ ki o jẹ ti wa ninu Kristi a o fi wọn fun wa, nitori a ti ṣe yin ni kikun ninu rẹ. Kini ohun ti a le fi eyi we, tabi kini a ri eyi si nigba ti a ti ṣe wa ni kikun ninu rẹ? Ti o jẹ wepe ohun gbogbo ibukun ọrun o yẹ ki o jẹ ti wa. Báwo ni o yẹ ki a ti ma gbàdúrà? Yẹ ki a wo Johanu orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ní ìpẹ̀kun ni. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí sọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí o sọ wa di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje, Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní Lọ́run, ààyè Lọ́run, ilé ògo lókè, wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé nígbà tí a bá pa ojú dé ni ikú,
wípé àfẹ́ rí ọlọ́run àfẹ́ rí jésù kristi lójúkojú èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rúfẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọ̀dí mímọ́ èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa tí ó sọ wá jí tí ó fi iná ẹ̀mí tí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa tí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ ní a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò pò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò pò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èéṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èéṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22 ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọ̀dí mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6 ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọ̀dí mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè 2:10 wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú kristi wò bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ
ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu kristi a ma to ju be lo ti a ba tin fun ni agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri jesu kristi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun ese ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa ese ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wipe yoo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fi agbara ẹ̀mí ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni ti rẹ ní bí o bá lè dúró ti ọlọ́run kí o sì gbàdúrà tí ti agbára yóò fi sọ kalẹ̀ ohun fẹ́ ìbùkún àtọ̀run wá ohun fẹ́ ìwòsàn ni ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní pé kí a gbàgbọ́ kí a di ìlérí ọlọ́run mú kí a gbàdúrà ó dájú wípé yóò gbọ́ ti wá.

tí ó ṣàánú fún un ni. Jésù sì wí fún un pé lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí a bá ti di ẹni ìgbàlà, kí a wá pàápàá kí a lọ ṣàánú, kí a lọ ṣoore fún àwọn ẹlòmíràn, wípé kí a máa fún àwọn alágbe, àwọn aláìní, wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù, àwọn tí kò tí ní ìgbàlà, àwọn tí a ń ni lára, àwọn tí a ń dá lóró, kí a rí wípé ọ̀rọ̀ àánú, ìṣe àánú ó wà ní ìgbésí ayé wa sí àwọn ènìyàn wọ̀nyí. Ìbéèrè tí mo fẹ́ bèèrè tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a tó lọ sí àti gbàdúrà ni wípé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú, kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú, kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú. Yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ kí a tó gbàdúrà, kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí kìí ṣe kí a mọ bíbélì nìkan, a rí àwọn tó jẹ́ wípé bí ayé kò tọ́, wọ́n máa da bíbélì sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Bí wọ́n bá ń sọ̀rọ̀, wọ́n máa kà láti Genesis, wọ́n máa lọ sí Exodus, wọ́n máa lọ sí Psalm, wọ́n máa ibi kí wọ́n máa kàn dálẹ̀, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run kò sí ní ìgbésí ayé wọn. Arẹni tó mọ bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú. Arẹni tó jẹ́ pé ó ka àkà sórí bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà, àti pé bí a bá ní ìgbàlà ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́, ẹni tó mú sòrò, ẹni tó ń ṣoore, ẹni tí kì í dánilẹ́bi, ẹni tí kì í dánilẹ́jọ́, ẹni tí kì í jà, ẹni tí kì í ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni. Nítorí bẹ́ẹ̀ kì í ṣe pé kí a kàn máa ka bíbélì bí ayé kò tọ́, kì í ṣe pé kí a máa ka àkà sórí bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka bíbélì wọ́n lè máa dà á sílẹ̀, kí a máa rò wípé wípé àti bá ènìyàn Ọlọ́run pàdé, ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà, a ó jẹ aláàánú, a ó jẹ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn, a ó jẹ ẹni bíi ti inú Ọlọ́run, ẹni tó ní ìwà bí Ọlọ́run. Bí a bá sì jẹ́ irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore ìṣòyìnfẹ́ Ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Nítorí bẹ́ẹ̀, rántí ìbéèrè tí mo ń béèrè: kí ni àǹfààní, kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú? Jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run. Orin Dáfídì, orí kẹtàdínlógójì, láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n: èmi ti wà léèwé, èmi sì dàgbà, èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀, tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Aláàánú lè òun nígbà gbogbo, a máa wín ni, a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀. Orí níhìn-ín, ó ní aláàánú lè òun nígbà gbogbo. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo? Aláàánú nínú ilé, aláàánú sí ọkọ, aláàánú sí aya, aláàánú sí ọmọ, aláàánú sí òbí, aláàánú sí alábàágbé, aláàánú sí àwọn ibi iṣẹ́, aláàánú sí àwọn tí a bá pàdé, aláàánú sí àwọn àlejò. Aláàánú lè òun nígbà gbogbo. Kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀? Òun ló sọ fún ani ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá, àti wípé kò ní jẹ agbe, àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ. Wo ìwé òwe orí kẹta, ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin: má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Rántí o, nígbà gbogbo ènìyàn ṣe ọ ni. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ara ọ̀jẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀, àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí, má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. Ó ṣeéṣe kí ohun kan kí ó ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ, láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ, láàrin ìwọ àti adarí, láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ ọrùn rẹ, kọ wọ́n sí wàhálà àyà rẹ. Kí ni àǹfààní àti ìbùkún tí yóò ti bẹ̀ jáde? Ẹsẹ̀ kẹrin: bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń wá ojú rere, àwọn ẹlòmíràn tí òye ò yé, wọ́n máa ń lọ ṣe ògùn, wọ́n máa ń lọ ṣe nǹkan, bóyá wọ́n sin gbẹ́rẹ́ ni.

àbí wọ́n fi nǹkan pajú, wọ́n ní kí àwọn kí ó ba lè rí ojú rere, kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé, bóyá àwọn ń wáṣẹ́ ni, bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn, wípé bí àwọn bá fi nǹkan yìí wẹjú, bí àwọn bá fi omi àdúrà wẹ̀, bí àwọn bá fi ìtàn wẹ̀, wípé àwọn ènìyàn máa ṣojú rere fún òní rárá. Ohun tí Ọlọ́run béè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn, wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀, bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì, tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀, ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí ogún, òwe orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú, àánú àti òtítọ́ pa ọba mọ́. Bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́ ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé gbà tí àwọn jẹ́ ọ̀gá, gbà tí àwọn jẹ́ adarí, tàbí bí adarí nínú ìjọ, tàbí bí ọ̀gá níbi iṣẹ́, gbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé, bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé, wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀, bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ, wípé àwọn ọ̀rọ̀ bí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun. Ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ nípa ọba mọ́, àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú. Bí a bá fẹ́ pa ipò wa mọ́, bí a bá fẹ́ pa ojú rere Ọlọ́run mọ́, bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ, tí a ní ní ibi iṣẹ́, bí a bá fẹ́ pa á mọ́, ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú. Nínú ìwé òwe orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkọkànlélógún, ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, àrí ìyè, àrí òdodo, àrí ọlá. Bí a bá ń fẹ́ ìyè, òdodo àti ọlá, ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú. Nítorí bẹ́ẹ̀ a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà. Nínú Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ ọjọ́, ní alaalẹ́ ni a ń fi ọjọ́ kan ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa, a ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run, a ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí, a ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn. Bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run, kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí a béèrè fún orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo, kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a ó máa di aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa di aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa di aláàánú. Bí a bá di aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí orí ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọ́nú Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn. Nísinsìnyí, ṣé a ń fi àánú hàn fún ìyàwó wa, fún ọkọ wa, fún àwọn ọmọ wa? Ṣé a ń dáríjì? Ṣé a ní àánú gẹ́gẹ́ bí bàbá ti ní àánú sí wa? Ṣé a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́, àbí a ń bínú ni, àbí a ń dánilẹ́jọ́ ni, àbí a ń kẹ́gàn àwọn ẹlòmíràn? Ṣé a ń ṣore fún àwọn ẹlòmíràn? Ṣé a ń fún àwọn aláàárẹ̀ ní ohun tó lè sọ wọ́n di alágbára? Àwọn ẹni tí kò ní nǹkan, àwọn ẹni tó di alágbe, ṣé a ń fún wọn ní nǹkan tí ó lè jẹ́ kí ìpèsè díẹ̀ kí ó wà ní ìgbésí ayé wọn? Àwọn tí ó sọnù nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ṣé a ń pè wọ́n padà wá sílé? Àwọn tí a ń ni lára, ṣé a mú wọn wá sínú ìhìn rere?
je ki a dide duro ki a so fun olorun wi pe a fe di alaanu gege bi baba wa tin be le orun bi o ti di alaanu ati wi pe ki olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wi pe awa paapa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de ki o mo wi pe aanu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wi pe o fe ni igbala pe ki o dariji o nitori aanu re yo mo awon ese re yo so won si ogun okun yo ja won kuro lorun re yo so di eni ti o ni dariji so fun olorun gbadura a o dariji o gbadura a o gba okan re la bi a ba si ti gba okan re la so fun olorun ki o fun ni ore ofe lati di alaanu bi baba wa tin be le orun bi o ti di alaanu.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Wake in the Chronica. Ori Iketa. Mwoyini a wama dafidi. Ti abifuni Hebroni. Akobi Amnoni. Lati odo Ainuamu ara Jesreli. Ekeji Danieli. Lati odo Abigeli ara Kameli. Eketa Absalomu oma Maaka. Oma Bene Talmai oba Gesuri. Ekeni Adonija oma Agiti. Ekarun Sefataya lati odo Abitali. Ekefa Itreamu lati odo Egla Ayare. Awon mefa wonyi ni abifun ni Ebroni. Nibe ni o si joba ni odun meje ohun osu mefa. Ati ni Jerusalemu ni o joba ni odun metalelogbon. Wonyi ni a si bi fun ni Jerusalemu. Shimia ati Shobabu ati Natani ati Solomoni merin lati odo Bashua omobirin Amieli Abhari pelu ati Elishama ati Elifeleti ati Noga ati Nefegi ati Jafia ati Elishama ati Eliada ati Elifeleti mesan. Wonyi ni gbogbo awon omo Dafidi laika awon omo ale re ati Tamari arabirin won. Omo Solomoni si ni Rehoboamu, Abia omo re, Asa omo re, Yoshafati omo re, Joramu omo re, Asaya omo re, Joashi omo re, Amasaya omo re, Asaraya omo re, Jotamu omo re, Ahasi omo re, Hezekiah omo re, Manase omo re, Amoni omo re, Josiah omo re, ati awon omo Josiah. Akobi Joanani, ekeje Joakimu, eketa Sedekaya, ekerin Shalumu, ati awon omo Joakimu, Jekunaya omo re, Sedekaya omo re, ati awon omo Jekunaya, Asiri, Salatieli omo re, Makiramu pelu, ati Pedaya, ati Shenasari, Jekamaya, Hoshama, ati Nehabaya, ati awon omo Pedaya, Serubabeli, ati Shimei, ati awon omo Serubabeli, Meshulamu, ati Hananaya, ati Shelomiti, arabirin won, ati Hashuba, ati Oheli, ati Berekaya, ati Asadaya, Jushab Hesedi, Marun, ati awon omo Ananaya, Pelataya, ati Jesaya, awon omo Refaya, awon omo Arnani, awon omo Badaya, awon omo Shekanaya, ati awon omo Shekanaya, Shemaya, ati awon omo Shemaya, Hetushi, ati Geali, ati Baraya, ati Nearaya, ati Shafati, Mefa, ati awon omo Nearaya, Elionai, ati Esikaya, ati Asrikamu, Meta, ati awon omo Elionai ni Odaya, ati Eliashibu, ati Pelaya, ati Akubu, ati Joanani, ati Dalaya, ati Anani, Meje. Iwe kini ti Kronika, ori ikerin, awon omo Juda, Farisi, Estroni, ati Kami, ati Huri, ati Shobali, Reaya, omo Shobali si bi Jahati, Jahati si bi Aumai, ati Lahadi, wanyini ndili awon ara Sora, awon wanyini oti odo baba Etamu wa, Jisreli, ati Jisma, ati Jidbashi, oru kwa rabini wani Selelponi, ati Penueli, ni baba Gedori, ati Eseri, baba Usha, wanyini awon omo Huri, Akobi Efrata, baba Bethlehemu, Ashuri, baba Tekua si Lia ya Meji, Hela ati Nara, Nara si bi Awusamu, ati Eferi, ati Temeni, ati Ahashtari fun, wanyini awomo Nara, ati awomo Hela ni Sereti, ati Jesuari, ati Etnani, Kosi si bi Anubu, ati Sobeba, ati awon idile Ahaheli, omo Harumu, Jabesi si Shiolola ju awon arakunre lo, iya re si pe oruko re ni Jabesi, wipe nitori ti mo bi pelu ibanuje, Jabesi si ke pe Olorun Israeli wipe, iwo ibaje bukun mi ni tooto, ki o si so agbegbe mi di nla, ki owo re ki o si wa pelu mi, ati ki iwo ki o ma si je ki emi ri ebi, ki emi ma si ri ibinuje, Olorun si mo ohun ti o toro se. Kelubu arakunrin Isua si bi Nehiri, ti se baba Eshtoni, Eshtoni si bi Betrafa, ati Pasea, ati Tehina, baba ilu Nahashi, wonyi ni awon okunrin Reka, ati awon omo Kenasi, Otnieli, ati Seraya, ati awon omo Otnieli, Hatati, Meonota si bi Ofra, Seraya si bi Joabu, baba Geharasimu, nitori onishona ni won, ati awon omo Kalebu, omo Jefune, Iru, Ela, ati Naamu, ati awon omo Ela, ani Kenasi, ati awon omo Jehaleleli, Sifu, ati Sifa, Tiria, ati Asareli, ati awon omo Esra ni Jeteri, ati Meredi, ati Eferi, ati Jaloni, oun si bi Miriamu, ati Shamai, ati Ishba, baba Estemua, Ayare, Jeudija si bi Jeredi, baba Gedori, ati Heberi, baba Soke, ati Jekutieli, baba Sanua, won yi si ni awon omo Bitia, omo birin Farao, ti Meredi mu ni aya, ati awon omo aya Hudaya, arabirin Nahumu, baba Keila, ara Gami, ati Eshtemua, ara Maaka, awon omo Shimoni si ni Amnoni, ati Rinna, ati Genhanani, ati Tiloni, ati awon omo Ishi ni Soheti, ati Ben Soheti, awon omo Shela, omo Juda ni Eri, baba Leka, ati Lada, baba Maresha, ati idile ile awon ti won won aso obo daradara, ati ile Ashbia, ati Jokimu, ati awon okunrin Koseba, ati Joashi, ati Sarafu, ti o ni ijoba ni Moabu, ati Jashubilehemu, iwe iranti ati jo ni won yi. Won yi ni awon amokoko, ati awon ti n gbe aarin ogba ti odi yika, nibe ni won gbe pelu oba fun ise re. Awon omo Simeoni ni Nemueli, ati Jamini, Jaribi, Sera, Shauli, Shalumu omo re, Nibsamu omo re, Mishma omo re, ati awon omo Mishma, Hamueli omo re, Sakuri omo re, Shimei omo re. Simei si ni omokunrin 16 ati omobinrin 6, sugbon awon arakunrin re ko ni omokunrin pupo. Be ni ki se idile won gbogbo li o re gege bi awon omo Juda. Won si n gbe bi Asheba, ati Molada, ati Asharishuali, ati ni Bilha, ati ni Esemu, ati ni Toladi, ati ni Betueli, ati ni Homa, ati ni Siglagi, ati ni Betmakaboti, ati ni Hasasusimu, ati ni Betbirei, ati Shaaraimu. Awon wonyi ni ilu won titi di ijoba Dafidi, ile to won si ni Etamu, ati Aini, Rimoni, ati Tokeni, ati Ashani, ilu marun, ati gbogbo ile to won ti o wa yi ilu na ka de Bali. Wonyi ni gbogbo won ati itan idile won, ati Meshubabu, ati Jamleki, ati Josha, omo Amasaya, ati Jueli, ati Jehu, omo Josibaya, omo Siraya, omo Asieli, ati Elionai, ati Jakoba, ati Jeshunaya, ati Asaya, ati Adieli, ati Jesimieli, ati Benaya, ati Sisa, omo Shifi, omo Aloni, omo Jedaya, omo Shimri, omo Shemaya. Awon ti a n daruko won yi, ijoye ni won ni idile won. Ile baba won si tan kale gidigidi. Won si wo oju ona Gedori lo titi de apa ariwa Afonifoji na, lati wa koriko fun agbo eran won. Won si ri koriko tutu ti o si dara. Ile na si gbaye, o si gbeje, o si wale alaafia. Nitori awon omo Hamu ni o ti n gbe ibe ni atijo, ati awon won yi ti a koruko won de ni ojo Ezekiah oba Juda. Won si kolu ago won, ati pelu awon ara Mehuni ti a ri nibe. Won si ba won je patapata titi di oni yi. Won si n gbe ipo won nitori koriko n be nibe fun agbo eran won. Omiran ninu won, ani ninu awon omo Simeoni, 500 okunrin lo si oke Seri. Won ni pele Taya, ati Niaraya, ati Refaya, ati Usieli, awon omo Ishi ni olori won. Won si kolu iyoku awon ara Amaleki ti won sala. Won si n gbe ibe titi di oni yi.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe kini ti Kronika, ori ikarun, nje awon omo Rubeni akobi Israeli, nitori oni akobi sugbon, bi o ti se pe o ba eni baba re je, a fi ogun ibi re fun awon omo Josefu, omo Israeli, a ki yo si ka itan idile na gege bi ipo ibi, nitori Juda bori awon arakunrin re, ati lodo re ni alase ti jade wa, sugbon ogun ibi je ti Josefu. Mo ni awon omo Rubeni akobi Israeli ni Hanoku, ati Palu, Estroni, ati Kami, awon omo Jueli, Shemaya omo re, Gogu omo re, Shimei omo re, Mika omo re, Reaya omo re, Bali omo re, Bera omo re, ti Tiglat Pineseri oba Asiria ko ni igbekun lo. Ijoye awon omo Rubeni ni ise, ati awon arakunrin re nipa idile won. Nigba ti a n ka itan idile iran won, Jeyeli ati Sekaraya ni olori, ati Bela omo Asasi, omo Shema, omo Jueli ti n gbe Aroeri ani titi de Nebo ati Balmeoni ati ni Hariwa o tedo lo titi de ati wa Ginju lati odo Efrate nitori ti eran osin won po si ni ile Gilead ati ni ojo Saulu won ba awon omo Agari jagun eni ti o subu nipa owo won won si n gbe inu ago won ni gbogbo ile Ariwa Gilead ati awon omo Gadi n gbe okankan won ni ile Bashani titi de Salka Jueli olori ati Salfamu atele ati Janai ati Jafati ni Bashani ati awon arakunrin won ti ile awon baba won ni Mikaeli ati Meshulamu ati Sheba ati Jurai ati Jakini ati Sia ati Heberi meje won yi ni awon omo Abihaili omo Kuri omo Jarua omo Gileadi omo Mikaeli omo Jesishai omo Jado omo Busi Adi omo Abdieli omo Guni olori ile awon baba won won si n gbe Gileadi ni Bashani ati ninu awon ilu re ati ninu gbogbo igberiko Sharoni ni agbegbe won gbogbo won yi ni aka nipa itan ijile ni ojo Jotamu oba Juda ati ni ojo Jerobamu oba Israeli awon omo Rubeni ati awon omo Gadi ati abo eya Manase ninu awon okunrin alagbara ti won gbe asa ati ida ti won si n fi orun tafa ti won si moye ogun je oke meje eniyan o le egberin le logun odi ogoji ti o jade lo si ogun na won si ba awon omo Hagari jagun pelu Jeturi ati Nefishi ati Nadabu a si ran won lowo si won a si fi awon omo Hagari le won lowo ati gbogbo awon ti o wa pelu won nitori ti won kepe Olorun le ogun na won si gbo ebe won nitori ti won gbeke won le won si ko eran osin won lo ibakasi e 2500 ati aguntan 12 o le 2000 ati ketekete 2000 ati eniyan 5000 nitori opolopo ni o subu ti a pa nitori lati odo Olorun le ogun na won si joko ni ipo won titi di igba ko lo si igbekun awon omokunrin abo eya Manase joko ni ile na won bi si lati Bashani titi de Balhamoni ati Seniri ati titi de Oke Hamoni won yi si ni awon olori ile awon baba won Eferi ati Ishi ati Elieli ati Asrieli ati Jeremiah ati Odafaya ati Jadhieli awon alagbara akoni okunrin okunrin olokiki ati olori ile awon baba won won si se si Olorun awon baba won won si se agbereto awon Olorun eniyan ile na leyin ti Olorun ti parun ni iwaju won Olorun Israeli ru emi Pulu oba Assyria soke ati emi Tiglath-Pileseri oba Assyria won si ko won lo ani awon omo Rubeni ati awon omo Gadi ati abo eya Manase o si ko won wa si Hala ati Habori ati Hara ati si odo Goshani titi di oni yi iwe ikini ti Chronicle ori ikefa awon omo Levi Dashoni Kohati ati Merari ati awon Kohati Amramu Ishari ati Ebroni ati Usieli ati awon Amramu Aaroni ati Mose ati Miriamu awon omo Aaroni Nadabu ati Abihu Eliasari ati Itamari Eliasari bi Finehasi Finehasi si bi Abishua Abishua si bi Buki Buki si bi Usi Usi si bi Sirahaya Sirahaya si bi Merayoti Merayoti bi Amaraya Amaraya si bi Ahitubu Ahitubu si bi Sadoki Sadoki si bi Ahimaasi Ahimaasi si bi Asaraya Asaraya si bi Joanani Joanani si bi Asaraya o na ni eni tin sise alufa ni tempili ti Solomoni ko ni Jerusalemu Asaraya si bi Amaraya Amaraya si bi Ahitubu Ahitubu si bi Sadoki Sadoki si bi Shalumu Shalumu si bi Ilkaya Ilkaya si bi Asaraya Asaraya si bi Seraya Seraya si bi Jehosadaki Jehosadaki si lo si oko eru nigba ti Oluwa ko Juda ati Jerusalemu lo nipa owo Nebukadnesari awon omo Levi Gashomu Kohati ati Merari won yi si ni oruko awon omo Gashomu Libni ati Shimei awon omo Kohati ni Amramu ati Ishari ati Hebroni ati Husieli awon omo Merari Mali ati Mushi won yi si ni idile awon omo Levi gege bi awon baba won ti Gashomu Libni omo re Jahati omo re Sima omo re Jua omo re Ido omo re Sera omo re Jeaterai omo re awon omo Kohati Aminadabu ọmọ rẹ, Kora ọmọ rẹ, Asiri ọmọ rẹ, Elkana ọmọ rẹ, ati Ebiasafu ọmọ rẹ, ati Asiri ọmọ rẹ, Tahati ọmọ rẹ, Urieli ọmọ rẹ, Usaya ọmọ rẹ, ati Shaulu ọmọ rẹ, ati awọn ọmọ Elkana, Amasai ati Ahimoti. Ni ti Elkana, awọn ọmọ Elkana, Sofai ọmọ rẹ, ati Nahati ọmọ rẹ, Eliabu ọmọ rẹ, Jerohamu ọmọ rẹ, Elkana ọmọ rẹ, awọn ọmọ Samueli, Akobi, Fasni ati Abia, awọn ọmọ Merari, Mali, Libni ọmọ rẹ, Shimei ọmọ rẹ, Usa ọmọ rẹ, Shimea ọmọ rẹ, Hagia ọmọ rẹ, Asaya ọmọ rẹ. Wọ̀nyí sì ni àwọn tí Dáfídì yàn ṣe olórí iṣẹ́ orin ní ilé Olúwa, lẹ́yìn ìgbà tí àpótí ẹ̀rí Olúwa ti ní ìsinmi. Wọ́n sì ń fi orin ṣe ìsìn níwájú ibùgbé àgọ́ àjọ títí Solomoni fi kọ́ ilé Olúwa ní Jerusalemu tán. Wọ́n sì dúró ti iṣẹ́ oyè wọn gẹ́gẹ́ bí ipa wọn. Wọ̀nyí sì ni àwọn tí ó dúró pẹ̀lú àwọn ọmọ wọn nínú àwọn ọmọ Kohati, Hemani akọrin, ọmọ Jueli, ọmọ Samueli, ọmọ Elkana, ọmọ Jerohamu, ọmọ Elieli, ọmọ Toha, ọmọ Sufu, ọmọ Elkana, ọmọ Mahati, ọmọ Amasai, ọmọ Elkana, ọmọ Jueli, ọmọ Asaraya, ọmọ Sefanaya, ọmọ Tahati, ọmọ Asiri, ọmọ Ebiasafu, ọmọ Kora, ọmọ Ishari, ọmọ Kohati, ọmọ Lefi, ọmọ Israeli, àti arákùnrin rẹ̀ Asafu tí ó dúró lé ọwọ́ ọ̀tún rẹ̀, àní Asafu, ọmọ Berakaya, ọmọ Shimea, ọmọ Mikaeli, ọmọ Baasiaya, ọmọ Malkaya, ọmọ Etni, ọmọ Sera, ọmọ Adaya, ọmọ Etani, ọmọ Sima, ọmọ Shimei, ọmọ Jahati, ọmọ Gashomu, ọmọ Lefi. Àwọn arákùnrin wọn, àwọn ọmọ Merari dúró lọ́wọ́ òsì, Etani, ọmọ Kishi, ọmọ Abdi, ọmọ Maluku, ọmọ Ashabaya, ọmọ Amasaya, ọmọ Ilkaya, ọmọ Amsi, ọmọ Bani, ọmọ Shameri, ọmọ Mali, ọmọ Mushi, ọmọ Merari, ọmọ Lefi. Arákùnrin wọn pẹ̀lú àwọn ọmọ Lefi lè yàn sí onírúurú iṣẹ́ gbogbo ti àgọ́ ilé Ọlọ́run, ṣùgbọ́n Aaroni àti àwọn ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ ẹbọ sísun àti lórí pẹpẹ tùràrí, a sì yàn wọ́n sí gbogbo iṣẹ́ ibi mímọ́ jùlọ láti ṣe ètùtù fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí gbogbo èyí tí Mósè ìránṣẹ́ Ọlọ́run ti palẹ̀ àṣẹ. Wọ̀nyí sì lé àwọn ọmọ Aaroni, Eleasari ọmọ rẹ̀, Phinehasi ọmọ rẹ̀, Abishua ọmọ rẹ̀, Buki ọmọ rẹ̀, Usi ọmọ rẹ̀, Seraya ọmọ rẹ̀, Merayoti ọmọ rẹ̀, Amaraya ọmọ rẹ̀, Ahitubu ọmọ rẹ̀, Sadoku ọmọ rẹ̀, Ahimaasi ọmọ rẹ̀. Wọ̀nyí sì ni ibùgbé wọn gẹ́gẹ́ bí ibùdó wọn lé agbègbè wọn ti àwọn ọmọ Aaroni ti ìdílé àwọn ọmọ Kohati nítorí tí wọn ni ìpín ìkíní. Wọ́n sì fún wọn ní Hebroni ní ilẹ̀ Juda àti ìgbèríko rẹ̀ yí káàkiri, ṣùgbọ́n oko ìlú náà àti ìletò wọn ni wọ́n fún Kalebu ọmọ Jefune. Wọ́n sì fi ìlú Juda fún àwọn ọmọ Aaroni, àní Hebroni, ìlú ààbò àti Libna pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Jatiri àti Eshtemua pẹ̀lú ìgbèríko wọn, àti Hileni pẹ̀lú ìgbèríko rẹ̀, Debiri pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Ashani pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Bet-Shemeshi pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú ẹ̀yà Benjamini, Geba pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Alemeti pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Anatoti pẹ̀lú ìgbèríko rẹ̀. Gbogbo ìlú wọn ní ìdílé wọn jẹ́ ìlú mẹ́tàlá, àti fún àwọn ọmọ Kohati tí ó kù ní ìdílé ẹ̀yà náà ni a fi kèké fi ìlú mẹ́wàá fún nínú ààbò ẹ̀yà àní láti inú ààbò ẹ̀yà Manase, àti fún àwọn ọmọ Gashomu ní ìdílé wọn láti inú ẹ̀yà Isakari àti inú ẹ̀yà Asheri, àti láti inú ẹ̀yà Naphtali àti láti inú ẹ̀yà Manase ní Bashani ìlú mẹ́tàlá. Fún àwọn ọmọ Merari ni a fi kèké fi ìlú méjìlá fún láti inú ẹ̀yà Rubeni àti láti inú ẹ̀yà Gadi àti láti inú ẹ̀yà Sebuluni. Àwọn ọmọ Israeli fi ìlú wọ̀nyí fún àwọn ọmọ Lefi pẹ̀lú ìgbèríko wọn. Wọ́n sì fi kèké fi ìlú wọ̀nyí tí a dá orúkọ wọn fún ni láti inú ẹ̀yà àwọn ọmọ Juda àti láti inú ẹ̀yà àwọn ọmọ Simeoni àti láti inú ẹ̀yà àwọn ọmọ Benjamini, àti ìyókù nínú ìdílé àwọn ọmọ Kohati ní ìlú lé agbègbè wọn láti inú ẹ̀yà Efraimu. Wọ́n sì fi nínú ìlú ààbò fún wọn Ṣekemu bí òkè Efraimu pẹ̀lú ìgbèríko rẹ̀, Geseri pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Jokneamu pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Bet-Horoni pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Aijaloni pẹ̀lú ìgbèríko rẹ̀, ati Gatrimoni pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú àbọ̀ ẹ̀yà Manase, Aneri pẹ̀lú ìgbèríko rẹ̀, Biliamu pẹ̀lú ìgbèríko rẹ̀, fún ìdílé àwọn ọmọ Kohati ìyókù. Àwọn ọmọ Gashomu láti inú ìdílé àbọ̀ ẹ̀yà Manase ni a fi Golani ní Bashani fún pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Ashtaroti pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú ẹ̀yà Isakari, Kadeshi pẹ̀lú ìgbèríko rẹ̀, Dabirati pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Ramoti pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Anemu pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú ẹ̀yà Asheri, Mashali pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Abdoni pẹ̀lú ìgbèríko rẹ̀,
2: àti Akoku
1: pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Rehobu pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú ẹ̀yà Naphtali, Kedeshi ní Galili pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Amoni pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Kajataimu pẹ̀lú ìgbèríko rẹ̀. Fún ìyókù àwọn ọmọ Merari ni a fi Rimoni pẹ̀lú ìgbèríko rẹ̀ fún, Tabori pẹ̀lú ìgbèríko rẹ̀ láti inú ẹ̀yà Sebuluni, àti ní apá kejì Jordani létí Jericho. Ní ìhà àríwá Jordani ni a fi Beseri ní aginjù pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Jasa pẹ̀lú ìgbèríko rẹ̀ fún wọn láti inú ẹ̀yà Rubeni, àti Kedemoti pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Mefati pẹ̀lú ìgbèríko rẹ̀, àti láti inú ẹ̀yà Gadi, Ramoti ní Gileadi pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Mahanaimu pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Eshboni pẹ̀lú ìgbèríko rẹ̀, àti Jaseri pẹ̀lú ìgbèríko rẹ̀.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ẹjẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹjẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá kí pé Ọlọ́run ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímọ́ ṣe ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá képe yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Jẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képe yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń képe yín tí wọ́n ń gbàdúrà, wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o npe oroko re ti o nru ara re soke lati di omu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aise dede wa esun ti a fi kan awon omo israeli ni wi pe won ko ke pe oroko olowa won ko gbadura be ni won ko ru ara won soke lati di ileri ororun mu awon to je jamba tabi ese ohun ti o wo won lewo ni we pe won ko mo bi ati gbadura won ko mo bi ati di ileri ọlọrun mu won ko mo bi ati ru ara won soke ati lati wa si waju ite anu ọlọrun aile gbadura yi ni o fa idena popo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itese waju ki si ni ohun ti wo le asan so fun awe pe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri ọlọrun mu o so fun ani ese ikefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa ilegbin o so wi pe gbogbo wa si re bi ewe aise dede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun amo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aise dede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndoju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oroko olowa o ye ki won ki o le gbadura eyi ni amuwa sodo wa loni we pe awa paapaa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu ori dafidi ninu ori dafidi ori kerin le ni adota ori kerin le ni adorin ese ikejidinlogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma n ba awa omo eniyan awon idanwo won yi ni o si ma n je ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o n beru ni waju olorun okan ti o mo ebi re we pe o n je elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je wepe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe wòlíì Isaiah ti a n kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti orí ìkọkàndínlọ́gọ́ta iwe wòlíì Isaiah orí ìkọkàndínlọ́gọ́ta láti ẹsẹ̀ ìkíní kíyè sí ọwọ́ olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́ ṣùgbọ́n aisedede yin le o yan yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ke won ki o si ma tesiwaju lati ma deshe ṣugbọn awon nkan wonyi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba ndaruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a npe ni ese o nso nipa aisododo gbogbo bi a ba je alaisoto alaisododo a je alaisoto pelu oko tabi alaisoto pelu aya tabi alaisoto pelu awon aladugbo wa alaisoto pelu awon ti a gba sise tabi alaisoto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mo a nso nipa agbere bi o ba je eni ti o nteti leko ti o ngbo awon iroyin ni ayika wa lati inu ero radio a ma nso wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbese aye wa yala a nse ika si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a nse ika si o je ese o se se ki o je oju kokoro we pe onkon ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alapojudi tabi agberaga tabi ahale alaro seun buburu asa egboran si obi asa egboran si oran olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailaanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba o ni aisa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wo pe a ko da won adura wa ohun ti o sele ni wo pe aisedede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina wonyi wa si igbesi aye wa sugbon aisedede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun omo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wi pe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma rubo si olorun bi ki a ma sun turari bi ki a ma se ohun kan tabi omiran a nso fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wipe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin a nso fun awe pe gbogbo awon kan won yin ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wipe o mu ki are danu bi ewe aisedede wa ni o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe o ni ni ese ikeje ori kerinle ni ogota kò sí ẹni tí ó ń pe orúkọ olúwa kò sí ẹni tí ó ń pe orúkọ olúwa àmọ́ ìsírẹ́lì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí wòlíì aísà tí ó kọ ìwé yìí sí lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ àwọn tí ó pa ìlànà iṣẹ́ ìsìn ọlọ́run wọ́n pa á dà wọ́n jẹ́ àwọn tí a ti fi ìlànà ọlọ́run lé lọ́wọ́ tí ó yẹ kí wọ́n kí ó máa ké pe orúkọ olúwa nítorí wípé a ti fi orúkọ olúwa fún wọn a ti fi ìlérí ọlọ́run fún wọn wọ́n sì ti mọ ọlọ́run abrahamu ti isaki àti ti jacobo ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ angeli nínú àdúrà wọn wọn kò ké pe orúkọ olúwa mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ ọlọ́run nínú àdúrà wọn wọn kò pé ké pe orúkọ olúwa mọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké pe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká èyí ni aísàá sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ àwa náà pàápàá bí a bá ti ṣá ọlọ́run tì bí a bá ti yí ìlànà ọlọ́run padà tí ó jẹ́ wípé a kò ké pe orúkọ olúwa mọ́ bóyá orúkọ áńgẹ́lì ni a wá ń ké pe nísinsìnyí láti gbọ́ àdúrà wa tàbí orúkọ ènìyàn ẹ̀dá ọwọ́ ọlọ́run tàbí orúkọ òrìṣà ó yẹ kí ó dá wa lójú wípé èyí kì í ṣe àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú olúwa ó ní nítorí kò sí ẹni tí ń ké pe orúkọ rẹ bí a bá jẹ onígbàgbọ́ bí a bá ní wàhálà ó yẹ kí a ké pe orúkọ olúwa bí o bá wo bíbélì ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wàhálà ohun tí wọ́n ṣe ni wípé wọ́n ké pe orúkọ olúwa ṣé o ti kà nípa jósẹ́fù inú ni bí ni àti wàhálà púpọ̀ ni ó wà ní ìgbésí ayé rẹ̀ kí ni ó dá ọkùnrin náà sílẹ̀ kí ni ó gbé gòkè ní ìgbà tó yá ohun tí ó gbé gòkè ni wípé ó ké pe orúkọ olúwa bí a bá kà nípa ènìyàn bíi dáníẹ́lì tàbí nípa bíi dáfídì ohun tí ó ń ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ olúwa bí o bá lọ sínú májẹ̀mú tuntun bí o bá wo àwọn tí ó ti ní ìjátílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wọ́n kẹsẹ̀ járí ní ti ìgbàgbọ́ wọ́n kẹsẹ̀ járí nípa ti ẹbí wọn wọ́n kẹsẹ̀ járí nípa àwọn ohun ìdáwọ́lé wọn ohun tí ó ṣe wọ́n ni wípé wọ́n ké pe orúkọ olúwa ṣùgbọ́n aísàá ń sọ fún wa ẹ̀sùn tí ó fi kan ọmọ ísírẹ́lì ni wípé kò sí ẹni tí ó ké pe orúkọ rẹ tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú èyí jẹ́ wípé ìlọ́wọ́wọ́ ti wọ ìgbésí ayé wọn ìrẹ̀wẹ̀sí ti wọ ìgbésí ayé wọn kò gbóná kò tutù ti wọ ìgbésí ayé wọn bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí ó jẹ́ nítorí wàhálà tí wọ́n ní nínú ẹbí ó ṣeéṣe kí ó jẹ́ nípa inú níbí ni tí wọ́n ń dojúkọ láàrin àwọn ọ̀rẹ́ àti ọgbà ó sì ṣeéṣe kí ó jẹ́ nípa àìní ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí ó jẹ́ nípa àwọn wàhálà tí ó ń dojúkọ wọn nípa àwọn mọ̀lẹ́bí àti àwọn àna ni ó jẹ́ kí wọn kí ó má lè gbàdúrà ṣùgbọ́n jẹ́ kí ó dá lójú wípé bí o kò bá ru ara rẹ sókè bí o kò bá ké pe orúkọ olúwa bí o kò bá di ìlérí ọlọ́run mú báwo ni yóò ṣe ṣeéṣe fún ọ láti kúrò nínú ipò ẹ̀gàn tí o wà nísinsìnyí láti wá sí ibi oore ọ̀fẹ́ àti láti rí àánú gbà lọ́wọ́ ọlọ́run nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún ni jésù kristi ọmọ ọlọ́run tí ó jẹ́ ọkọ àti olórí ìjọ ni ó ń sọ fún ìjọ ní laodikea wípé òun mọ iṣẹ́ wọn àti wípé ẹ̀sùn tí òun fi kàn wọ́n àríwísí tí a ní ríwísí wọn ni wípé wọn kò gbóná wọn kò tutù wo bí a ti kà á ní ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kí ó kúkú tutù tàbí kí ìwọ kí ó kúkú gbóná a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́ tí ó jẹ́ wípé wọn kò ní ìtara wọn kò ní ìgbóná ọkàn wọ́n jẹ́ ẹni tí kò tutù tí kò sì gbóná wọ́n wà ní ìlọ́wọ́ọ́wọ́ jésù sì ń sọ fún àwọn ìjọyè wípé àríwísí tí a ní wísí wọn ni wípé wọn kò gbóná bẹ́ẹ̀ ni wọn kò tutù ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́ tí ìwọ kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò eje wipe a o ya won nipa si olorun eje wipe a o ta won nu eje wipe bi ati gba won gege bi eni olorun tele tele wipe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro ni enu olowa kuro lenu olugbala wipe won ki se ti olorun mo o je mo wipe bi ilowo wo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eki eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori wi pe o ni bi o ba wa ni ilowo owo sibe wi pe a o ta onu a o po jade kuro lenu olugbala ninu jacobo ori kerin jacobo ori kerin ese ikeji eyin fe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin fe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma n se ni iwon ton won si bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o se se ke yi ki o ma wo ranti won pe ko le se se fun o lati ni iwa tutu tabi iwon ton won si tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti ba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile a si ti fi eje Jesu Kristi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atun bi eni ti a si ri pe nipa atun bi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan wonyi ki o sele si o Jacob n we pe eyin nfe e ko si ni o se se ki o ri eni ti o je we pe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o se se ki o ri eni ti o je we pe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o se se ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin fe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba so nipa iso di mimo bi a ba so nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba so nipa iwa bi ti olorun bi a ba so nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajoji si o bi o ba si ri awon elomiran ti won ti ni iso di mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gbọn ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa si inu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isodi mo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun ani won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi fi agbara emi olorun kan eyi ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan niwaju olowa won si so fun olorun we pe bi o ba fun ni agbara emi mo yi won ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye ti re pelu ni eyin nfe e ko si ni o se se ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo sibi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohun ko ohun awon ti o ma mo mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan won yi ni okan re wi pe ah ah ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won yi si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan oni eyin fe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon won yi sugbon ti ko si ninu aye awon kan ninu wa

Olúwa yóò sì fi ìhòhò wọ́n hàn wí fún mi, ìyá wọn kì í rìn ní ìhòhò nísinsìnyí. Wọ́n rìn ní ìhòhò. Obìnrin onílé ọlọ́nà, ó lè ní mọ́tò ayọ́kẹ́lẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àtúnmú ìró ẹ̀ àṣẹ sí méjì, wà máa rí ìhòhò ẹ̀ ń ta, wọn ní ìtìjú mọ́. Bó bá rí wọn léjó, bó rí wọn níbi tí wọ́n ti ń wo sinimá káàkiri, bó rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì, ìwọ náà wí fún bí ò bá jẹ́ wípé ọpọlọ wọn pé nǹkan pápá ó tún ti ń ṣẹlẹ̀ ńbẹ̀. À á fi mọ́tò sí ẹ̀gbẹ́ títì, onílé ọlọ́nà, a máa jó nígboro. Bó bá jẹ́ni tó ń wa mọ́tò wa ní ẹjọ́ ẹ̀gáfà ẹ̀jẹ̀ ká kọjá. Ẹni tó ń sin èṣù, ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sunday. Wọ́n tún gbé Bíbélì kúrúkẹ̀rẹ̀, wọ́n lọ sílé ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ nílé ìsìn, lóun kàn lọ náà ni, òun ò gbọ́ kí náà sọ. Ní ẹsẹ̀ èkejì nídógúnlé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣáworo wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé, òní rí oníwọ̀ọ́sù, wàṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wé gèlè, ká má jẹ́ ká rí oníwàásù, ká má jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ní pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ? Àbí Bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíì, wọ́n á sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dìé kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ilékè, àti ìbọrùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn wa di arúgbó kalẹ̀, kò tí ì pé 30 ọdún, a ti di arúgbó. Bó bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà yóò sì dípò àmúrè. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣe é ṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí, fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ ẹ̀bọ̀, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kò gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáná nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Àkísà ni yóò sì

dípò amúre orí pípa yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọlọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín torí àwọn obìnrin ló máa ń dirí àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì ìwọ lọ wo àwọn ẹlẹ̀sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán-làsàn. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Aísáyà orí 18:1. Ẹsẹ̀ ìkẹrin kíyè sí ẹ̀yìn gbà ẹ̀wẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbà ẹ̀wẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún apẹ́ ohun láti ronúpò àdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpò àdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ó jẹ́ ẹlẹ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ó ń fẹ́ jẹ́ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba orí 17:17, àwọn ọba 2, orí 17:20, kí o tún wo ìwà àwọn ẹlẹ̀sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o dá ọ lójú, kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ̀sìn, kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́. Àwọn ọba 2, orí 17, mo ń kà láti ẹsẹ̀ 22:30. Wọ́n bẹ̀rù Olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ní fún ara wọn. Nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ní, wọ ẹsẹ̀ 23. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n bẹ̀rù Olúwa, bí ara bá san ní ojú ọ̀run, wọ́n sọ pé Ọlọ́run mi ò. Bí wọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò, wọ́n agbárí wọn ní Jésù. Wọ́n bẹ̀rù Olúwa, ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn. Ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé, tó wá débi tó ń gbé wa lẹ́nu jó, tó ń sọ pé ẹ gbàdúrà fún mi. Òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ, kò ní jẹ́ kó gbà. Eré ìbejì ni, tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ, pé kí o lè ní èrè ní ibi iṣẹ́, tó o sì débi tó dàbí áńgẹ́lì, tó jókòó jẹ́jẹ́jẹ́, tó o sì dé tó sọ pé mo ní wàhálà ni. Òrìṣà tó wà nílé ló kó wàhálà bá ọ. Ṣé o mọ̀ pé o jẹ́jẹ́ iṣu tuntun bí o bá jẹ́ pé o tún lọ ṣe ìrúbọ, o sì ń gbé bíbélì, o sì ń sọ pé o bẹ̀rù Olúwa? Wo nǹkan tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ 23. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ. Àwọn tí wọ́n bẹ̀rù Olúwa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n ń dẹ́ṣẹ̀, àwọn ni a sọ fún wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n o. Ǹjẹ́ ohun tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a máa ń káàkiri gbàdúrà fún mi, wòlíì tó lọ bá létí òkun ẹlẹ́sìn ni. Bó bá mọ̀ jo àti jẹ́ ẹlẹ́sìn lọ, kò ní wà létí òkun. Lóòótọ́ ló ń gbà wẹ, ṣé ìwọ náà rí paṣọ ẹ̀ ń pọ́n? Ìmọ́tótó yẹ ẹni tó jẹ́ ẹni mímọ̀. Ìwọ náà rí pé irun ọkùnrin ó ti dàbí tóbìnrin. Ṣé Ọlọ́run ló fun níṣẹ́ irú ẹ̀ ṣe? Ọlọ́run ló ní kò gbọdọ̀ mọ ibi tán ti ń gẹrun.
awon ile asilon ba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri ton po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo tawon alagba won ti ngbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe beru oluwa to so pe ah lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to se nwa bon pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronupo ada nitori idajo nbo wa je kin so to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke dogbon o si se le atete ko gbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini usari won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won fara pamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon mo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wipe nitori ese ikoko ti won da oni olorun se ran kini usari won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronupo ada ti o so fun olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere olorun je wipe bi o ba ronupo ada jinle jinle ti o ronupo ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ninu didun si eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati le gbe o seese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o seese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wipe loni bi o ba tin gbo ohun re ki o ronupo ada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta lo beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Kristi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan idame wa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan o wa mu idame wa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo isimi iru awon eniyan be won ajo wa siwaju pepe ni won so wipe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore olorun eni to nta ti to nta siga
ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n á sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo rí Olúwa ni o, Olúwa tó dá mi sí. Ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa. Ọrẹ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kó lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré lóní ilé ìsìn, àwọn ni igi lẹ́yìn ọgbà, àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀. Ẹ má mú ọrẹ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbàlà, ìgbà tí mo sì jẹ́ ẹlẹ́sìn. A wọ aṣọ funfun, inú wa dúdú ju kíni lọ. Ìwà ìkà, ìbínú, ìjà, àrankan, ṣíṣónú, agídí, ọ̀tẹ̀ kò kúrò nínú wa. Bí a bá ti wọṣọ funfun, a gbàgbé pé ara tá a wọṣọ funfun sí ó dúdú. Inú tá a sì wọṣọ funfun sí pàápàá ó dúdú ju nǹkan míì lọ. Àwa ni ayé ìgbani, a fìyàn sínú. Bó ṣẹ̀ wá, ọdún 5, ọdún 7, ọdún 10, ó wà nú wa síbẹ̀. Mo jẹ́ ẹ̀kan nínú àwọn tó ń lùlù fún wọn nígbà náà. Àlákálà ò kúrò ńbẹ o. Ṣùgbọ́n bàbá ti ń lùlù ni àwọn èèyàn ń jó, ni wọ́n ń fò sókè. Wọn a ní ẹ̀mí gbé wọn, ẹ̀mí èṣù ni. A máa yí wọn mọ́lẹ̀, ẹ̀mí Ọlọ́run kì í yíyàn mọ́lẹ̀. A kò tún lọ sílé ìsìn, kẹ́mi Ọlọ́run kó tún dọ̀tí aṣọ ẹ̀ kó tó dé. Kan ní mbolo ti ń bọ̀, ó lọ jà ni àbẹ́ ò lọ lọ ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run ni. Ẹ̀mí Ọlọ́run kọ́ yìí ni, àwa ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Bí n bá ti ń lùlù, àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè, tí wọ́n ṣe panṣágà, àti àwọn tí wọ́n kó obìnrin jọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn, ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsìn. Mo rí ni o, kì í ṣe tí wọ́n pa nítàn fún mi, mo jókòó sáàrin wọn ni. Àjọ ń gbọ́ àwẹ̀ ni, àjọ ń ka sáàmù. 12:00, 9:00 lóru la ń gbàdúrà, a lọ ń ṣe iṣẹ́ òru pàápàá. Àjẹ́wọ́ bàtà, bí ìṣó bá gun ẹ lẹ́sẹ̀, bó bá kú o lọ sọ́run àpáàdì. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ó ń sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi. Oṣù titun àti ọjọ́ ìsinmi, ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á. Ẹ̀ṣẹ̀ ni, àní àpéjọpọ̀ ọwọ́ nì. Oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín, ọkàn mi kórira. Wọ́n já sí ìyọlẹ́nu fún mi. Ìgbà tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé yé yọ mí lẹ́nu. O mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́run sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn. Ọmọ onínakúna wo ni ẹ tí ó padà wálé tó ń gbàdúrà, tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà, òun fẹ́ ìlera, òun fẹ́ ìwòsàn, yé yọ mí lẹ́nu. Bí Ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu, ó parí fún ẹ. Ṣùgbọ́n bó bá lè ronú pọ̀dà, bó bá sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi, èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run á ṣàánú fún ọ, nítorí aláàánú ni Ọlọ́run. Bó bá jọ ara rẹ lójú ní ipò ẹlẹ̀sìn tí ó wà, tí ó ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ pé Jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bí o bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ, bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́. Ní ẹsẹ̀ 14, ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín, ọkàn mi kórira.
won ja si iyolenu fun mi o su mi lati gba won ni nigba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto nigba ti eyin ba gba adura popo ki se die o adura ka ma gba ka ma la mi loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma lagun oni bo ti e gbadura to lagun to da omi loju bo ba ju ese sile o so wi pe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wi pe ma duro sibe sa sala fun emi re pada wale ye fi ara re sise ye fi ara re jiya mo so fun o wi pe mo wa ni egbe awon ti won ma nwo aso funfun tele tele awon woli ti mo mo awon ti o mo ise ni ise eto eto isin la npe be awon ti o mo wi pe bi o ba la la bayi ko wa si wojo ko so pe mo la la o bayi lori o kan ma tun ma la fun wa kan so fun wa pe ala eyen a gba sam bayi lowo e wa se ka ni igba meje tabi o lati ni iyara eni soto ati isera eni fun ojo meje gbogbo e lati se sugbon ni gbogbo igba yen aye ri osho ati aje aye so pe awon aje won sa adura wa je a ma n so pe a o te ori osho mole a o te ori aje mole awon na kokun te wa mole ngba na aisan woli wa papa aisan ojule toro ba kobo lowo e ki woli eni to je tolorun ko tun ma toro je bo ba n sise polo olorun a toju e a o se di ologbon ka so funra wi pe e ta se ninu esin o to a fe sin oluwa le emi ati ni otito sugbon mo je so fun o nsin oju odun bi meji din ogun seyin le nikan so fun mi lo so pe ko sona mi to wa yi ko koko ye mi mo ro wi pe o n fi mi se eleya ni oni arakunrin wa ti o n dari awon akorin wa nisisin yi o pe o ni ki wa gbo yin rere mo eyi ta wa na ni yi kan na ni irere na ni agbara papa wa lowo wa baba tin gbadura ta n gba awe ta n fo soke ta n lulu be ni emi n ba le wa asin la la ngba na mo ni awon iwe ti mo n ko ala si ni bi n ba ti ji laaro mi o je ki e ki n to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo yin rere bo tile je wi pe ori mi koko kan mo so pe o ti o turari mi abela mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ba n gba awe laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma n kan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to si n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa n ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe ki n kuro ninu isina ti mo wa mo bere si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mamadura gba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yi se alako be lawon ele yi ni emi o farahan bi sugbon gba ti mo bere si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo ko lowo won lemi na wa n danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa n lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo n be olorun wi pe ki ohun to n gbo lale ko le se o lanfani
ni ale ojo yi gan bi won tin soro irere yi tan ni mo be si ni gbadura yato si tele.